0: Diamond FM, shining supreme.
1: Ẹ kaaro o oju ma re ni toni o Olorun ti ko yin si atelewo re ko ba le ma ran ti yin ni gba gbogbo ni ojo oni gbogbo bi ti e tin bere un kankan lateyin wa ti e ro wi pe Olorun ti gbagbe yin a si iwe iranti kan yin lati serere loni a si iwe iranti kan yin lati tesi waju a si iwe iranti kan yin lati lu aluyo a si iwe iranti kan yin fun oju rere lori gbogbo ohun idawole yin gbogbo bibeli so wi pe e da bi igi ti agbin si ipa do to mu esu re jade be ni o ri fun yin bi e ba se nlo loni e wole pelu ekurere ibukun ewukewu ki yo si wu yin ko si ninu eniyan lati to isisi ara re olorun yo to isisi ara yin aburu kankan ki yo si subulu yin e o serere e o deyin olorun logo jesu oluwa wa
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كجمة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rèèyàn ti ń jalè inú ọkàn rẹ ní ẹ wò bẹẹ bá rèèyàn ti ń gbé nǹkan bẹẹ bá rèèyàn ti ń da nǹkan rú bẹẹ bá rèèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjà ní kíní fi ṣèyàn ọkàn rẹ ní ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ ya yín muhammadu maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith li ta'limil arabi wal islami wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu.

0: wa setu e olorun to fi ife si wa laarin mo gbe olorun ga mo si dupe lowo baba mo aye tan fi mi si olorun ti o je ki njora mi loju ti o je ki ngberaga mo da gogo gbo pada si odo olorun ope mi keji lo sori idile mi olorun ti o je ki ota ko si mi nipo daddy gbadura kan wi pe nigba ta an se ipade dcc wi pe ka gbadura yen wi pe nitori pe awa ti gbe oluwa ka iwaju wa nigba gogo a ki yo si wa nipo olorun ti o je kota o si mi nipo wahala po ogun po sugbon olorun gbe wa bori atemi atoko atawon omo patapata awa laye a de wa laye wa titi do mi ni mo yin olorun
1: loko celebrate Jesus
2: e pa tewo fun Jesus
3: praise the lord
2: hallelujah
1: am Jesus
3: akoko ninu e meta ni dupe mi pin si akoko ni church odo wa generator la man lo generator ta wa lo yi o wa knock awa pe enikan ani special program pe ko jo ko ba wa gbe generator wa ojo ta ma se program ko wa so fun wa po won ni wa nigba to wa di ojo sunday yen mo wa bere si ni pe number o lo mo o ti switched off mo lo badaji wi pe order ben pe ni yo ni wa ko se gba koko e ko se gba keji ta ba ti ni special program ko ni so fun wa wi po won ni wa mo sunkun ni ojo yen wi pe olorun ade fe mi ko ba de wu e ko so egbon yi dogo fun wa ojo yen lo a se program yen back on o lo be nigba ti mo wa ba si program ni olorun ibewo 1930 ibi ti mo duro si baba o jise fun mi ri ojo yen ni baba so tele wi pe gbo arabirin oluwa so wi pe ohun fi opin si ogun agbara kaka ninu aye re in fact pelu omije mo gba erin yen mo pada lo le mo dele mo so fun daddy mo ni baba so tele sinu aye mi loni ki sa ma fi oro gun ni akoko yen ko ju bi ose kan sira won lo bi okunrin kan se de sile wa niyan o bere mi daddy busy mo jade bi mo se jade si mo ni se ko si o ni mo ni ki wa so fun yin wi pe mo ti sanwo community na fun awon community mo ti san 50,000 oni mommy mo ti gba meter fun ijo yin oni e ma so sita o fun enikeni in fact pelu omi te mo kan wo yi pe olorun ade fe mi se bo se ma se ni in a nutshell won fix ina si church wa won gbe meter wa iyen na tu wa lo be nigba ta wa gba ororo ma kanle ti mo de ile television wa ti ni fort lati bi osu kan o le funny ṣùgbọ́n lọ́jọ́ yẹn bí mo ṣe ń gbàdúrà lóru mo wá fi òróró sí ọwọ́ mi mo wá gbé lọ síbi tẹlifíṣàn yìí mo ní ọlọ́run adé fẹ́ mi ìwọ ló ṣètò tẹlifíṣàn yìí ohun sì ló ṣe lóòótọ́ torí ìgbà tí gbogbo èèyàn lo plasma bọ́ọ̀sì kékeré báyìí là wá ń lò bàbá wà ń bì a wá sí ṣòru àkọ́kọ́ tá a máa kọ́kọ́ wá sí bì a padà délé à ń sùn là ń gbọ́ tí kùrù kẹ́rẹ́ mo wá wòye pé ṣé bó ṣe máa ń ṣe ní mo bá ní ọlọ́run adé fẹ́ mi ìwọ ló ṣètò tẹlifíṣàn yìí o mọ̀ pa ní nǹkankan mo bá fi òróró sí i mo bá parí àdúrà mo wọlé mo lọ sùn ọjọ́ kejì lọ́jọ́ kẹta ẹ̀mí yẹn wá sọ fún mi wípé tẹlifíṣàn tó fi òróró sí ò bá tiẹ̀ tán ó dẹ̀ ti pọ́ṣù kan tó ti tàn mo bá lọbẹ̀ mo bá ní kọ́ mo mú rìmọ́ọ̀tì wá mo bá tàn àfi tó tàn mo ní ọlọ́run ẹ̀mí ò mọ̀ pé bó ṣe máa ń ṣe ní nigbati baba ma pari awẹ sunday ti a wa sibi ti baba pari mo ti sọ fun dadi mo ni ẹjọ e je ki ma lo goshen won ni ko si problem mo wa sibi pẹlu agbara kaka ni mo fi wa ko sowo lọwọ baba ko si owo lọwọ mi pẹlu agbara kaka ni mo fi debi ba se pari baba wa ti announce wipe to ba di friday lawon ma cancel awon eyan mo sa joko bi dadi se gbadura èmi náà fi ọkàn gbàdúrà níbẹ̀ yẹn wọ́n wá padà wá pé dádì wá pé kí wọ́n join wọn fún àdúrà kó tó pé dádì wá bá mi bẹ̀ yẹn pé báwo ni ṣé ká máa lọ mo ní bàbá wo tí ṣètò ẹni ká máa lọ tí bàbá bá ti parí tó má ti lọ ní ọ́fíìsì òun la tó máa lọ wọ́n ní kò sí problem mo jókòó sẹ́yìn fáwọn sọ fún mo ní àwọn èèyàn ń gbọ́ràn ó yẹ kó jẹ́ kí bàbá yìí sinmi wọ́n ní kí lọ́n wá fẹ́ ṣe báyìí o bá ṣàánú fún àwa náà whenever tí mo bá ti step ẹsẹ̀ mi sínú ìjọ pẹ̀lú omi tí olúwa ṣàánú àwa náà nígbà táwa parí bá ṣe parí dádì wá síbẹ̀ yẹn dádì tọwọ́ bọ àpò pé jẹ́ kí n fún ẹ lówó.

0: rò wípé gbogbo ayé ni wọ́n gbé fún mi lọ́jọ́ yẹn. Mo wá mú owó yẹn dání, mo ní Ọlọ́run Adéfẹ́mi ní inú ilé wa ebi ń pa wá. Ṣùgbọ́n nípasẹ̀ owó tó fi fún mi, mo nígbàgbọ́ pé ebi máa tán. Mi ò ní parọ́ fún yín. Bí dáàdì ṣe máa sọ àti pásítọ̀ bẹ́ẹ̀, wọ́n á ní tòótọ́ tòótọ́. Mo wá fi owó yẹn sínú Bible. Àwọn ọmọ ṣe fún wa lówó ìyá gan-an ni mo ní mi ò ní fún yín. Mo ṣàgbé ọwọ́ le. Ní gbogbo ìgbà mo dúpẹ́ wípé Ọlọ́run dẹ̀ jẹ́ kí ebi yẹn ó tán.
1: Hallelujah.
0: Nínú ilé wa. Eléyìí tó wá jẹ́ pabambarì ẹ̀. Nígbà tí ebi tún wá tán, tí bàbá parí programu níbí, the following Sunday, àbí kí n sọ pé Monday, àwọn ọmọ sáré wálé. Wọ́n ní wọ́n ń já blọ́ọ̀kì sí orí ilẹ̀ church. Mo ní bóyá àwọn kan ló fẹ́ lò ó, bóyá wọn rí pé ibẹ̀ yẹn tẹ́jú ni wọ́n ṣe wá fẹ́ lo ibẹ̀ yẹn láti máa já blọ́ọ̀kì, bóyá lé wọn ò jìnà. Wọ́n ní òkè. Ìgbà tó tún di ọjọ́ kejì, wọ́n tún sáré wálé. Wọ́n ní my mommy, blọ́ọ̀kì yẹn máa ń pọ̀ sí. Mo ní ẹ wò ó bóyá wọ́n fẹ́ lò ó ni. Nígbà tó wá di ọjọ́ Friday, that should be last week Friday, èmi àti dáàdì wà nínú church. Ní ìdájọ́ ọjọ́ yẹn, mo sáré lọlé kí n tó padà délé. Kí n tó padà dé ọ̀dọ̀ dáàdì, mo rí táwọn méjì kan bá wọn sọ̀rọ̀. That should be around 2:07. Mo wá wò bí wọ́n ṣe ń sọ̀rọ̀, èmi kàn kí wọ́n mò ń wọlé lọ. Dáàdì wá pè mí pé oyin má tí ì lọ. Mo wá padà, mo wá lọ bá wọn. Wọ́n wá ní ẹnìkan ló rún àwọn làwọn já block. Ẹnìkan ló rún àwọn wá láti wá mú pàánù kúrò káwọn sọ the block. Àti 2:13 láti máa ń tú pàánù kiri láti Gàkànbí. Àtúpàánù yẹn wá sí Kángú, àtútù lọ sí Ṣàpátì. Ṣùgbọ́n lábẹ́ má jẹ̀mú ìpè Ọlọ́run Adéfẹ́mi. A wò ó níbo ni ká ti rówó tabá ní a fẹ́ kọ́ church. A ò lówó, ìjọ ò lówó, kò séńtà lè lọ bá. 2:19 ni ọmọ mi ti ń sọ fún mi wípé ó ní ẹ wá sí Goshen, ó ní ẹ kì í jáde, ó tó dẹ̀ ni. Èmi àti bàbá à ń jáde, à lẹ́yàn, à ní wòlíì, à lẹ́yìn tó ń gbàdúrà fún wa. Ó ṣàní ẹ wá, mo ṣàní wo ìjọ ṣòro wọ̀, ó ní mo ní ẹ wá síbì. Mo dúpẹ́ pé láti 2021 tá a ti ń wá síbì. Adébì ni Ọlọ́run ra ilẹ̀ fún ìjọ tó gbélé wa lọ́wọ́. Àtúwá débì náà nígbà tí bàbá parí àwẹ̀, wọ́n ní káwọn wá kọ́ ìjọ. Ẹ máa rò pé mi ò gbọ́ rí lóòótọ́, èmi máa rò pé wọ́n fògún ṣe ni. Ṣùgbọ́n nígbà tí ẹni yẹn ni wọ́n ní a wá mú pàánù yìí kúrò ká wá sọ the block. Mo wá wò yí pé àwọn blọ́ọ̀kì tí wọ́n ti já sílẹ̀. Mo ní dáàdì, blọ́ọ̀kì màmá ti súnmọ́ 2,000,000, níbo la ti rí 20,000? Ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run ìbí Adéfẹ́mi. Ó pa wá lẹ́rìn ayọ̀ tí mo dẹ̀ mọ̀ wípé ohun tó ti bẹ̀rẹ̀ yẹn kò ní dáwọ́ dúró tó máa fi parí.
1: Báwo la ṣe pé tó ṣe kàn mí? Ọlọ́run àánú yanjú ẹ. Báwo la ṣe pé tó ṣe kàn mí? Ẹ tún ti ṣe yí àmọ́pẹ́ wá.
2: Hallelujah.
3: Hallelujah.
2: Ó dá mi lójú pé ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ rí.
3: I believe you have heard all these testimonies.
2: Mo máa ń sọ fún ọ pé
3: I tell you that
2: tí ìwọ náà bá gbàgbọ́,
3: if you believe too,
2: wà á rí ògo Olúwa.
3: You will enjoy the glory of God.
2: Àwọn tó ń sọ ẹ̀ rí,
3: the people testify,
2: wọ́n gbé ìgbésẹ̀,
3: they took the step,
2: láti wà níbi ìpàdé àdúrà.
3: To see at the place of prayer.
2: Ìwọ náà gbé ìgbésẹ̀,
3: you also take that step,
2: láti wà níbi ìpàdé àdúrà yìí.
3: To be at the place of prayer.
2: Torí àánú sì ń yanjú ọ̀rọ̀
3: yẹn.
2: Kí ni mo pè o?
3: Àánú sì ń yanjú ọ̀rọ̀ yẹn.
2: Kí ni mo pè o?
3: Àánú sì ń yanjú ọ̀rọ̀ yẹn.
2: Kí ni mo pè?
3: Àánú sì ń yanjú ọ̀rọ̀ yẹn.
2: Àánú máa yanjú ọ̀rọ̀ tiẹ̀
3: náà. Àmì Jésù.
2: Àánú máa yanjú ọ̀rọ̀ tiẹ̀
3: náà. Àmì Jésù.
2: Jẹ́ kí gbogbo wọn pàdé.
3: Let us all meet.
2: Ní ilé àánú yanjú ẹ̀.
3: Let us settle by prayer.
2: Ní aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ yìí.
3: By 9:30.
2: Ó máa lágbára gan.
3: Àmì Jésù.
2: O lè pè mí sórí nọ́mbà yìí.
3: Call me on this line.
2: 08032 40 49 77 Àlàáfíà fún.
3: Peace be unto you.
4: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà lájọ rẹ̀. Ẹ jẹ́ kó mọ́ yín lára. Diamond 88.7 FM. 98.7 FM. Ikoni ti o lelegbe.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: méjì fún mi.
1: Mo wá mú wọn wá ní à kí ló dé, mo ní kò sí nǹkan kan, mo wá sọ fún wọn ní à wàásù ló mọ̀ gbé omi tó Hausa lè mímí ọmọ.
2: Ṣé Hausa ni yín ni?
1: Bẹ́ẹ̀ ni, ọmọ Jọ́sì ni mí, mo kàn fẹ́ Yorùbá ni. Mo ní wàásù ló fún mi ní omi àti òróró tí mo lò lọ́wọ́ ní wàásù yóò sì wá bá òun. Nígbà òdi òru rẹ̀ bí mo ṣe lálàánú pé wọ́n gbé rọ́bà wa, wọ́n bá tún ní kí n tọ̀. Oorun tí màá sùn báyìí mo kàn fi ẹsẹ̀ gbá.
2: Rọ́bà sọ ni.
1: Rọ́bà náà ni.
2: Dandan tẹ́lẹ̀rù ó gbé.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́kùnrin àbí bí a yẹ ṣe fi fi wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: the time is 6 o'clock.
7: aago mẹ́fà ti lù.
8: ẹ̀yí ọmọ arúgbó ọjọ́.
9: yẹ́sà.
8: àlàáfíà lẹwà.
9: àlàáfíà ni sà.
8: àlàáfíà kristi kò ní fi í sílẹ.
9: àmì gbèsè.
10: tí ènìyàn bá ti ráàánú gbà àbùṣe ti bùṣe. tó o bá ń ṣiṣẹ́ tó bá ráàánú gbà àṣedànù ni. ẹ dúró mọ orí yẹn. sọ pé láwùjọ àwọn tí ò ní ráàánú gbà. ayé mi fò jáde. láàrin àwọn tó máa mọ́fo. èmi jáde kò mẹ́. ẹnáwó sọkẹ sọ pé mo pàṣẹ lónìí.
11: mo pàṣẹ lónìí.
10: mo pàṣẹ lónìí.
11: ègún orí mi jábọ́.
10: ègún orí mi jábọ́ lẹ̀.
11: ṣe lè sọ lẹ́ẹ̀kan ṣoṣo.
10: mo pàṣẹ lónìí. ègún orí mi jábọ́ lẹ̀.
11: ema
10: ema.
11: na ìkasókè sọ pé àṣẹ jáde látòkè ọ̀run.
10: àṣẹ jáde látòkè ọ̀run.
11: lọ gbẹ̀tọ́ mi fún mi.
10: lọ gbẹ̀tọ́ mi fún mi.
11: ẹsẹ̀ lẹ́ẹ̀mẹta báyẹn.
10: àṣẹ jáde látòkè ọ̀run. lọ́gbẹ̀tọ́ mi fún mi. àṣẹ jáde látòkè ọ̀run. lọ́gbẹ̀tọ́ mi fún mi. àṣẹ jáde látòkè ọ̀run. lọ́gbẹ̀tọ́ mi fún mi o.
11: ṣe lè sọ pé kí àwọn ọ̀tá mi gba ìsìn mi ṣe.
10: amen.
11: amen. somebody amen.
10: amen.
11: ẹ sáré di ẹnìkan lọ́wọ́ mú.
10: wá ní ìwọ ìránṣẹ́ yìí.
11: ìwọ ìránṣẹ́ yìí. ibi wọn de ojúlówó ayé rẹ mọ.
10: ibi wọn de ojúlówó ayé rẹ mọ.
11: oyè túlẹ̀.
10: oyè túlẹ̀.
11: ẹtù ẹtù ẹtù.
10: oyè túlẹ̀. ní orúkọ déèsì. ìwọ ìránṣẹ́ yìí. ibi tí wọn de ojúlówó ayé rẹ mọ. oyè túlẹ̀. ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀ ẹtùlẹ̀
11: ẹtùlẹ̀
10: ẹtùlẹ̀ ẹtù.
11: mo like bẹ́ẹ̀ ṣe pray. ẹ mú ẹlòmíì.
10: yes sir.
11: ẹ tí ò bá lè pray ẹ tá ń pa. sọ pé bí wọn ìbá sábà soríire léyìn. ìwọ máa soríire.
10: ìwọ máa soríire.
11: ó yà lọ soríire.
10: ó yà lọ soríire. ní orúkọ dé.
11: lọ soríire tí.
10: ó yà lọ soríire. ìwọ lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. lọ soríire. jésù olúwawa.
8: ẹ̀yin ọmọ arúgbó ọjọ́. ẹ gbọ́ ìtọ́ni tí mo gbà lórí òkè. ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú. iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó ò bá rí àánú gbà lórí wọn kí wàá lo ṣiṣẹ́ fún. ẹni tó kàwé tí ò bá ráàánú ó kàn dé ká lásán. ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí. ẹ bẹ̀bẹ̀ fún àánú. ẹni tí ò ráàánú gbà nǹkan lè ṣe. tẹ́ ẹ bá ráàánú gbà iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé. ó ní pé kẹ́ ẹ tètè ìtẹ́ ẹ bá lágbára kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan láni kò sọ ọ. ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára. san sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ni ó gbé jáde o. access bank dẹ̀ ni mú bá ìròkọ account number sílẹ̀. ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire 1-9-6-6-8-3-4-0-2-5 access bank ni ó gbé jáde. God's Covenant Prayer Ministry. ẹbọ àánú ni o. sáà tọrọ àánú lórí iṣẹ́ jẹ́ ẹ̀rọ àánú lórí ọmọ jẹ́ ẹ̀rọ àánú lórí ayé èmi ọlọ́run. bẹ̀bẹ̀ fún àánú kó san ọrẹ àánú ẹ gbé account number ilé kan sí pápápá 1-9-6-6-8-3-4-0-2-5 so le ru ebo anu loruko Jesu wa kanu nibi to lero
11: lomo elomi e won ti mo gbo ninu omo ti opo yin bi ka mo tara wa eyan me ti oko ku me laarin ore eyan me ti oko lo enikan ko will e oruko omo to wa fi sinu will pe kan kogun fun omo to pada ku loju e onga lo to wa sin se keni e dada
8: iku to sapamo si olara iku to sapamo si olara jade jade
11: jade jade
8: jade Iku to sapamo si olara jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade iku to sapamo si olara ni oruko Jesu ola jade jade jade jade jade jade iku to sapamo si olara ola jade ola jade ola jade ola jade ola jade ola jade ola jade ola jade ola jade ola jade ola jade
11: jade lara mi
8: ola jade lara mi Jesu oluwa wa
11: e obi ku se rin lo
8: wow
11: o bo se la lori feed me
8: fire
11: Kilo ruko ima.
7: Oruko mi ni Balogun Kemi.
11: Kilo Oluwa se nile aye yin.
7: Mo dupe fun ore lati Olorun se ninu aye mi ati ninu molebi mi.
11: Aha.
7: Olorun ti o fi omobirin kan pa mi lekun.
11: Ti o fi kini o?
7: Ti o fi omobirin kan ti omo mi fe pa mi lekun. Won so oro ni arugbojo ta mo ngbo ni daji daji.
11: Ni radio mi ya.
7: Won ni omo kan je Funke. Won daruko awon omo bi merin ti an daruko ngba yen. Ki won mu Funke o kan mu ra si dada o. Yo di eru aruka o. Se wi pe won si mo na le lowo le lori ti o si ku.
11: Eh.
7: Nga wa ni ko gba awu ejo kan.
11: Mo ni ko lo gba awu ejo kan ko break ni wa.
7: Asagu asibu o gba awe yen. O de wa ninu oyun. Ni gbogbo bi ta ma ti wa koja won ni e gba duro fun mi yo. Olorun je ku yo boyun ku o.
11: Eh
7: ni rogun
11: anywhere to ba ti lo
7: gbo bi kini ti ma mo le mo koja lo kan kan so fun mi be mo ni gbagbo so owo arugbo ojo mi ni je ko won lowo mi ojo to wa ro bi to fe bi mo ba se wa ni hospital bo se ro bi to ne ba ni a se omo yi pe se kan fun lo mi mo ni e fun lo mi kan to fun lo mi mo ba mo ro arugbo ojo mo se si lorun lenu ne ba ni a e mo se nkan te se ninu
11: o ni ke ba wo mo
7: e mo se be mi o
11: owo re le n gbe kiri won ni ke stop e
7: mo se
11: se be won
7: mo be won mo ni mo ma binu mo saja sile
11: e so pe lole yin pe
7: tu la ni inu mo ni gba pe ko to di ago meta osan o bi omo
11: jesu
7: mo dupe lowo olorun pe ago meta koja seju meedogun
11: ah
7: lomo yen bimo layo
11: o bi layo
7: ti o si
11: so so pressure
7: so pressure
11: ko so pressure
7: ko gba nkan
11: so pe emi no so pressure
12: emi no so pressure loruko jesu

0: ni o ma rugbo ojo egbo itoni ti mo gba lori oke o jade si mi pe ki gbogbo eniyan ko ru ebo aanu ise to nse atomo to bi to ba ri anu gba lori won ki wa lo sise fun eni to kawe ti o ba ra anu o kan de ka lasan e toro fun anu lasiko selu to tun sumo yi e bebe fun anu eni ti o ra anu gba nkan le se te ba ra anu gba ise die owo lati de oni pe ke tete in te ba lagbara ko seni keni to so fun o pe iye bayi dandan la ni ko so iwo lo mo iru ore anu to lagbara san sinu arugbo ojo God's Covenant Prayer Ministry ni o gbe jade o Access Bank deni mu bayro ko account number isile eyin te ti ni lowo tele e ku orire 1 9 6 6 8 3 4 0 2 5 Access Bank ni o gbe jade God's Covenant Prayer Ministry ebo anu ni o sa toro anu lori ise je ra anu lori omo je ra anu lori aye mi olodun bebe fun anu ko san ori anu e gba account number ile kan si papapa 1 9 6 6 8 3 4 0 2 5 so le ru ebo anu loruko Jesu wa kanu nibi to lero
1: oya lo meli kerin lo melo mi
0: yes sir
1: ogun lo nse yi o so pe mi o damu mo
0: mi o damu mo lo ko Jesu
1: soya
0: yes sir
1: lenu odun melo kan seyin aisan buruku tin jarinrin aisan tan pe ni aisan stroke omo 30 years o tin ro lapa ati ro omo 20 something tawon na ro lese e ba re lomi ba bowo re sisire ko le ka sile elomi atapa kan atese kan o ti ro agbodo pray lori e ki apa atese ma ro se gbagbo agbagbo ohun to buru ni keyan yagbe keyan mo le fodi keyan sese wa mo bebe ejo e wa ba mi fo ki lo de tan gba apa lowo awon grandma
0: hey
1: grandma wa deni ti o le dobe gusi je lati gbeto lati gbe yagbe lati yi lori bed agbodo le stroke jade
0: yes sir
1: so ti mu enikan wa ke mo so pe iwe mi stroke
0: iwe mi stroke
1: o le baye ni je
0: o le baye ni je
1: jade
0: jade iwe mi stroke o le ba se de je jade jade jade jade jade jade jade iwe mi stroke o le ba ra wa je o ya jade jade jade jade jade jade iwe mi stroke o le ba se de je
1: ni Sunday ọ̀sẹ̀ yìí gbogbo ènìyàn tẹ́tí sílẹ̀ ẹ lọ mú àwọn irinṣẹ́ yín wá fún àdúrà a gbọ́dọ̀ ya gbogbo irinṣẹ́ àwọn èèyàn sí mímọ́ ẹ máa bọ̀ lárúgbó ọjọ́ ní Kilanko Junction of Agara tá a bá ti wá dé ẹ má gbàgbé pépà kan tẹ́ ó kọ iye owó tẹ́ ẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run arúgbó ọjọ́ sí ẹ mú wá a dẹ̀ fi ìfàmìróyàn ta òróró sí owó tí ẹ bá kọpẹ́ fẹ́ yẹn èmi gbàgbọ́ pé olùdáǹdè mi ń bẹ láàyè kápàdé aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá wàá lò ń lo arúgbó ọjọ́ ní Kilanko láàárọ̀ Sunday tó bá wá di Wednesday ọ̀sẹ̀ tuntun yìí Wednesday yóò ti kọjú eré jù gbogbo ènìyàn a ó sẹ ogun méje gbáko pẹ̀lú orí ọ̀fẹ́ arúgbó ọjọ́ nínú ayé gbogbo ènìyàn ẹ̀rọ gẹ̀ẹ́tì pure water méje a ó mọ mú ẹyọ kọ̀ọ̀kan ìkíní logun ìdílé bàbá a ó fi ra gbogbo ara wa fúnra wa a ó pèsè látòrí pẹpẹ lẹ́yìn ó bá fọ́ mọ́lẹ̀ tó bá fọ́ ogun lé bàbá sẹ́ tí ò bá fọ́ ajẹ́pogun yẹn stubborn a wà mú kejì ó di ogun lé ìyá bá a ṣe ṣé nìyẹn dórí omi kẹta ogun òṣì títí dé ìkeje a mọ̀ fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ẹ múra àdúrà ìsọjí ńlá lọ́wọ́ láàárọ̀ west ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ wà yìí ẹ mọ̀ bọ̀ aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá wà á lò lọ sí arúgbó ọjọ́ tó wà ní Kilanko Junction side of garage ló wà ní Jeje Street Kilanko Junction arúgbó ọjọ́ máa bọ̀ ń bẹ̀ àárọ̀ Wednesday èṣù mọ̀.

sí one cultural center ibẹ̀ ni ó ti láǹfààní láti wáyé tó ń kálùkù ó ti mẹ tí ó kojú náà ti jọ mú nǹkan lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn. Ṣé ẹ bá gbàgbé wípé ẹkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Adúláwọ̀ tó ń àti Nàìjíríà jọ kó fisọ́fisán lọ́ọ́ mọ̀ pé àwọn 24 náà mọ̀ ń gbàfẹsẹ̀ wọn sí ọ̀hún. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benin Republic, Ghana, Tanzania pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà lọ́ọ́ mọ̀ sójú ilẹ̀ Adúláwọ̀ ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fi ẹ̀yẹ àgbáyé ọ̀hún tó jẹ́ tàwọn obìnrin ni o.

nbẹ̀lẹ̀ lọ́kẹ̀rẹ̀ tí ń bẹ wájú mi wá ẹjẹ́ ń sètò bẹ̀rẹ̀ sí ní muwala ọkọ̀ kejì torí pé ẹkọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù àlìlà wọn ní gbogbo tó bá gbẹ̀ làwọn fún bíi pé kí robert lewandowski ó mọ̀ bọ̀ kó wá darapọ̀ bá wọn kódà mọ̀ gba owó tó tó 90 million euros ìyún ní sà kọ̀ọ̀kan àgbóǹtarìgì atamọ́tàsí ọmọ orílẹ̀-èdè poland ó dẹ̀ tí wo pé tó ń bá di free agent lóṣù tó ń bọ̀ bọ́yọ̀ ń lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìyún lórílẹ̀-èdè wo lórílẹ̀-èdè amẹ́ríkà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mls gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter miami nínú líìgì àgbàjọ lórílẹ̀-èdè amẹ́ríkà táàmù sí mls gẹ́gẹ́ bó ṣe wà lápasí ibẹ̀ yẹn òun náà ni mo ṣe ń jayín mẹ́ta yẹn torí pàjá àjàtàn ìjà ní dálẹ̀ nígboro ayé lánàá ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ ojú kan ni mo kó gbogbo ẹ̀ sí ọmọ gbégi náà ń dé lónìí kẹ̀kẹ́ lúkẹ́ ó yá let's go there no darling moment ẹ̀yìn tèmi gbòòrò ayé ẹgbẹ́ bọ́ọ̀dì nítorí pé lánàá gẹ́gẹ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester city ṣe ná mú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù crystal palace náà sì pa wọ́n bí ẹran ìyẹn ní pápá sẹ́rí etihad gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ẹ̀yìn tèmi ń gbòòrò ayé ẹ lọ gbé bọ́ọ̀lù mọ́tò against man city torí pé man city ò já wínì ó wá lè gbé bó bá ṣe wù ẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yẹ pápá ẹ wò ó àjọ fifa wọn ti kéde ẹ wípé sáré ṣàkíra àti madonna òun pẹ̀lú bts àwọn yẹn gangan àwọn náà máa ṣeré fún wa nígbà tí a bá fẹ́ ti kíni. lábala àkọ́kọ́ nígbà tí abala àkọ́kọ́ bá tẹnubodò láti ká gba ìdíje fifa world cup eléyìí tí ó wáyé lọ́dún 2026 gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe ń jẹyìn bẹ́ta oríṣiríṣi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló ti gbórí wọlé sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle kíná fẹ́ ṣe kíná ń wá àwọn fẹ́ gbé ògbóǹtarìgì agbábọ́ọ̀lù nìní anthony gordon ìyẹn kúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún gbogbo ọ̀nà ọ̀nà gbogbo ó làwọn agbẹ́ lánàá ojú oníkálukú yọ sódò sódò lórílẹ̀‐èdè faransé torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain àwọn méjèèjì kojú ara wọn lánàá ṣùgbọ́n o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù psg òun ti gbafe látànà àwọn ń bèèrè wípé àwọn owó náà gbafe jù ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain ìyẹn nínú ìtàn ìgbésí ayé wọn ẹ mọ jẹ tàn yín luis enrique ó ti bá ìtàn laurent blanc ẹ mọ wípé laurent blanc ọmọ orílẹ̀-èdè faransé ni ife mọ́kànlá ló gbà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain psg lọ́wọ́ yìí wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ń bẹ̀ mọ́ pẹ̀lú fe france ligue 1 eléyìí tí luis enrique gbà lánàá òun náà ti gba mọ́kànlá unai emery méje ló gbà fún wọn thomas tuchel ìyẹn gba mẹ́fà nígbàtí luis suarez tó gba márùn fún wọn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yá mo tó ti já yín lánàá àwọn ará abí forí sẹ́pọ́n ń ba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn jẹ́wọ́ àwọn èèyàn rọ́lù bá bọ́yà torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù di potipo alaves ó pa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bàṣálẹ̀ bí ẹni tán ní kádàrá ni àmì ayò kásódò ló fi pa wọ́n ó pa wọ́n palàyà gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ẹjẹ́ ń sáré débẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester city wípé fífòdì ó ti ṣe kí ni o ó náà ti dàgbà owó firi yọ̀yọ̀ báyìí tó ti ní 100 goal and assist ìyẹn nínú líìgì àgbọ̀njẹ̀ lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì ẹgbẹ́ ìfọ̀mọ̀ náà

bọ́ọ̀lù PSG bá wọn ṣe wá sáré ṣe kíni bá ṣe gbafẹ́ lánàá yìí ẹ mọ́ jẹ́ tàn yìí ó ti di mẹ́rìnlá náà ti fi panu pápápá back to back. Kìí ṣe pé tí wọ́n gbà tẹ̀léra tẹ̀léra ni mo ń sọ o kìí ṣe bẹ́ẹ̀ torí lílì ti gbà kan tó ti fi làwọn láàrin o kìí ṣe pé tó gbà tẹ̀léra tẹ̀léra o bọ́tọ́ ti jẹ́ pé mẹ́rìnlá ìyẹn lákòótá wà yìí tó jẹ́ pé ó mú yányán ó jẹ́ pé wọn kìí jẹ́ tárí rẹ̀ ẹ̀ nà ó.

láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù art àti celtic ó túmọ̀ sí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù art òun ló gbafẹ́ orílẹ̀-èdè scotland ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn tó jẹ́ pé ká sọ pàṣẹ kágbára tó fẹ́ wò lápá tibẹ̀ ìyún náà tún ti lọ ó yá pápápá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan àwọn náà ṣe kí ni wọ́n ṣe tó yàtọ̀. Nítorí pé látọdún 2017-2018 kò tí ì ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè ìtàló eléyìí tó láǹfààní láti gba ife ẹ̀yẹ méjì ìyẹn ní sáà kan ìyẹn nínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń gbá líìgì lórílẹ̀-èdè ọ̀hún bóyá pé kó lọ gba kí ni ó gba kópa ìtàlẹ̀ kó tún wá gba scudetto ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan lákòótá wà yìí wọn ti ṣe kinní yẹn torí pé lánàá ṣe ni wọn tan lazio roma lọ sójú ọlọ́mọ òdo wọn fún lazio roma wọn fún ní lápíópíó lazio roma náà dẹ̀ lápíópíó yá ìyẹn lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan gẹ́gẹ́ bó ṣe wà lánàá ẹyin tèmi ń gbòòrò ayé ṣé bẹ́ẹ̀ wà ń bẹ̀ ń la rí ẹ̀mí odúró re ó yí ẹyin ti jẹ́sì káàkiri ó yá mo rí yín bẹ̀mí ò wá yín ti abúlé sówó jẹ́sì nàmbà wà ń jẹ́sì gbogbo òpínlẹ̀ ọ̀sun àjà skórí wáyà ní ti sin isko lílo jubosa tèmi tọ́pọ̀ fọ́nìjọ lójú ráyè brọ́dà mi tó ṣe nọ́mà mi ò ní yt ìgbà mi ó yẹ ìbùkún olúlójú ìlú péjú àwọn aláṣẹ mọ ìjáyé lọ ọ chelsea alága mo gbàrà bàmí kọmrin paul ọbásanya ó yá mo rí yín bẹ dúró re ẹsán náà ní ẹrú pa náà yọgbàlẹ mo rí yín bẹ tẹ standard gidigba àwọn ti gánà àti ti sọ ní gbogbo apá tibẹ yẹn wọn ní wọn kàn ná tírí o lásán ni o wọn láwọn gan bínú paraporo lọwọ yìí wípé bọ́ọ̀lù yóò jẹ sọ́nà bẹ̀bí àjà àràbùkà gbá àrègbè ìyá ó ní bọ́ọ̀lù yóò jẹ lọ́wọ́ àwọn wípé àwọn gan ò fọ́nà ayé wọn ní dìpẹ́ǹsì we fight to the end wípé fẹ́yọ àwa la ní man city ò bá àwọn sapá kándákándá bí orogún ẹlẹ́ran wọn ní kí n má fọ́ ta ló já mi bẹ́ẹ̀ tí mo jẹ́yìn tèmi comrade oyekunle ebe arabambi ó wá ike spare part lójú àkọ̀ráyè paripa agbára tó gbé gbogbo bòsà dúró wọn à lè dẹ́gẹ̀ẹ́sì nìyẹn ó yá mo rí ẹ̀mbẹ̀ bà mi obj ẹ bọ́ra gbogbo kẹpa irúmọlẹ̀ tó ń jẹ ayédèta gúnmọdì ó yá jayé lọ búrẹ́dà mi kò sáwẹ̀ àwọn ti gánàsì nìyẹn àwọn ti gánàsì tán dúró tán comrade senior apostle primate tó dé àjíjọlá number one gánàsì ní gbogbo yemọjà ní mọ̀fọ́lùkù lóṣòdì ó yá mi ò ní wá yín tì ó yá bà mi kọ̀nẹ́ẹ̀tì ó yá kọ̀nẹ́ẹ̀tì látòsò dìde fàkọjà yìí nítorí ìta ni nítorí awo mi èèyàn mi bá bá mi nì àdẹ́kúnlé sunday sọ́bọ̀ lẹ́lẹ́lẹ́ ẹlẹ́lẹ́ lọ́tún ló sì ni. agbára tó gbé dúró tí ò dẹ̀nì bàjẹ́ ó yá kó máa jẹun lọ lápá tibẹ̀ yẹn ó yá pápápá ẹjẹ́ sáré kò ń bẹ̀ ẹjẹ́ sáré yàtàpá tibí. pẹ̀lú bó ṣe jẹ́ wípé kí ni bruno fernandes wọ́n ti gbé lórí àtẹ ìgbélé wọn pẹ̀lú ta ni kevin de bruyne wípé ó yẹ kó gba kí ni premier league player of the year wọ́n ti wá ní ẹ̀wọ̀ sẹ́rí kevin de bruyne tẹ́ ẹ fẹ́ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí ní sáà 2019-2020 tẹ́ ẹ fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ sáà 2025-2026 yìí ó wípé ẹ jẹ́ kí n láǹfààní àti máa sọ fún yín ó ní tí kevin de bruyne fi ju bọ̀dá wa lọ wọn ló fẹ́ ṣe díẹ̀ o ẹ máa bí ẹ jẹ́ sáré ká fún yín wọn ní ta bá ń sọ̀rọ̀ nípa ṣọ́tọ̀ tajẹ̀tì eléyìí tí kevin de bruyne ní nígbà yẹn pé ta bá ní agbé lórí àti òṣùwọ̀n wípé ká fún ní ràwọ̀ wọn ló dídì ràwọ̀ kan dondo lọmọ náà gbà o ṣùgbọ́n bruno fernandes 0.7 ni nípa ti goal 0.5 ni ti bruno fernandes 0.3 ló wà assist 0.7 ni o ṣùgbọ́n ti fernandes 0.6 ni chance created 4.4 òní fún kevin de bruyne èèyàn fún bruno fernandes yìí 3.9 ni passing accuracy 81.49 nígbà tí ti ta ni nígbà tí bruno fernandes tó jẹ 82.23 true ball 1.1 ti bruno fernandes ni 1.2 take on completed 1.6 ó ní ti de bruyne ti fernandes 0.5 ni fáwọn ẹyọ kan péré ni lọ́dọ̀ de bruyne ṣùgbọ́n lọ́dọ̀ bruno fernandes 1.1 ló kójọ ball recovery 4.4 nìyẹn body recovery ti fernandes 5.1 ni touches in opposition box 5.2 ni ti kevin de bruyne nígbà tí ti bruno fernandes
to je 2.5 awon omo eko igbe gbe bo lo ma yudi wa fariga kaakiri agbalaye won ni ewo e ma ranju mo wa o tori pe lowo bi ta wa yi Bruno Fernandes lo ye ko gba Premier League player of the year ye ge bo se wa lapa ti beyen oye gbagbagba ere gbogbo zawiti monda zero balogo number 1 liverpool gbogbo akoraye o duro re duro fere bi nba o duro to ko gatan ah ne white ba mi ri o de ne ri obanuje latapa ti be awon ti liverpool never walk alone niye

0: ẹyin ti kọ ẹgbẹ agbẹbọ lásánà kí n tó kúrò ń bẹ ẹ sáré gbẹrọ yìnyí ẹ jẹ sáré jẹ ẹyin dá ilé ìdọbalẹ wípé nínú ìfẹsẹwọnsẹ ẹyin méjì tó kù yìí o tẹ ẹ bá gba káàdì jáde kó lórí pápá rẹ káàdì náà pè bẹẹ tàbí ká gbá golúwò mi ń gba sí ọkọ ojú yín ẹ mọ tó ti fi tan balẹ kasagbá ẹ ń bèrè pé tàn wo nítorí pé kọ ẹgbẹ agbẹbọ lásánà àwọn nìkan olójẹ wípé wọn ò gba líìgì wọn ò sì ní gbára káàdì náà sì tún ní gbá golúwò mi gbá sí ọkọ ojú sí yẹn ìyẹn nínú líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì wọ́n fi ìtàn balẹ̀ nìyẹn lápá ti bẹ̀ yẹn torí pé kò sí kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti dárú ẹ̀ sọ̀rọ̀ rí gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ó yẹ pé pàpà ẹ jẹ́ mọ́ ìtẹ́sọ́wọ́ iwájú torí ìjọba àkókò báwo ló ṣe wà sí ó ṣe ń dò fáwọn kan ló ń kóró fọ́ mẹ́lòmíì ẹ jẹ́ sáré lórí tábìlì kí n tó lórí tábìlì ẹ jẹ́ ń polówó ọjà àwọn owó láyé goal scorer káàkiri àwọn owó gangan lómi ẹsìn mìíràn ayé ti ń gbé lọ àti pé àwọn àwo náà wọ́n lọ sí european competition tó bá ti di sáà tó ń bọ̀ gbogbo ẹ̀ ó náà ní láǹfààní láti jẹ́ àyín lóòrọ̀ tòní àwọn owó náà dẹ̀ ti ń gbé fi ẹ mọ̀ pé nínú líìgì márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn lórílẹ̀‐èdè àgbà lórílẹ̀‐èdè ilẹ̀ europe eléyìí tó gbóúnjẹ fẹ́ gbé gbàwó bọ̀ ẹ mọ́ jẹun tàn yìí o italy àtìmẹ́ni tó gbé fi àtìmẹ́ni tó gbé fi ní spain àdẹ̀tìmẹ́ni tó gbé fi àwọn ti gbé fi lé lọ́wọ́ ìyẹn lórílẹ̀‐èdè germany bákan náà lórílẹ̀‐èdè faransé lánàá ṣùgbọ́n lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ó di fàmífà ọ́ ìyẹn lọ́wọ́ àwọn aráabí gẹ́gẹ́ bó ṣe wà látàpá àtibẹ̀ yẹn nìyẹn ó yẹ ẹjẹ́ sáré mú ìpolongo àti ìpolówó ọjà ikú lọ́nà tí ń bá padà dé kí n dá yòókù dọ̀balẹ̀ torí pé mi ò rọ́jọ́ mú sólókùn àkókò dẹ̀ ń bù mí ní kókó etí omi gẹ́gẹ́ bó ṣe wà lápá àtibẹ̀ yẹn mo lọ́wọ́ mo ń bọ̀ wá gbogbo ara ni mo fi ń padà bọ̀ kó kalẹ̀.
1: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di Abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé-kébé. Monomin Plus.
2: Monomin Plus, fún èròjà tó ń tó inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjọba.

ọ̀yá lásìkò díẹ̀ pàápàá ọ̀yá látòrílẹ̀ èdè spain gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sẹ́mọ ibi tí mo lọ kàn ti sí ẹ sọ́mọ̀ pé barcelona wọ́n ti láǹfààní àti gbafẹ́ ẹ jẹ́ ń débẹ̀ àwọn owó bọ́ọ̀ náà ti tẹ̀léra wọn àwọn owó náà lọ jàǹpì àwọn owó náà lọ rúbà àwọn owó tiẹ̀ náà ní qualify ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù villarreal madrid atlético madrid pẹ̀lú real betis ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù márùn kan wọn bẹ́ẹ̀ ni àná náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ sí díje uefa champions league serie celta vigo europa nílé rẹ o bákan náà getafe conference láyé serie sociedad òun náà ló máa rọ́pò getafe tí getafe tó wá máa lọ rọ́pò real sociedad nítorí pé getafe níbẹ̀ nípò keje òun ló sì yẹ kó lọ sí europa ṣùgbọ́n real sociedad òun ló gba ìdíje copa del rey ó yí eyín bá ń bí bó ṣe lọ́nà lápá àti bẹ̀yẹ lẹ́fìrẹ́ tó wà nípò kẹjọ eléyìí tó ń lọ sí ìdíje europa ẹni tó wà nípò keje ń lọ sí conference gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ ìyẹn lórílẹ̀‐èdè spain ó ní mo ṣe láǹfààní àti sáré jà yín kẹlẹ̀ báyẹn ó yá só ti yí eyín sẹ́ ti lò wọ́n ní dìbò èso dẹ̀ ti yí wa dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn lọ́wọ́ ìsàlẹ̀ àwọn tó mi ayé ń gbé lọ real oviedo girona ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city kejì ìyẹn ilé méje ó mọ́ pàdánù kan levante àwọn mẹ́ta yìí òun lomi ayé fẹ́ mọ́ gbé lọ sẹ́wárí láti nọmba 16 ẹ jẹ́ kí n sọ wípé láti nọmba 13 one lose ó lè da gbogbo nǹkan rú o torí pé láti nọmba 12 yìí osasuna wà 42 points náà ti kó osasuna valencia espanyol alaves eche maloka levante girona láti nọmba 12 tó fi dé 19 à ń lẹ̀ mọ́ra wọn pẹ́tipẹ́ti àmì mẹ́ta oníṣìǹbẹ̀ láàrin wọn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yá mo fẹ́ kò lórílẹ̀‐èdè spain ẹ̀gbọ́n ẹ jẹ́ sáré kásì yín létí má ṣe gbágò wọlé sí kylian mbappe ló wà lókè títí 24 goals lónìí muriki ló tẹ̀lé agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù maluka 22 goals lónìí fọdímì ìyẹn ní 17 sọpọ́ ti lọ ó wà láàrin àwọn méjì láàrin tani muriki pẹ̀lú tani pẹ̀lú kylian mbappe torí pé láàárọ̀ tòní ń láǹfààní àti wọ́n yín débẹ̀ ó dí dẹ́dẹ́ ní mọ̀nàkà ẹjẹ́ sáré yapa ti bẹ̀ nínú ìdíje premier league bóun náà sì dúró sí ẹjẹ́ sáré jẹ́ àwọn tèmi àwọn ọ̀rẹ́ mi pa kígbọ̀nkì àwọn ọ̀rẹ́ mi àtàtà ẹ mọ̀ wípé jẹ́sì wà láti kágbá fa cup ẹni tó ń jẹ́sì pẹ̀lú bó ṣe wà ní ipò kẹsàn-án yìí tó bá jáwé olúborí o

0: Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni o kò lè rọrùn báyìí
1: nítorí pé ẹ
0: ẹgbẹ́ ọ̀tá bá wọlé ọ̀pẹ ọ̀pọ̀ tán ṣe ìkejì ń pé tó bá dẹ̀ wo ìtàn kí n báyìí wẹ́ńbì báyìí ìdíje bíi mẹ́rin márùn jíjẹ́ ti pè ń bẹ àwọn òwe tó bá lẹ́yìn 2018
1: ẹ̀ bá jẹ́ máa sọ gbogbo olùtà tó bá ti
0: dé ẹ̀rọ àmọ́ sọ pé tó bá lẹ́yìn 2018 ọmọ Wembley stadium
1: Oya ti gbori wole ko ibi ta tin pe papapo.
2: Eh
1: ni ogbe ni basa
3: ise si. Oya o
0: A we alagidi re.
1: Omo gegere yen ni nde si o. Omo gegere oko re yen.
0: Itaku to ni tere mo wodo.
3: To tere igbo.
1: Oya mo ti gbo. Mo ti gba.
3: Fala na gbaju mo ti
1: e. E ba Devi.
3: Aku la
1: batata. En tin ba Devi kan. Oya ta lo wa nbe.
2: Oya iwa
1: ilo
2: sọrọ
1: wo ki
2: di praise
1: wo
2: ki ni wanti oluwa joju ati aburo mi ayo to ni bare ese orisechi a ma na a ma
0: gba
1: efe
0: yen okay anobu de anobu lele
3: no no won le gba ibo gba conference na ni
2: je ti wa ko kidi kan fun e lo ki lo fun asma ko mo lo gba draw kankan
1: okay
3: e ti mo ti e fa sana
2: le e je ti so kini kan fun yin asna na wo ki ma si ti ba win ko li tu won ko asna gangan
1: Oli koko. Oda ya ko siri. Akuna matata. Akuna matata.
4: No Chelsea, no football.
1: Oya ba, baba Chelsea.
4: Baba Chelsea lati Asadam Road Ilorin.
1: Oya ba mi e ti wa nbe.
4: Chelsea lo ma gba ife.
1: Okay.
3: Okay.
4: And again, mo fe so kini kan fun Chelsea na ba win in Premier League.
1: Mm.
4: Ki won ba lo ayo ju.
1: Okay.
4: Opolopo ma so emi enu. Ki se pe o.
1: Mm.
4: Pelu ayo ayoporo opolopo de ma wound ara won really Arsenal ma gba Premier League no doubt about it
1: eyan mo murasi ntin yin eyan joko be oda e wo awon lolu fe ko igbe agbebo lo Arsenal an na ti binu to Ajabod o ti ni ife se won se ko igba gbogbo lo Arsenal mejeji o ti ni gbo ife se won se mejeji dogun Premier League o ni ka ta prediction o ni pe ki n fa won eyan lebun o ya ko sere awon lolufe ko igba gbogbo lo Arsenal an ti fun mi ni atmosphere wi pe awon celebrate kini ise ta ba wa igba te mo celebrate e o igba jesi igba club oko ogun bo te je pa pada deyin leyin won die o amo bi ta de o bo mo wa support yin sa e ma gbo o ko ni mo deyin leyin yin sa to nbo o emi adi ojo sa contract o sugba kin le ri legbe loje support yin sa yi to Arsenal ni yawo mi so Arsenal ni yawo mi kin le ri legbe o ni gbogbo ti mo se fun laundry aguda batata
5: babu ala
1: ta lo wa nbe
5: ope emi ni lati de
1: igba igba gba olu leja fun yin
5: awa ti chase na ni
1: oya mi o wa ti
5: e kan ba ko Arsenal pe ko fi cup meji kale to ba gba league gbese ni a fi san
3: so
5: fun Chelsea a so fun Crystal Palace so fun league kale to ba tun gba champion na to fi san gbese na ni a sawo kepa
1: a sawo kepa
5: o fi le eni ko fi gbugbe kale
1: o da
3: e wa le ro ni gbese re
1: akuna matata
6: hello
1: akuna matata
6: baba wala o
1: oya e ti wa nbe
6: nbe ni ije lati ta awon lo naru
1: lati
6: Ije mu je sa olomi aro la wa
1: oya ayin ti oya ayin ti jasi
6: mara ni ko be fa ta wa sala ni pe kan face EPL kan ma ko be face another 12 you
1: okay kan ma face champion
3: ko te lo
6: fe balance pelu man city eh kan pa kan pa gbogbo e
1: okay anti so pe le padanu gbogbo e aguna mata ta ke bi pese pe ti won mu ke papa pa laarin seju aya ta lo wa nbe
7: Ọlọ́run
8: ló tu. Ọláwálé kọ́ yìí. O yìí wọ́ ẹ ti bá mi.
7: Tẹ̀rí. Bó ṣe ṣọ́ kí ló in tó fi ṣọ́ fún yín pé má ti tẹ̀lé dá bọ́ má tù mú. Tó ṣọ́ fún yín pé Arsenal náà lè dá bọ́ lì mú.
8: Ló ṣọ́ fún Jesse náà bí?
7: Ló ṣọ́ fún Jesse náà gbóná lè na Tottenham. Even kan gbé Kristi sójúlé. Mo lè na Tottenham.
8: Inú mi ó dẹ̀dùn torí màá bọ́ sókè ẹ̀.
7: Ṣé wáyé lórí ti má ti tì? Kàmí kí Bọ́má ti lọ gún sinmi. Jẹ́ Arsenal mi èmi ò rí mọ bẹ́ẹ̀ tó lè na bọ́ọ̀lì.
9: Bọ́ọ̀lì
7: yóò dogun tí wọ́n ni. Ẹja àwò dópin ni.
8: Ó dà. Àwò parí, ó yá látàpá àti bẹ̀. Kí ló kèmí àti ògbú gbẹ́gbẹ́. Àbí kékeré. Lórúkọ Ayọ̀dèjì Sọ́ni Bárẹ́ta Jọ́sí ló rọ́tò ní lórúkọ Bólú Ajọ́jọ́ Adéwálé Adédáyọ̀ ló kọ́ tèmi rúmọ́lẹ̀ tí ń gbénu rédíò kò yànmùyànmù The Prince ní gbogbo lẹ̀gílẹ̀ títí dìgbà mìtàmọ́ láǹfààní láti pàdé ó rò fún àbáyé fọ̀nà ó dà.

0: Diamond FM, shining supreme.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń há bò.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wá dẹ̀kun kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ̀ wá lógún.
4: Bí àbí fún mi mẹ́tù àbí. Bí àyè ṣe bí bí wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ́.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé ọlọ́run.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí ti. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Ago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Ago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dàmọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara abala kejìre abala lame tọ́kọ́dọ̀ ọlẹ́ka sọ fún yín pé arúgbó níkàlẹ̀ àná ni ọmọwé abdulkareem jimo ẹdùn tí wọ́n jẹ́ adarí ẹ̀ka tó ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú ní fásitì tó ní ìlọrin ní ìpínlẹ̀ kwara ó ta wọn yọ fíofíó kò pè téńté ló wà àwọn yòókù kan nágàwó lókè tó dúró sí ni akínpẹ kojúmọ dr idun.
1: ẹ ṣe ganan mo dúpẹ gbogbo tí tó ń gbọ káàkiri àgbáyé káàrọ dókítà mi bọra kò ní di o.
0: ẹ jẹ́ ká kan lu abami ètò lánàá òde ìyẹlẹjọ gíga nílùú àbújá wọn gbàdájọ kalẹ kí n sátẹ ní fọrọ náà mọnàmọná salem mama wọn ti ràn ní ẹwọn ọdún 85 ni 75 years pàápàájú ìlọ lórí àwọn iṣẹ àkànṣe mambila power plant àti sungo power plant yìí àwọn káwọn yẹ ká ṣe ìgbéléwọn ìṣàkóso ààrẹ tinubu lórí ìgbésẹ rẹ láti dẹkùn àjẹbánu ṣùgbọn tí ìṣàkóso wọn ti gbìyànjú àbí wọn ti gbìyànjú tó.
1: ó depend bí ojú tó ń kálukú bá fi wò tàbí bóyá mẹsì ń gbígbésẹ yìí láti rí i pé ìfún ní amíṣẹ tiwọn náà wọn ò jẹ kí irú nǹkan báyọ ṣẹlẹ ó ṣeéṣe ká fún wọn ní kírẹdìtì pé wọn wà sí sí àpẹẹrẹ tí wọn ṣe but bẹẹ ti ń sọ eléyìí ẹni tí a pè yìí ní sìn tá a dákọ ìmọ̀mọ̀ yìí ọ̀rọ̀ pé gba appreciation ọbàṣánjọ́
0: láti
1: buhari ni
0: ètò
1: ok mambila yìí ti wà láti gba appreciation ọbàṣánjọ́ ni mambila project so dé ọ̀dọ̀ buhari tá a wá rí 33 billion or whatever tẹ pé wo ni wọn sì sí lọrùn but à ń tún gbọ́ níbi ìròyìn náà pé nífun yàtọ̀ sí ìta ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nígbà tí ó fi di láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì a gbọ́ pé àwọn tó ń ṣe mínísítà lọ́dọ̀ ààrẹ tinubu yìí a gbọ́ pé efcc ó fi ìkíni páńpẹ́ ìjọba mú wọn òfin mú wọn wípé wọ́n allege pé wọ́n commit fraud èyí tá a gbọ́ láìpẹ́ yìí èyí tí ìrúpa ti fẹ́ gbọ́ lọ rí torí lè di half trillion that is ₦500 billion ni wọ́n allege director general energy commission tá a ń gbọ́ pé bóyá wọ́n mú
2: un
1: ní
0: nísìnyí àkàrà rẹ̀ náà
1: nísìnyí èyí tó yẹ pé ààrẹ tinubu ló ń yàn síbẹ̀ a ti gbọ́ pẹ̀lú social investment fund wọn ò wọlé tá ìwọlé tó ń yàn mínísítà la gbọ́ pé àwọn efcc ń lé àwọn kan jáde wọ́n ń lé wọn káàkiri lérí pé wọ́n commit fraud so tó yẹ pé wọ́n ti ń gbégbé iṣẹ́ ìgbà tí ààrẹ tinubu ààrẹ buhari wà níbẹ̀ àwọn tó commit fraud yìí la wá rí pé lọ́dọ̀ tí wọ́n náà àárí fraud ti ń ṣẹlẹ̀ àbáyìí wọn dáadáa bọ̀ bí wọ́n ṣe ń dí ìyẹn là ń tún gbọ́ lára iṣẹ́ tí wọ́n náà pé fraud náà wà níbẹ̀ so ìwé la bá mú bẹ̀ báyìí nísìn tí èso kékeré tán bá kó 500 billion fún universal ìlọrin gbogbo àgbáyé ni wọn ní pé àwọn olóléwé mímọ fún universal ìlọrin làwọn wà àlejò bọ adébì kan ọwọ tó yẹ pé èkó ètò ẹtì ni wọn bá dà sí gbogbo àwọn dọkọtàn strike lónìí lọla yìí nítorí pé káwọn ẹtì isp tí ò ní wọn ò lè ní so a lè fún ọ ní kírẹdìtì ẹ àsúnmí pé àgbọ nígbà táwọn náà wà ń bẹ bí wọn ṣe wà ń bẹ báyìí wípé fraud wà ní administration tí wọn náà ní àbá kírẹdìtì wọn fẹlẹ so ètò sọmẹsẹnd àwọn yòótẹ fẹẹ rò pé bóyá bí political persecution ni wọn ṣe fáwọn tí ì ṣe tiwọn nínú òṣèlú.
0: n fẹ́ ẹ ká ò báyìí a sì pàṣọ́rọ̀ salem yìí ẹ ká wo nílẹ̀ nàìjíríà ìwà àjẹbánu salem báyìí wọ́n ti ṣe lọ́rùn ó fẹ́ ó jẹ́ 38 something billion naira ni wọ́n ti ṣe lọ́rùn ẹ ká wò pé báwo ni owó yìí ṣe ń kó ní àpòjọba ṣé pé ẹnìkan náà ń fàní láti lu pónpó ìjọba ò sì mọ̀ nígbà náà mo ẹ kí n fẹ yìí kun ní 2015 táwọn ṣètò ìdìbò táwọn apc rí pẹ̀lú change ìgbà náà jonathan ó sọ̀rọ̀ kan gbà náà sọ wípé wípé stealing is not corruption ṣùgbọ́n àwọn alátakò gbà wọ́n yí sí nǹkan míì jonathan gbà náà sọ náà wípé ọ̀nà àbáyọ ni pé ká dí bí àwọn yẹn ṣe ní àǹfààní sówó ìjọba pẹ̀lú pé kò sí àǹfààní sówó ìjọba kò sí pàjọ́ ìjọba wọ́n yẹ ká gbé tsa dèǹgbà náà nígbà lọ́gán ni wípé báwo ni àyẹn ṣe ń náǹfààní sọ bíi tíbi tí wọ́n báyìí àwọn gómìnà pé gómìnà náà á kò nípò wọn á ṣe wọn láṣìí lọ́nu ìbéèrè wá ni pé báwo ni ẹnìkan ṣe náǹfààní sówó ìjọba tó pọ̀ tó báyìí bẹ́ẹ̀ ó kò mì wọ́n sì mọ̀ àbí sọ pé ó kò mì ó sì wà bẹ́ẹ̀ náà àdèmọ̀ pé owó ṣé tó fowó sílé ò béèrè pé kán fowó ṣe ni.
1: fine kì í sọ̀rọ̀ executive nìkan láà blame pẹ̀lú eléyìí bọ́kọ́ akákọ́ yẹn ná ọ̀tọ̀ ni ti federal government ọ̀tọ̀ ni ti state government ṣàpè state government fúnra àwọn gọ́ọ̀nà tá à ń sọ chief executive ni wọ́n fúnra wọn àwọn apàṣẹ wa ni wọ́n kì í ṣe pé federal government ní right láti mọ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé owó tá a fún sí tìyín

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Diamond 88.7 ìkànnì fún ìgbádùn rẹ̀.

0: FM.
1: Ani to jale jako to ta kari aye.
2: Gbogbo wa ni gboro ti mo ki lo n abun. Aspapa o mo pope oni moji. Igba ti gbangba to wa de gun gedere.
1: Ayo ati idunu yin lo je wa logun.
3: We happy people, we make you happy.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kílógù, ìgbádùn lógù tá máa jẹ. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
5: Ṣé Ọlọ́run ojú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run ojú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látúnrán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí. Ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangbá sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
7: Mo kí wa pé a kú ojúmọ́ òní òní ni ọjọ́bọ̀ ọjọ́ kẹrìnlá nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Mo kí wa káàbọ̀ sórí akọ́tún ètò yín ètò wa ètò bá wa dá sí ní ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ẹ bá wa dá sí lẹ́tọ̀ tá a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́, ẹ̀ka ètò ààbò, ọ̀rọ̀ ìṣèjọba, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ ní agbami òṣèlú. Ètò yìí ìbéèrè táǹbẹ̀ takókó tó jẹ́ pé òun náà la fi ń sọ ojú abẹ níkò Taiwo Adeyemi lorúkọ. Ó ní kí la fẹ́ wò, ó ní èròǹgbà ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC nílẹ̀ Nàìjíríà 27 wọ́n ní àwọn ṣetán láti gbàga nídìí ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Kwara ADC wọ́n ní àwọn ṣetán láti gba ìjókòó nídìí ẹgbẹ́ òṣèlú tó ṣèjọba ìyẹn APC ní ìpínlẹ̀ Kwara náà. Ṣùgbọ́n àwọn èèyàn kan wò pé ìgbìyànjú ọ̀rọ̀ tó léde láti ẹnu ẹgbẹ́ òṣèlú ADC ìpínlẹ̀ Kwara wọ́n ní àlá tí ò lè ṣẹ ni pàápàá jùlọ ní lókè àti ní ìpínlẹ̀ Kwara. Àti rí jẹ́ pé àwọn olóṣèlú alátakò tó ń jẹ́ èèkàn tó pé nígbà kan ó dàbí pé ń fara mọ́ ẹgbẹ́ òṣèlú ADC, àmọ́ ní báyìí wọ́n ní àwọn ti kó àwọn èèyàn kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Kwara. Ìbéèrè ni pé ADC ṣó tẹ̀sí wà ní ìpínlẹ̀ Kwara. Oyin náà àwọn tó ní ṣe lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ọ̀rọ̀ mìíràn. Àlejò mi lónìí wọ́n ti wà níkàlẹ̀, àwọn náà ni Malam Hafiz Abdullahi Asunde tọ́pọ̀lọpọ̀ ń pè ní ọ̀rẹ́ ìjọba. Àwọn ni igbákejì adarí àwọn ọ̀dọ́ tí wọ́n dìbò yàn ìyẹn ìlẹ́tì ni wọ́n nínú ẹgbẹ́ òṣèlú ADC lónìí. Àwọn wọn ṣojú abẹ ní Èkó. Málàmù kí n pẹ́ kojúmọ́.
8: Ẹ kàrọ̀, àwùjọ bíláì mi ní ṣe ìdáná rẹ̀ jẹ́ bísímíláì rahmanir rahim. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko àtìlẹyìn òdì pé ẹ káàárọ̀ àkójúmọ́ àsìkò ọjọ́ mẹ́ta.
7: Orúkọ yín ni
8: Hafiz
7: Inagijẹ yín.
8: Òun
7: ni ọ̀rẹ́ ìjọba
8: ìpínlẹ̀ Kwara.
7: Ìpínlẹ̀ Kwara.
8: Olólùfẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara.
7: Ìyẹn ni pé inú yín náà dùn báyìí wípé ìṣàkóso gómìnà Muhammadu Razak ìpínlẹ̀ Kwara tẹ́gbẹ́ òṣèlú APC ń tukọ̀ rẹ̀ inú yín ó dùn. Láìpẹ́ yìí ó ní a rí pé àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Kwara wọ́n lọ kópa nínú ètò kan tó jẹ́ ìtàkùrọ̀sọ debate competition tó jẹ́ pé wọ́n gba àmì ẹ̀yẹ ipò kejì wálé. Lọ́sẹ̀ tá a wà yìí náà ó ní aṣojú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ lórí àwọn iṣẹ́ àkànṣe mánigbàgbé ìjọba mẹ̀kúnù ìyẹn ti gómìnà yìí ìyẹn innovation hub ẹ̀yin náà báyìí pé lóòótọ́ ẹnífẹ̀ẹ́ gómìnà wọn fakọyọ lákòóta wà yìí.
8: Ìbéèrè tẹ béèrè o.
7: Ọ̀rẹ́ ìjọba lè pera yín.
8: Ọ̀rẹ́ ìjọba.
7: Ẹ fún yọ.
8: Kìí ṣe gbogbo ẹni tó ọmọ táwọn àfijọ́ rẹ̀ ìjọba ni pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ gómìnà wọn ò lè bá gómìnà sòótọ́ ọ̀rọ̀ bí àwa tá a jẹ́ ọ̀rẹ́ gómìnà ó ṣe sọ. Torí pé ẹni tí bá ń jẹun lábẹ́ èèyàn tí ń mu kò sí ohun tó fẹ́ sọ lóòótọ́ ọ̀rọ̀ yóò mọ̀ pé kọ́nà jẹ àtọ̀nà mọ òun kó má dì. Tá a bá ní àwọn ọmọ lọ wọ́n fakọyọ ṣé lónìí náà ti ń fakọyọ ìpínlẹ̀ Kwara ni àbí ṣé gómìnà ni gómìnà àkọ́kọ́ táwọn ọmọ lọ gbàmì ẹ̀yẹ wálé ṣé gómìnà lẹni tí kọ́kọ́ ṣe prójẹ́ẹ̀tì àyàwá wo nípínlẹ̀ Kwara ni ṣèbí táwọn kan ṣe kalẹ̀ làwọn mọ́lé so ìyẹn ò kí ń ṣèròyìn kò dẹ̀ ń ṣe nǹkan tó gbé mi wá sí rédíò lónìí nìyẹn ní tó gbé mi wá ó kàn sáà ẹgbẹ́ tèmi àmọ́ gbogbo ohun tẹ́ ẹ kà pé gómìnà ṣe òun ọba kan jẹjẹjẹ ó fi ṣẹ́gi kọ́lé ìkan sì jẹjẹjẹ ó kó ṣẹ́gita tó bá padà yá àwọn méjèèjì náà lọmọ Kwara padà gbógun pé ẹ kú iṣẹ́ so gómìnà ẹ kú iṣẹ́ lágbọn bíi tẹ́ ẹ ti ń kówó Kwara pamọ́ tẹ́lẹ̀ ṣiṣẹ́ yes wọ́n kóró Kwara pamọ́ ni.
7: ẹ lẹ́yìn fọwọ́ tẹ sọ yìí.
8: Ok $17 billion náà fi ń ṣe kó náà fi ń tún Kwara hotel ṣe ná náà fi ń renovate lásán tá a bá fẹ́ kọ́ gbogbo Kwara hotel ló la lò ṣé sí àyàwó àwò tí àwọn tán wá wò náà nìyẹn wọ́n kú iṣẹ́
7: o. Innovation Hub kò ṣe rẹ́ rí.
8: Látijọ́ ṣèbí first tenor náà ti ṣe yẹn wọ́n èrí sídì sìn.
7: Wọ́n ti ṣì àwọn kan sì ń lò.
8: My brother níjọ́ ò náà sí tán bá ti wá sí láti bí ọdún márùn-ún sí mẹ́fà tán ti kọ́ kalẹ̀ ó yẹ kó ti mọ jẹ́ lílò láti mọ rí ipa rẹ̀ a ní kèsè pé kéèyàn ṣe project bí project tí ó lapa lára ọmọ tálíkà tí ọmọ tálíkà ó lè tọ́ka sí pé mo lọ bí báyìí èmi ni mo wà ń bí èmi ni mo dí bí a ti ráwọn ọmọ tálíkà tán tara pé nígbà tán kọ aviation college àrọ ọmọ tálíkà tó di pilot láti bẹ̀ tó jọ mọ òkèlélé tiwa tó jẹ́ pé individual ló ń ràn ó lè jówó ìjọba but ó di pilot lénìí ọmọ dáadáa ni dr abaka amdakan ni kékeré ababu ló fún ní slot yẹn so ó wà káàkiri nígbà táwọn dr bukola saraki tán fi gbé aviation college kalẹ̀ ìròrí náà fi gbé kalẹ̀ ìgbà tí gọvanọ megida náà wà ìròrí náà fi dá ogbó nǹkan tó dá kalẹ̀ bíi kwrs tí gómìnà ń jẹ́ fa rẹ̀ lénìí kí làwọn fẹ́ dá kalẹ̀ tá a mọ sọ tí a lè sọ pọ́ mọ tálíkà ó jẹun tí ó rí atabo àti epo lá tí ó yàtọ̀ sí àsáró iléepo rẹ́dẹ́rẹ́dẹ́ táwọn ń pariwo yìí.
7: lógún tiyín báyìí ìyẹn ni pé gómìnà ìpínlẹ̀ kwara gómìnà abdulrahman abdulrazak lógún tiyín àwọn iṣẹ́ akẹ́yẹ tí wọ́n náà wọ́n ṣe kò ní ìtumọ̀.
8: My brother
7: kò lápá lára
8: àwọn mẹ̀kúnnù iṣẹ́ tí ò bá dá àdúgbò tálíkà kò lápá lára mẹ̀kúnnù ṣèbí gómìnà kọjá ládùúgbò mi ń jẹ̀ta tí wọ́n ń parí ní junction sefura gómìnà kọjá pẹ̀lú àwọn àlejò tẹ́ ẹ̀ná wáyì táwọn gan fúnra wọn ń pẹ́ kó tó kọjá tán lọ sí specialist hospital
7: ọ̀nà bò nìyẹn
8: ní ọ̀nà òkèlélì níbi tèmi ti wá mo wà ní ìtàlẹ̀ bàbá àbí náà kọjá láwọn àwọn parí pé iná ẹ̀ wo bí tẹ́ ń gbà kọjá àdúgbò táwa tálíkà ń gbé nu.
7: ìyẹn ni pé wọ́n parí ló gómìnà
8: ẹ wo kòtò gómìnà gan yàwọ́ fún kòtò ní junction sefura wọ́n ń pẹ́wọ́ sọ́nà ibi tí mọ́tò ti ń bọ̀ láti specialist tí ó gbà làwọn ń pẹ́wọ́ sí so yẹ kẹ pẹ́wọ́ yẹ kẹ́ lè kó sínú kòtò táwa náà ń kó sí kẹ́ já sí gegele tá à ń jálù kẹ́ lè mọ̀ pé àwa tí wọ́n ń ṣèjọba lélẹ́rìí àgbádùn ṣèjọba wọn kì í ṣèjọba amadu bélòwe nìkan la ní ká wá sí ná wọn sì sọ pé amadu bélòwe nìkan ló gbọdọ̀ gbádùn ojú ọ̀nà tó dáa ibi tẹ́mi ń gbé ní madina kò sọ́nà tó rọrùn ń bẹ̀ látàbáyàwó tó fi lọ sí madina tó fi já tẹkníkà kò sọ́nà tó rọrùn ń bẹ̀.
7: ìtẹ́ sọ yìí tako ìjọba àfojúsùn ìjọba gómìnà abdulrahman rasaq ìpínlẹ̀ kwara.
8: torí pé ìròrí tiwọn náà takoro rí àwa mẹ̀kúnnù torí pé wọn ò fún wa ní nǹkan tá a fẹ́.
7: wọn fún ilé tí ọkọ sọ pé pàwọn àwọn akẹkọọ lọ sí òkèèrè báyìí.
8: my brother tí wọn bá bá ètò kan nílẹ̀ níbo làwọn ti fẹ́ mọ́lé àní ẹja gbọ́rọ̀ gómìnà tí kì í sọ̀rọ̀ sí lọ́rọ̀ wọn.
7: pé wọ́n ti lọ.
8: ọdún ló kù.
7: ẹ jẹ́ ká wá sínú ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ kwara malam asunde kọ́kọ́ bíyín ná ṣé ìgbà wo o ní ẹ fẹ́ ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ ẹ wà lára wọn gbà kan wà ó yẹ kẹ́ ẹ ti ṣe gan báyìí ó ní ẹkọ gbà kan ní ọjọ́ kejìlá oṣù karùn lẹ́yẹ kẹ́ ẹ ṣe.
8: yes
7: ẹ ti ṣe báyìí.
8: ẹ ṣe mọ̀ pé ìgbà tá a parí gẹ́lẹ́ kété tí a parí ọ̀rọ̀ àwọn olóyè ẹgbẹ́ wa fi òfin lélẹ̀ pé gbogbo ẹ̀yin tí ẹgbẹ́ sẹ̀sẹ̀ dìgbò yẹn o e gbodo dele egbe titi digba tawon to wa nbe o fi pari teni on on the 12th ni erongba wa bo won tun ni on the 16 ni teni awon o pari which is 16 na lo de time today is 14
7: ni to ba ma di
8: ojo
7: abameta
8: yes teni awon ti aba nigba to je pe ipinle kwara tele na igba ta wa de iwadi ti wa ta se na se wadi pe eyan melo gan ni nbe ninu gbimo isakoso egbe oselu edi to ko re wa registered ni INEC ari ipo pa alaga nikan na lo wa nbe so ko fun wa ni problem
7: akadi nikan
8: lo wa la INEC so whosoever to ba ni o ye ki nkan yi to sin okay se bi 16 lo ti de tan yi okay olohun o so wa ju 16 lo so inauguration wa ye so everybody will know who is the chairman who is the new executive of the ADC
7: Anthony ngbe abe ebe lowo yin ni pe laipe yi ara awon ekan oloselu nipinle Kwara so gara taku iyen no mosu Mustafa
8: okay
7: amuro pe jo walidi si na ni
8: okay
7: ah laipe yi won ni awon ti ko awon eyan kuro negbe selu ADC e ma bi pe se ADC nipinle Kwara e sure bayi
8: eyan melo na ko wa tele ti won fi ko kuro se won jo megbe wa ni nibo na ti jo megbe ipo wo na wa ninu egbe wa nje won ba wa se nile nje won ba wa se nita as a world congress aregun tin jajike as a local government congress ari won as a state congress ari won atun labuja to je national ta ba ti e busy ta le wa paro e kan le wa abuja aregun tin jajike so na Mustafa issue is not the issue won so me egbe adc apc na wa awon to fe gbero yin won jade o ye kan ko pe omo egbe adc di camp lo cpdp so ko soro
7: mo se apc
8: ah ko apc ni won na tori ntan so fun wa na ni pe nti o ja won o ti le darapo lo ni tarata ni pe awon si lejo awon ni case pelu ijoba ipinle Kwara ta won ba lawon declare total support awon fun adc yo affect okay to ba affect eyin so affect awon tin tele yin me lo nu won nijo ti won lo bi te ni won lo yi ni wa jade pe card egbe oselu adc tin be lowo mi mo faya
7: apc adc
8: eh card adc tin be lowo mi o mo ya mo ti lo pdp ninu awon mo tin tele won ilorin east lemi ti wa pr wa ni ilorin east ni nijo ta n soro congress tan ni kini kan tan yari pe kini koke e jade a ni kan enikan ko ni ke mo ra form amo to ba wo pe to gbangba sun lo ya afi e fe mo pe ona mo siri mustafa leyan laarin wa oka to ba yo pe looto ni eleyan bagun e ja pade lewe amule te ba leyan lori se ja pade loki oyi eyin era form ka no ra form ka jo wa se competition en to ba win but nobody show up because they believe the nkan ti won pe ni imo fira eni le fun awon eyan o po lara won
7: kile tumo kilo tumo si
8: ituma si ni pe gbogbo loselu ti ba ti mo se pe bi tin ba de abi kin joga o le debi kankan o le debi kankan
7: yen ni pe mo se Mustafa fe wa se DC lati wa je gabale ni lori le so ba
8: tori pe awa si egbe DC o si faye ki wa ko je gaba bi mo ti kere mo yi mo ndawo sinu egbe DC ni ko so ga kan to le so pe owo tan na mi mo gbe kale bi PR wa ti wa yi won da ni dede ti kere ababu ba da ti Bolaji ba da ti won le poju ti wa lo bo ajo da ni tori egbe yin o faye kale pe kenikan wa je gaba pe mi lo ga gbogbo yin
7: yen pe mm Musa tori pe egbe gidi na pe ko wa je gaba ni adc
8: tori pa wo fi aye gba kenikan o je gaba le wa lori
7: abi Bolaji Abdullahi ati Fatah Ahmed nberu
8: ta lo je eni to je ki honorable Moshudi Mustafa ri wa wo daada gan governor Fatah Ahmed ni
7: lona o
8: tori pe nigba ta won kan so pe eleyi ti nbo wa yi yo wa si se ta ko erongba egbe wa ni
7: yo dale
8: yo ehn ko mna wa ni a eja mura wa le yo kan oro pe won so fun mi ko I was part of the meeting ni state lojo tono ebu Moshudi Mustafa wa ti won wa ti won jo nduna dura pe a wa okay to ba ni interest lori nkan kan okay you come out show up pe emi omo egbe adc ni mi ibo le ti ba won pade media house le ti bodo mo suta won pe omo egbe adc ni mi set get so ajo so po n wa pe won o wa won o wa won e ti declare for mo ipinle Kwara nijo tan lo pdp ze bo gbogbo aye lori gbo ti lo pdp
0: kan fun wa ni video jo tan lo tan wa si ADC tan wa declare pe mo ko le APC si ADC
7: ṣugbọn igba te se filole ADC npinle Kwara awon yin omo honorable Tunde Aluko ara wa lati leyin memo
0: se ore sekai
7: honorable Tunde Aluko
0: ore sekai
7: ore teyin na ni won je
0: awon je gbo da bo da mi na je
7: e me ti mo nso
0: eh se ri honorable Tunde Aluko te nso e ma gbo koda nigba ta nta form awon na lead awon eyan mo sudi mustafa wa sile professor gana ipe awon gbo do ra form ah form o le fe ra e so me gbe wa tori pe awa ti mo ru eyan ti won je awa na wa mura kale de won
7: ore won ni won je
0: iru eyan tan je ni pe won je ni ti mo nda nkan ru
7: awon
0: o se lu ADC o si fa egba mo daru my brother awo o faye gba ko wa ko jagidi jaga to ba faye gba ni nijo ti mo kokko wa bi ta dictator kuro ninu egbe ibere te bi mi ni pe asude gba to ko yan melo lo ko kuro but the story we tell today ta ba nbere pe ta la asude lo ninu egbe oselu ADC ere yan mewa to pe asude yan ba yan ba yan ba ni adupe folorun pe ninu kekeke ta wa na ri un a pe yan pe dakun bun wa lowo awa na wa na liri egbe un to ri pe a fe sase yori so wo ko si wa wa to wa lo da wa lerun ta wa gba fun so ibi ti won belong si na ti pada si un we so me gbe oselu ADC class
7: en ale ta n go ni e ba wa da si ni kan da mo de 3.7 to wa ni lorin ni ipinle Kwara alejo mi loni awon ni malam afis abdullahi asunde ore joba to won je igba keji adari awon odo ti won diboyan ninu egbe oselu ADC eka ti ipinle Kwara leyin esimiranpe yi alo lori ifanfa to le de ninu egbe oselu ADC nipinle Kwara papa julo lori po ta ganada ta lalaga to won diboyan ninu egbe oselu ADC ni ipinle Kwara awon ka so wi pe ADC je pe ko le tun ile eto so on lo fe to ipinle Kwara irale lekan si ah mo kin pe eku ah ikale
9: Fantech is a place for quality. My people, make una open na ears. Why you dey pay plenty money for your electronics? When you fit pay sickly money for Femtech to buy quality phones, laptops, electronics, solar products, and plenty, plenty more. How? Simple, like Ewedu de Maria Mala. Just download Femtech mobile app sharply to enjoy Femtech Awu. Then open your WhatsApp. Knack high. Enter this number 08099996565. Lubatan. Sikina, you don't start to the jollificate our Awu bidato. To use sickly money buy quality. Make sure say na Femtech.
10: Femtech is a place for quality.
11: Chai, my hair do. Oh, God, landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, no. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oh, God, landlord. No be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oh, yeah, see him. Take him. Thank you, Oga Luta. I don't dey can't pay.
12: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
13: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
14: I'm in love. Oh.
15: Hey, what's your fellow? Sonia tomato sachets. Oh, Sonia. My favorite Sonia tomato sachets gone. Oh, red odo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia tomato mix. Injeki onje do.

0: igbákejì alága ìyẹn ọ̀nàrẹ́bù kanájogun pdp ló ti wá ẹ̀yìn rè ẹ̀ wà pdp ìyẹn ni pé àwọn tó wà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ní adc ìpínlẹ̀ kwara ó ní wọn ò gbé láti ṣe ẹgbẹ́ ẹ̀yìn débẹ̀ gbà lọ́wọ́ wọn ti yín.
1: gbọ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan a ní ẹgbẹ́ tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ yàrá kan inú yàrá kan náà làákà èrè ó mọ.
0: ìyẹn ni pé àwọn tó wà lábẹ́ ìṣàkóso akádi nípínlẹ̀ kwara ladc
1: ọpọlọwọ
0: ògbédì sí
1: báyìí ladc. kò sẹ́nibọ̀dì ní ìgbìmọ̀ alákòóso tó kọ rẹ̀ wà láìnà tó ju akádi nìkan lọ akádi ò sì ṣó interest pé òun wá chairman mọ́ sẹ́ni tí ò wá ṣó interest pé òun wá alága láwa ní kó wá jẹun tipátipá.
0: ṣùgbọ́n
1: tá a sì mọ̀ pé èèyàn lè charisma wà nínú òṣèlú wọ́n mọ̀ pé ọ̀dọ́ ni mí wọ́n sì mọ̀ pé mo lè tukọ̀ ọ̀dọ́ náà fi mí ṣe igbákejì alága igbákejì adarí ọ̀dọ́ so káwa ní wọ́n wá gbé mi nísìnyí wọ́n wá gbé mi sí position pé kí n lọ sí woman leader sóbìnrin ni mí ni so charisma ni kí n tó fi lè mú ọ̀nà babatunde mohammed both láti jáde àtẹnìkejì rẹ̀ pé à ń wá alága wọ́n tó gbangba sùn lọ́yẹ ni àfẹ́ alága tí ẹ pè ní rédíò tẹnu rẹ ó mọ kọra wọn àfẹ́ alága tẹnu rí ó tí wọn ó pè nílé iṣẹ ìròyìn tí ò ní lè yọjú àfẹ alága tí ò ní lọrọ tí ó bá àwọn ọmọ ìpínlẹ kwara sọ tí ó fi pèèyàn sínú ẹgbẹ àfẹ.
0: malam
1: asunjẹ akadi ni chairman adc nípínlẹ kwara ti di on 16. ayọ wọn a sì gbalẹ ẹgbẹ lọwọ
0: ìbéèrè tí mo béèrè lọwọ yín ni pé
1: ìbéèrè o
0: ẹyin tó láti pdp nípínlẹ kwara lọ sí adc ẹ wá gbé ẹgbẹ mi
1: local government èmi ti wá
0: ẹ ní sùúrù malam asunjẹ ẹyin tá láti pdp ńpínlẹ kwara sí adc ẹyin débẹ ẹgbẹ ẹgbẹ mi ti yín torí wípé ẹgbà pé àwọn akádi ọkọ lóhun ò gbé nkẹtẹ sọ nísìnyí náà ẹ sọ wípé gbà kan gbà tán lo
1: mo ní yàrá
0: ṣọọbù gbà kan
1: òwe tí mo lò ní pé tíyàn bá ń lo ṣọọbù ẹyọ kan tí fi ń tajà yàrá kan náà lọpọlọ rí ó mọ bí làákà ipò bá ti bílé bá ti le tó jẹnjẹnjẹnjẹ ni làákà yóò ṣètò èmi wá ń sọ fún ilé ni pé local government youth leader wa nínú ẹgbẹ́ òsèlú adc nìlọrin east adc láti bá kódò contest fún house of assembly ní last election.
0: ìbéèrè
1: káyà ní my brother ẹni sùúrù káyà mọ local government party chairman káyà mọ local government adc tá a bá ní ó wà mẹ́dìsìn bẹ́ẹ̀ ni àwọn kwara náà ti ní ẹ̀dùn bẹ́ẹ̀ lọ́fà ní àwọn ibi tá a ti bá wọn àwọn tó bá ṣó interest báwọn fẹ́ bá wa ṣe kò sí nǹkan tó ní ká mọ́ bá wọn ṣe ok ẹni interest nínú nǹkan báyìí nǹkan tí mò ń sọ pẹ̀lú honourable moshood mustapha nìyẹn àwọn náà fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ rí tí wọ́n sọ pé wọ́n recognize àwọn yẹn torí pé nígbà tí adc dé 90% ẹni tó wà ní adc pdp láti wá 90% wa pdp láti wá tó bá wọn pa fẹ́ tẹ̀lé nǹkan tí wọ́n gbé látòkè ó yẹ ká ní executive state yẹn nígbà tá a ti wádìí ní inec tán ti sọ fún wa pé èèyàn kan ló wà nínú rẹ́kọ̀dù inec ó yẹ ká lè ní òkè ẹ̀yìn èèyàn wa ẹ occupy space but no a adopt nǹkan tán lò látòkè àwa yan àwọn ìgbìmọ̀ afúnṣọ́ mo wà nínú ẹni tó ṣètò ti local government mi nìlọrin east àyànyàn mẹ́tamẹ́ta ìgbà tó yá tí mẹ́tamẹ́ta yẹn ń bá lọ gẹ́gẹ́ bí òfin tẹ́gbẹ́ là kalẹ̀ amú pdp labour party wà láàrin wa bàṣánbò wa láti labour party àwa mú ẹni tó di uti dá tiwa local government lẹ́nì àwa fi ṣe ẹlẹ́kẹ̀ẹ́ta wọn pé mo ṣe secretary níbẹ̀ nígbà tí a fẹ́ confirm wọn àtúnṣọ di méje ó tún wà nínú méje yẹn ọlọ́run kò forí jẹ bọ̀dákà mú mọ́gàjí ààrẹ is part of àwọn tá a bá ẹgẹ́ ti yorùbá mi so kò sẹ́ni tó lè ní ẹ lè gbáriwo pé wọ́n fẹ́ tó àwọn dùn àwọn àwọn ni wọn ò rìn náà bó ti yẹ kán rìn torí pé ẹ lè lọ tò sẹ́yìn ẹni tó fẹ́ dà wá lágbóná káwọ́ gbà fún yín
0: ìyẹn torí pé àwọn akádi báyìí ẹ ní sùúrù àwọn akádi ẹ mú ká sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀zẹ́kútífù adarí ẹgbẹ́ nípínlẹ̀ ẹ má yẹ ká lọ sójú bàbílẹ̀ ẹ torí pé àwọn akádi torí pé wọ́n tò sẹ́yìn moshood mustapha tẹ́ ẹ rò pé ó dá yín lágbo síná.
1: àròkọ ọjọ́ tẹ̀ ń sọ pé wá lọ́jọ́ congress yẹn ọjọ́ tẹ̀ ń sọ pé wá lọ́jọ́ congress yẹn gbogbo materials pátá tí a lò lọ́jọ́ congress àti táàgì ni àti filani at everything èmi tí mo wà ní ìcharge ẹ ni àwọn tá à ń sọ yìí lọ́jọ́ congress wa ní state àwọn ò dúró pẹ̀lú wa aṣọ tí wọ́n wọ̀ lọ́jọ́ òun gan ó yàtọ̀ sí tí wọ́n náà mọ̀ sínú sàbálọ́ṣe fún wọn awa wa nso fun won pe eni yi o ti officially wa darapo megbe wa o se je pe wa alaga lo mo lo le joko sile re o si ra won tin nawo ti won fowo gba le egbe kale tan gbe bi million mewa kale tan bi gba le egbe to nja gbadun re ode Moshood Mustapha promise wa ni 10 million naira de ni ari kan tu tabi ko tabi la won lo PDP ni jo ti won se imara tan ni okay ti e ba se bayo en fun egbe ni million mewa
0: e wa nbe
1: ah ani o se buri leleke se bugbo
0: tu wa nbe pelu yin gba na
1: ah Honorable Bolaji Abdullahi wa ni meeting Dr. Abdulrakam Nkenke wa meeting Professor Gana wa nbe Honorable Zakari Muhammad wa nbe Danla Adola onu wa nbe latofa Baba Tunde ma ni secretariat wa that was the last meeting Honorable Moshood Mustapha attend lati gba yen that was last year so if Honorable Moshood Mustapha is telling us that is from ADC is a lie iro na npa agbalagbo gbodo mo paro agbodo mo so kilo bayi de nle agbalagba le meji
0: ibere ti mu wa bi ni pe tori pe akadi bayi o fara mo Moshood Mustapha
1: okay Diamond FM bo se wa I my brother
0: eni suru
1: now
0: mana masunde
1: now
0: akadi fara mo ah Moshood Mustapha olowa fa te pe eyin te wa je PDP te lo se DC eyin le wa gba gbogbo ijoko ni igbimo alase bo sori ADC pele Kwara
1: awa ko la gba gbogbo ijoko
0: eyin le poju nbe
1: mo ma ti lorin east wa
0: e je ka so executive state
1: ani lo ni
0: our main committee
1: our main in state working committee ta wa lati local government wa ni lorin east
0: e je ka wo ibi ti awon
1: ani eni ta ba to je pe ada la won wa antidowu ada lati ba won awon ada ni won so ani basambo to je labor party ta jo wa ninu swc state emi wa lati PDP position merin lo wa si local government wa
0: ibere ti
1: mo bi ni state ni mo so
0: eni suru ka le po so ro mi awon ale mo ye ko yin won dada yen ni pe awon akadi atawon ti ko sijoba ngba na tori pe e gbagbo pe akadi nikan lo wa ni INEC Labuja ati pe akadi o wa leyin o nse pelu Moshood Mustapha lo afa to je pe awon to wa nle eyin te wa gba won te lo kole sori le nle e wa gba pupo le lowo won
1: melo ni le na tan kole si lori
0: kaniko to bi e si lo sibe
1: melo ni le na
0: kani ADC o to be si lo sibe
1: national chairman egbe oselu ADC lana baba yen dupe ni pe nigba ta wa ni convention ni national convention ipe oro ati bi ogun odun lo lohun mu wa si musele ni tori pe egbe ti awon to ta won na awon wa ri awon eyan olorire to darapo ma won bo ti ye ko ri npele Kwara ni
0: eyan olorire telora le te fe kole sori le nle
1: ah senu sub ti won lo fun li egbe la nlo ni se ba wa la kole egbe ti won lo
0: yen ni pe ADC kere ile won kere e se lo kole sori
1: awa ile ti won gan tun ko awa ara le ti wa kole sori awa ni e ma lo
0: e ka wo oro mi ah ADC ayan wo pe e ka polo ta pa ni polo oja yi mo ye ka wo already si papa julo ayan wo pe o da bi pe bi alale nla pe ka wo looto o pe awon te n pe dadari yin yi te ni era mele ADC kere pe yin le wa ara le la fun won e wa fun yan ara me bayi pe ta ba ni ka wo electoral value won awon te ko dani yi ipinle Kwara ko si yan kan fun won
1: electoral value awon wo
0: àwọn tẹ jọ wà lady sí náà ni
1: okay
0: ta ba àwọn tẹ pẹlú stakeholder rẹ kan bẹ ẹni nílẹ àti stakeholder yín bá yánnálé lẹkan sí mo kí n pé ẹ kú ìkàlẹ.

0: Ayolongoji ekiri jigbora tano danu Sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe Sempin night horo meji lura were were ni Sempin yo ma sise lagu ara re nigba to ba sun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati Sempin night jeje kule ni ise re lagu ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni bi ka pogun yibo lo se bara re o ba se were leyin ojo keta kan si dokita re Sempin night
1: e fori irora wa bi gbawo Sempin oko yin ti de.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láàyè, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
7: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil epo ẹja sí. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é.

0: Say, my president, you're related, can't you be listening? Ilu ti nda ko ni. Wano ko tias country. Ilu na. Awon mansion. Tokosi luebo. Tokosi lukeni. Tokosi lukeni. Toto wa ninu luti e na. Bugwe, isin lo. Isin lo. Ole ni 100. La isi pa afe ko lo waju o long. Awon mi o si relation. Ojo kali awon mi. Omi da won mi lo e wo to sele nje ba ko lo mojo tun sele fun omo lai lai omi ru awon omo mara run lo lori matrasi won wa pe mami mami la ila ya wa pe to a ma pade waju olohun
1: la ila allah
0: o ta yon te yan ro lugo mo fe fa awon mo mo lo be omo mara run eyin wa gbo be wa nko gbo won yin e wa le pade olohun dada e wa le lo maka e ma lo wi wi ku wi la be ka lo mo la be ka
2: mo ko si reti won
0: mo ka o reti yin won tulu won se ni e wo bi lu won ti ri
2: ilu olohun
0: ah ilu olohun nu ni ko se wo won ku wo
2: ilu to wo ko to woli
0: ah ah e we ke to wo be ni gbogbo radaro adate n ba bo lati be ti n ba bo ti won jiwo yin ko te roro so ti won ba gbogbo ona yin je te ri kan se o si tun la so te gbe wo be ke se gbogbo ma wo so je a so ja nkara te wo ni letu ah ah ah
2: oni be ti se lohun
0: ah ah beru ojo ola afa islam beru ojo esan afa islam beru ojo ati botan
1: Allah
0: eleketan
2: ajo eleketan
0: seluke inu awon torulu ilu orilede iwo na Kotias country yin nisin won gbe bi an gbe bagi
2: ni ti mo se fi gba ti ilu pe mento to ni en so le ra won siwi
0: ah ah
2: pe ro ni e ti
0: ah ah o ba pe ka ni ke se rori iwo na Kotias country iwo na Kotias country e wa so orilede ni ah ah olohun ah Nigeria ama tun dupe ti wa omo fun wa lawon ere dada are wa ni won sa kini sin bo la se gbadun bo ni no se duo bo ni awon oko
2: bo ni e ma sa lo
0: eh to ba yi pe ka fi gbadun ni olohun ni je duo e ma sa lo
2: eh si ni dojude
0: eh si ni ah ah kun wo le en ko wo le ni ke won se beru ojo ati botan eleke rinu eleka run oro loni lori eto ashabu janna home the far is una ni diamond jet 7 your shining supreme station nbe la wa yi eyin ba be wa lori facebook ten wo wa kadara ba tin soro yi eyin e lo te diamond 88.7 fm e click e ma wo mi bai mi tin soro yi tori na eleka run afa afa islam be ru ojo ku
1: allah
0: be ru ojo ku
2: jotun
0: lagun lole nu la ilaha illa allah muhammad rasulullah jotun lagun lole oro ngun sinbe se eya la se wa se e nberu awon ta kale yi
2: e do nisi awon te nda ko we nisi ija ma pe suli ija ka be li
0: suli ija
2: pe ki awon ta sinbe
0: e do eyan ju e samo iwo na Kotias country abi awon ti wa ni
2: awon mejeji
0: awon mejeji e je agbe ti wa ni awon ti wa won yin don se leri wa ta won leyi ma si li ija
2: kan awon kan be nisi nan gbe to yin nisi awon irin ti pe ki le fe so
0: ani se won da mo leyi ma si li ija si li ija ko suli e pari ija ni awon eleyi ani suli e kowo je e ti se awon alase ti wa ni ayin Nigeria ni suli e jamba owo
2: ni toro yi fi dade pe ta won pe pe wa sale ire pa won ri
0: ta mo pe
2: ila
0: ila e wa sa kina kilo kasi ipe yes pe si Abuja yi o parapata e pe imam e soro suli ija
2: kini awon kan to e ka se nbe ti edijo leya
0: kini won fe kini won fe je suli ko owo je suli ko eti didi si pe ara ni ara du ti won nu
2: awon o si rena to tobi
0: eran won ni o si tobi ngba ti e ba rena agbo eyo kan 5 million tori kini ti o rorun yin ma afa e wa za me le karun beru eyin re nigba to ba si laye mo mararun akoko nu afa wa islam e to wa gbo marun mi beru awon eyan marun
2: be aba beru ojo atun wa beru
0: iyan eh beru iyan marun beru enu oju oro ma senu wata wata o o le dake an kan se nbe nkona ti won feren won si ma ta fasi o
2: allah eni ti o ti e mu yan te yo mu e yo se pele pele pele
0: ah tu wo ko oye e ko kini si lowo tu won si ko si ke yo se pele pele pele
2: e pa ju an ti ba nbe njoba nisin in to da da do wo won ni ko lo ji ori
0: dado wo won ni ko lo ji ari mo ji ari ai dawo won
2: eni won ba mu bọ́nà wọn bá gbájú lẹ àwọn okun bẹ̀
0: you are on your own ẹ bá mú yàn
2: àwọn okun bẹ̀
0: mọ́ rú ẹni tó ma sọ̀rọ̀ sí àkọ́kọ́ nu bẹ̀rù ẹni tó wà lẹ́yìn rẹ tí ò tú ọ nu ẹlẹ́ẹ̀kejì nu àfáà ìwàsílám ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rù ènìyàn tó ti rí tipẹ́tipẹ́
2: ẹ̀kọ́ kún sí bẹ́ẹ̀ bí yóò náà àìsáré bẹ́ẹ̀mẹ́ ni àti rí pẹ́ àjọ wà ní
0: ọmọ bó ti ṣe yí padà sí ọmọ bó ṣe wà mọ́
2: ní sí
0: ọmọ bó ṣe wà mọ́ ẹlẹ́mí àlóhùn ní òun ní kẹ́nẹ́kanulé bó ń bá sàṣí lágbájá kò sí ní rìn mọ́ láyé ọ̀pẹ̀lẹ́ máa sá pé kò ní rìn mọ́ ọ pàdé ọlọ́run àti bọ́tọ́ tiẹ̀ náà ò lè dùn
2: ẹlòmíì tí ẹ wá ń bẹ kò ṣe é sàn kan òun sí yọ padà sọ́dọ̀
0: ẹ̀ tọ́ ẹlòmíì tí wá ń bẹ kò tún ṣe é sà sí afẹ́ ìwàsílám bẹ̀rù ènìyàn tó ṣẹ̀ṣẹ̀ pàdé tuntun èèyàn bẹ̀rù ẹ̀ mọ́ tura alẹ̀ fún bẹ̀rù ẹ̀ ẹni tó tún wá ṣẹ̀ṣẹ̀ pàdé
2: bẹ̀rù ẹ̀
0: afẹ́ ìwàsílám èyí tó wá le jù bẹ̀rù èèyàn tó mọ ìwọlé àti jáde rẹ
2: àwọn kan sì mọ
0: àwọn náà wọn sèèyàn afẹ́ ìwàsílám
2: lùhùmù làmì
3: àwọn
2: yá kò ló nà
0: àwọn náà wọn sèèyàn ara ni ayé nìsín ebi ń pa ayé nìsín ẹ ráwọn ẹlẹ́ran léyà tí kò kalẹ̀ tí wọ́n rí èèyàn ìyàdọ́ wọn ni bẹẹ bá lẹrẹ 150,000 dúgúdú báyìí.
2: Àyè sẹ́yìn pé àwọn adásà kan bí yẹn bá sín lẹ́gbẹ̀ẹ́ náà mí bó rẹ̀ ṣe pọ̀ tó ẹ̀nà wọ́n sì pọ̀.
0: Àfẹ́ ìwàsílám àwọn
2: sísìn kan tẹ́lẹ̀ bí wọ́n
0: tẹ́lẹ̀ ok láwọn ẹ̀rọ tí wọ́n pè ní 150.
2: Ṣé ìpè sísìn ẹlòmíì ò mọ wọn
0: kọ mọ wọn o
2: àfẹ́ àkálukú ò sẹ́gìrì ni
0: ẹ̀rọ sì kú
2: àkírọ̀ ẹ̀nà wà gbọ́
0: lẹ́nà tí ò tó nǹkan
2: tí ò tó nǹkan tẹ́
0: lẹ́nà pè ní 150,000
2: ọmọ ẹjọ́ olè ẹ̀ràn náà
0: ọlọ́run o
2: owó ló jùlọ
0: bóyá mú mú lọ́wọ́ gan wọ́n já já lẹ́yìn ìyá rẹ̀
2: ẹ̀wà sínlẹ̀gbẹ̀ẹ́
0: ẹ̀wà sínlẹ̀gbẹ̀ẹ́ eléyìí
2: ni ọmọ bá wáyé kọ́
0: afẹ́ ìwàsílám allahumma sidi rahmataka li muhammadin sallallahu
3: alayhi wa sallam
0: gbogbo ẹni tí wọn gbé tó sí abuja náà nílé pátápátá ẹ̀yìn rẹ ní sallallahu
3: alayhi wa sallam
0: ọlọ́run lẹ́kọ̀ọ́ kẹrẹ fún nabi muhammad
3: sallallahu alayhi wa sallam
0: wa ala asahabihi àti gbogbo àwọn sàbíẹ àwọn afáàgbà wa nù àwọn afáàgbà nù aláyé.

0: Abidjan kakata iṣẹ́ ti Senator Saliu Mustapha ti gbese fi la pari gẹ́gẹ́ bi Senator tó sojú àárín gbogbo ìpínlẹ̀ Kwara, Kwara Central. Láti àgbọn ojúṣe aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Labuja, tó ti làkàkà wọn lẹ́kùn ìdìbò tí wọ́n sojú nílé. Gẹ́gẹ́ bí ọmọ onílùú tó ń wá ìdẹ̀kùn pé bí a ti bí ni ò gbọdọ̀ bàjẹ́.
1: Ojúṣe wa.
0: Kí ni ojúṣe wọn ní ìjọmọ ènìyàn sáwọn èèyàn ẹkùn ìdìbò wọn? Pé ojúṣe àwọn ló jẹ́ láti jẹ́wọ́ ọmọ ọgbà tí ò gbọdọ̀ sisi yọ.
1: Ojúṣe wa.
0: Ètò yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday ní dédé aago 12 ṣaago kan ọ̀sán lórí ìkànnì Diamond 88.7 FM. Ìlọrin níbi tẹ́ ó ti máa bá pèdèpèdè tó mẹ̀yìn èdè pàdé. Ṣọlá Sẹ́ríkì Àìláìdú, ọmọ ti Yologi nílùú Ìlọrin. Office of the Senator representing Kwara Central Senatorial District. Senator Saliu Mustapha Turaki ìlú Ìlọrin ló so ń gbọ̀wé ètò. Kí ó máa jẹ́rìí máa jẹ́mi ìsó fún gègé ìtàn iṣẹ́ tí wọ́n ti ṣe tí ò láǹfọ̀.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ha bò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Adarí àjọ ìjọba lẹ́yẹ tó ń rí sí ọ̀rọ̀ mọ̀nàmọ́ná tako àìsọ̀rọ̀ wípé àjọ EFCC fi páńpẹ́ òfin gbé. Dangote fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kọ̀ jálẹ̀ láti gba ẹbẹ̀ iléeṣẹ́ ìjọba NNPCL láti fi kún ìpíndòkòwò rẹ̀ nínú ẹbú fọpo ti Dangote. Igun ẹgbẹ́ òṣèlú alábùradà PDP tó ní àtìlẹ́yìn wíkì ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ láti ṣe àyẹ̀wò fáwọn tó fẹ́ díje fún ipò ààrẹ, ipò gómìnà, ipò ìlẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí. Ilé ẹjọ́ kan ní ilẹ̀ Amẹ́ríkà ti ran ọ̀jọ̀gbọ́n ọmọ ibi ilẹ̀ yìí kan ní ẹ̀wọ̀n lórí pàṣípàyọ àti jìbìtì owó tó dín díẹ̀ ní mílíọ̀nù kan àti ààbọ̀ dọ́là. Ní ilé òkèrè, olóòtú ìjọba ilẹ̀ Latvia Evika Selina fiṣẹ́ sílẹ̀. Wọ́n ti fi orúkọ Onyeka léde gẹ́gẹ́ bí àwọn tó lè gba àmì ẹ̀yẹ kẹ́pù tó dára jùlọ ní òjíjẹ Sky Belt ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ẹ̀ka àsán akíwa pé a kú ọwọ́lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kúrẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ṣèdè wá wọ́n tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé máa wọ́n ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba ni fa. Kò tẹ́kọ̀ máa jí lọ jẹ́. Ayín jẹ́ ọmọ jí lọ.
2: Rò ó wò dáadáa o, ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni? Owó orí tó ń sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

kó wà ní ọwọ́ rẹ̀ ní ìbámu pé ó ṣáájú màṣá bẹ̀rẹ̀ iṣẹ́ òfin lórílẹ̀-èdè yìí. Ilé ẹjọ́ kan nílẹ̀ Amẹ́ríkà tó ń jókòó nílùú Michigan ti ran ọmọ bíbí ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Nkechi Eze ní ẹ̀wọ̀n 70 wípé ó náwó nínú lílu jìbìtì owó tó dídí ẹ̀ ní mílíọ̀nù kan àti àbọ̀ dọ́là tó jẹ́ owó orí àwọn èèyàn àti owó kan tó ń gbé kalẹ̀ láti ṣe ìrànwọ́ fún àwọn ògo wẹrẹ tí kò tí lọ síléèwé. Ilé ẹjọ́ ọ̀hún pàṣẹ fún Eze wípé kó rí pé ó san owó tó tó mílíọ̀nù kan àti àbọ̀ dọ́là fún àwọn èèyàn tó lù jìbìtì kó tún san owó kan sí àpòsùnwọ̀n agbẹ́tọ́pawọlé nílẹ̀ Amẹ́ríkà. Onídàájọ́ Alan Jabo ṣàlàyé pé Eze ò ní ó jẹ́ alú jìbìtì àti olè tó wúwà jìbìtì láti rí pé ó kó owó tó fi ṣèrànwọ́ fún àwọn ògo wẹrẹ tí yà ń jẹ. Igun ẹgbẹ́ òṣèlú Alábùradà PDP tó ní àtìlẹ́yìn mínísítà fún ìlú Àbújá Ìyẹnsọ Wike lónìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe àyẹ̀wò sí orúkọ àwọn èèyàn tó fẹ́ díje fún ipò ààrẹ, ipò gómìnà àti ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí nínú ètò ìdìbò ọdún 2027. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ adarí ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP ti gun ọ̀hún Chinwe Nnorom ní orúkọ akọ̀wé àpapọ̀ ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP Jungudu Mohammed ní onílù Àbújá ṣàlàyé kí wọ́n ti bẹ̀rẹ̀ tó náà tó jẹ́ pé ìgbìmọ̀ àmúṣẹ́yá ti Abdulrahman Mohammed Ndadi òní ó wà níjanu ètò ọ̀hún. Ẹ̀wẹ̀ igun ẹgbẹ́ òṣèlú Alábùradà PDP tó ní àtìlẹ́yìn Kabiru Turaki ti ṣàlàyé kíní báyìí ṣe papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM nígbà tó sọ̀rọ̀ ní àná nílùú Àbújá. Agbẹnusọ fún igun Turaki ọ̀hún ìní Emememboge tẹnumọ́ pé àdéhùn náà ni wọ́n kẹnu bọ̀ wọ́n sì buwọ́lú níbi ìpàdé kan tó wáyé ní ìlú Ìbàdàn nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kẹrin. Ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó nílẹ̀ yìí NMA ẹ̀ka ti ìpínlẹ̀ Akọ Ayémọ̀rún kù lájà láti pe ẹgbẹ́ tako àjọ ìjọba àlàyé tó ń fúngun mọ́ àwọn tó bá ṣòwò olúmọkùnmọ̀kùn EFCC. Wọ́n ṣe tàbùkù àwọn dókítà oníṣègùn òyìnbó àti àwọn òṣìṣẹ́ nílé ìwòsàn olùkọ́ fásitì tìlú Uyo. Ní ọjọ́ ìṣẹ́gun ó ní àwọn òṣìṣẹ́ àjọ EFCC yàbò ilé ìwòsàn ọ̀hún fi páńpẹ́ òfin gbé òṣìṣẹ́ kan ẹ̀yọ ẹ̀kọ́ ẹ̀ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa iṣẹ́ abẹ ọkàn àti àwọn òṣìṣẹ́ kan. Àmọ́ nígbà tó fún léde adarí ọ̀rọ̀ ròyìn àti ìpolongo fún àjọ EFCC délé Oyewale ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC ó ní wọ́n yàbò ilé ìwòsàn ọ̀hún láti fìdí ojúlówó ìwé kan tó léde tó jẹ́ nípa ọ̀rọ̀ ìlera ẹnìkan tó wà ní àmọ́ wọn tó fẹ̀sùn kàn wípé ó wà àjẹbánu. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde kan tó buwọ́lù lẹ́yìn ìpàdé àpapọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó ọ̀hún fẹnukù àwọn ṣetán láti pe ẹgbẹ́ tako àjọ EFCC tó ń sì béèrè fún owó tọ̀nà tó tó bílíọ̀nù kan náírà. Wọ́n tẹ̀síwájú pé owó ọ̀hún ni owó tọ̀nà wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún àwọn èèyàn nílé ìwòsàn ọ̀hún. Ní ìlú Ìlọrin ẹ̀mí àti ìlú Ìlọrin Alhaji ọmọwé Ibrahim Sulu Gambare ti kéde wípé òun náà ni balẹ̀ jùlọ tí àwọn èèyàn ń kọ ìròyìn nípa rẹ̀ jùlọ ní ilẹ̀ Nàìjíríà. Nígbà tó sọ̀rọ̀ níbi ìparí ètò ọlọ́dọọdún ti ẹgbẹ́ àwọn oníròyìn tó gbé kalẹ̀ látọwọ́ àwọn aṣojú iléeṣẹ́ ìròyìn ti ẹ̀ka ẹgbẹ́ àwọn oníròyìn NUJ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Ọbọ̀láyé ọ̀hún ṣàlàyé wípé ìbáṣepọ̀ tó gbóná ti wà láàrin rẹ̀ àti àwọn oníròyìn láti ọdún 93 tó ti gun apèrè. Alága ẹ̀mí ọ̀hún tó jẹ́ alága ẹgbẹ́ àwọn ọbalayé ní ìpínlẹ̀ Kwara ẹni tí agbẹnusọ rẹ̀ ọmọ̀wé Azeez Arowona ṣojú fún pé fún ìṣọ̀kan pàápàá jùlọ láàrin àwọn akọ̀ròyìn. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìndà Mọ̀rẹ̀tì 7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sílùú kìíní Latvia níbi tó tún jọba ilẹ̀ ọ̀hún ti fẹ́ sílẹ̀ látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ilẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: tó tún àárẹ̀rẹ̀ gbogbo ọmọ àtọlùgbé ìlú ìlọrin àti agbègbè rẹ̀. Lórúkọ bàbá wa
1: ọlọ́lá wa
0: ẹ̀mí àlú ìlọrin Alhaji Dr. Ibrahim Sunukọ Nani Gambari.
1: Ṣé
0: o ní gbogbo ìgbìmọ̀ elétò ọdọ́bà
1: lábẹ́ alága Alhaji Sulaiman ọba yàyà alákọ́sẹ́pá
0: bí amọ́sà ní tìlú ìlọrin bí ń kí gbogbo wa lápapọ̀ pa kú palẹ̀ mọ́ ọdún léyà àtayẹyẹ dọ́bà. A sì tún sọ fún gbogbo àwọn tó bá fẹ́ wá síbi ayẹyẹ dọ́bà tí ó wáyé ní baseball court Adéwọlé lẹ́yìn ọdún léyà níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àkójọpọ̀ rẹ̀ mọ̀lẹ́bí àti lójúlé dójúlé pẹ̀lú wíwọ aṣọ àǹkó tá a mọ̀ sáṣọ ẹgbàjọdá. Láti tètè kàn sí ọ́fíìsì àwọn elétò ọdọ́bà tó wà nílé ọba ìlú ìlọrin kẹ́ ẹ lè forúkọ lẹ̀ tàbí kẹ́ ẹ mọ Alhaji Nuruddin sórí 08033571002 lẹ́ẹ̀kan sí 08033571002 láti ní ẹ̀kúnrẹ́ àlàyé nípa ìforúkọsílẹ̀ náà. Torí ibà méjì kọ́ bí kì í ṣe kan gbogbo lè wà létòlétò kó sì mọ́ bá a díwọ̀n dọ̀rùn kù kẹ́sẹ̀ ẹran kó mọ́ bá a lè dàpọ̀ mọ́ tẹ̀yàn ni o. Ayẹyẹ dọ́bà ọdún yìí ò ní sẹ́yìn wa. Amina.
2: Wàsítọ̀ wa di sọ lórí ni léjì ká bí àwọn ìdílé á ní. Àbẹ́ àtún bẹ́ẹ̀ sí mẹ́yàwó ni.
0: Rárá o, àìsímọ̀rẹ́ ilé ọkọ̀. Ṣẹ́pẹ́ mọ̀ pé lẹ́yìn ọdún léyà làwọn ṣèdọ́bà ń lọrin ni. Nígbà tá a bá ti ṣáájú ṣe báreke. Aṣọ tẹ́ ẹ rí tí mo dì bá mú yìí. Ìrè fi àwọn obìnrin lè wà ní kálẹ̀ mọ̀ yìí táyàn láàyò. Tí gbogbo wọn sì mú lẹ́gbẹ́jọdá.
3: Ayẹyẹ dọ́bà ìlú ìlọrin láti máa ń ṣàfihàn àṣà wa lóníranran.
2: Bí a fẹ́ sí nàbẹ́rẹ́dẹ́. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn orin wá dùn lọrin. Bẹ́ẹ̀ mọ oríṣiríṣi àwọn oúnjẹ tó jẹ́ dáhìrì ìdílù lọrin wa níyà yìí.
3: Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ìlọrin ti ń bẹ lókèrè ó sì wálé. Bẹ́ẹ̀ látúgbàlejò àwọn ẹni bí ẹni láti ìlú mi pẹ̀lú. Ayẹyẹ dọ́bà yìí ni mú ìmúgbòrò bọ́ ètò ọrọ̀ ajé tí sì mú kọ́dún ó dùn dọ́bà.
0: Ayẹyẹ dọ́bà ọdún yóò wáyé ní baseball court Adéwọlé ìlú ìlọrin pẹ̀lú yọ̀ǹda bàbá wa Alhaji Dr. Ibrahim Sunukọ Nani Gambari ẹ̀mí ìlú ìlọrin. Àwọn ìgbìmọ̀ elétò ọdọ́bà lábẹ́ alága Alhaji Sulaiman ọba yàyà alákọ́sẹ́ pàdé mọ́sà ní tìlú ìlọrin ló ní awí fún gbogbo ayé pa kú palẹ̀ mọ́ dọ́bà 2026.
4: Tọ́ adúgbò fọlọ́run ọba ọlọ́run ti ń bá wa ṣe ní gbogbo ìgbà torí pé a ní nǹkan méjì lẹ́yìn ọlọ́run. Lẹ́yìn ọlọ́run àtòfọlọ́run ni àwa dúpẹ́ pé ọdọ́bà àtọdún ni ọlọ́run tó ní ọba wa láyọ̀ àti àlàáfíà. À ń dúpẹ́ pé òkun fún gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ìbílẹ̀ Ìlọrin gbogbo ohun tí ń jẹ́ local government tó kárí Ìlọrin fún pé tọ́ à ń wi ẹ̀ ń gbọ́ ẹ̀ ń gbà ẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Àwa dúpẹ́ fún ti tòní náà ọlọ́run tó ní a máa bẹ ní ti dáadáa. Lórí ètò lónìí bàbá wa tí wọ́n jẹ́ chairman fún dọ́bà ní emirate ní Kwara bàbá wa engineer ọba yàyà Sulaiman alápánsánpá àwọn náà ní ti dámọ́sà ni àwọn náà tó ní dámọ́sà ní ń gèrè. À ń dúpẹ́ pé ẹ̀yin náà ni ọlọ́run ti ń bá yín ṣe kò ní ṣaláì mọ́ bá yín ṣe mọ́ o. Àwọn adúpẹ́ pé atúrí yín bí lónìí lọ́dún yìí gẹ́gẹ́ bí ìṣe wa ń gbogbo ìgbà ọlọ́run ó jẹ́ a máa wà dáadáa. Pẹ̀lú wọn bàbá wa AIG retired bàbá wa bàbá Bọ́láńtà Àdìsá àwọn náà ti wà. Àwọn ni alákòóso fún committee lórí ètò ààbò lórí ọ̀rọ̀ dọ́bà ní emirate ẹ̀yin náà ẹ̀ka àbọ̀ sà. Tọ́ bí ìyá bá ti bẹ́lẹ̀ ọbẹ̀ẹ́rẹ́ a ti dọ́jú agbami náà ni a ti débi ètò náà nìyẹn. Bàbá wa chairman dámọ́sà ní ń gèrè ẹ rí adúpẹ́ pé òkun bí ọlọ́run bá ní kí èèyàn ká tó ṣòwò ní máa dùn mọ́ yẹn púpọ̀ ọlọ́run kó túbọ̀ fún yín ní ipá àti agbára àti lè darí ètò náà. Tọ́ ibi táwa ń bá bọ̀ náà ni pé dọ́bà ìmọ̀ lè tó dé báyìí sá sẹ́ni pé mo bẹ́ẹ̀ láàrin ni bí mo ti bẹ́ẹ̀ láàrin mo wá mọ̀ pé ẹ gbà wájú ẹgbẹ́ yìí ẹ tó gbọ́ ọ̀dún ẹgbẹ́ òsì wà bọ́ sáàrin. Yes sir.
5: Adúpẹ́ fún yín púpọ̀.
4: Ọlọ́run ló lọ pẹ́ sá.
5: Ṣé mo pé ẹni bí atókùn wa?
4: Yes sir.
5: Bá a ti ń kó orí kan là ń bọ́ síbì kan.
4: Bẹ́ẹ̀ni.
5: Bẹ́ẹ̀ni. A sì rà pẹ̀lẹ́ pé àwọn èèyàn ń gbọ́ gbogbo tá à ń ṣe.
4: Adúpẹ́ o.
5: Gbogbo tá à ń sọ.
4: Adúpẹ́.
5: Ọlọ́run kó fún wa sí jálẹ̀.
4: Ami.
5: Àwùjọ bí láì ní ṣètò ọ̀nà rẹ̀ jí bísmíláì rahmanirrahim. abere lo ko olon ko ba jo ka yo ba se ke on olon ti o da wa ko da ku ko mo pada leyin wa
4: ami o
5: ti gbogbo an ton gbo wa
4: ami o
5: ti won ni opportunity ati gbo wa to ka to ke to for kalimak je ka koko pe ololo ba lori na
6: Sheu, wallahu yasimuka minan nas, la ta'afu daraka wala tasha, wala awla wala kuwata illa billahil azim.
5: Olorun ko je ki emi baba ogun.
4: Amen.
5: Ko fun ala le kun alaafia.
4: Amen.
5: Ifayabale to peye Olorun ko gbo an se fun won.
4: Amen o.
5: Ifayabale na ko fi si gbogbo ilu.
4: Amen o.
5: Gbogbo agbegbe.
4: Amen
5: gbogbo Nigeria lapapo.
4: Amen.
5: Olorun ba ko fun wa se omi la tun daju ko yi ki Olorun ba ko sanu wa lori re.
4: Amen.
5: Ko fun wa se.
4: Amen.
5: Alaya na mo.
4: Amen.
5: Ebe ati basejina.
4: Mhm.
5: Ati basejina. Ati basejina de bi pe ni ati seto awon esin. Awon esin to wa ni locality wa. Àwọn ẹ̀sìn tá a tún gbà wá láti bòmí àti ṣètò wọn a ti ṣètò ibi tá a ti ṣe ìjọ náà ní baseball ládìtàlọ́m ní ibi adéwọlé
4: estate bí a bá ti kó roundabout gẹ́lẹ́ ilé epo àkọ́pọ̀n ibẹ̀ náà ní baseball wà lẹ́yìn rẹ̀
5: gbogbo ètò tó yẹ ká ti ń bẹ à ń ṣe lọ ṣe mọ pé ibẹ ni ẹbi tí a gbọdọ mójútó dáadáa ni
4: bẹẹni
5: a sì ti mójútó kódà wòye dédé wòye àná a wà ní ọdọ commissioner of police nípa tàbí ẹmí àti alhaji baba adisa bolanta gbogbo a ṣe fẹ kún rìn gbogbo tí a fẹ kún ṣe àwọn náà sì tún sàlàyé gbogbo tó yẹ ká put in place fáwọn so that gbogbo ó fi lọ ní
4: ìrọwọ rẹsẹ
5: ọlọrun kò ṣe bẹẹ gbà
4: ámì
5: adọdọ ẹsẹsẹsì náà àwọn sọjà gbogbo ara dé bọbí aig retired tó ń bá fẹ bá yín sọrọ gbogbo èrò àlàyé náà wọn ṣe a tún ti wá ṣe ètò gbogbo àwọn tí wọn bá fẹ dáṣọ ní ẹgbẹjọ dá nílé sílé ládùúgbò sádùúgbò pípẹ ní báyìí báyìí báyìí ní ìjòkó yín rí o wọn sì fọpọ kalẹ àwọn ìyá lọjà àwọn bàbá lọjà lóríṣiríṣiríṣi kódà àwọn ọmọ ilé kéwú náà gbogbo náà wọn ṣe ìgbìyànjú àti wá gbogbo yẹn ń lọ ní déédé àwọn tí wọn fún wa ní ètò mọtò pípẹ́ ní táàmù fi kó àwọn èèyàn láti ibì kan síbì kan àwọn bọ́ọ̀sì ni àwọn kankan ní gbogbo ẹ̀ náà ó lọ létò létò létò gbogbo àwọn tí ó gbẹ̀sìn jọ náà gbogbo ẹni wọn ti ń ṣe rìhásà tí ń pè rìhásà ni wọn ti ń ṣe practice.
4: torí ẹsìn kọjá síbẹ̀sìn náà ni ẹbẹ̀sìn náà wà á lè gun kọ́ ẹbí abá ti gun kọ́ máa lọ náà ni. Bẹ́ẹ̀ bá gun ẹsìn yọ ọmọ pọ̀ ga.
5: Àtàwọn àgbàlagbà jẹ́ kó gẹ̀sìn láwọn balógun àwọn dáúdù àwọn aláàbùá tó ti gun ẹsìn pé wọ́n gbọ́dọ̀ practice so that tí wọ́n bá ń gálọ̀ tí wọ́n bá ń kí bàbá gbogbo ẹ̀ ó máa lọ kẹ̀tí kẹ̀tí kẹ̀tí lóríṣiríṣiríṣi. Àwa tún àwa fi mọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe ìpàtẹ wọn gbogbo ẹ̀ náà ni a ti ṣètò wọn tí mo mí ìbà ìpàtẹ ni pé níjọ́ náà lọ́hùn àwọn àfàwọn kan ní àǹfààní àti lè ta tí wọ́n ń tà tó jẹ mọ́ tó jọ mọ́ àṣà wa ìṣe wa bí àwọn tó ń ṣòfin wọn dìplẹ́ṣẹ̀ àwọn oníkòkò àwọn tó ń ta àwọn oúnjẹ wa tí ó ní àmàlà ní kàngú ní rúgbó ní orisisi gbogbo na gbe wa awon ti won tun se awon nkan mi to se pe o je kan oro aje gbogbo na no wa awon mi no tun a wa lati bo mi so pe ni ata indomie ni gbogbo na won ti wa wo aye ti won wa lana oporopo won wa ya yin la fe fe pate wa se awon indomie won ta won si tun fa awon eyan na je lo fe
4: ati awon nje mi ile ise la nsoro re yi to
5: so nto se pe ti kini wa yin
4: besinu po tori nto je nso be sa be ba ni won mo ta ndo bi ka won tin be ladugo wa na ma se ba gbo ngba won ni won mo ta ndo mi wa ni gba wa lai ka na wa awon ile ise ti won se ndo mi won ni won wa nkale
5: awon mo ti
4: won
5: mo ti na
4: won wa nkale
5: be na awon ton ta mi ni recharge card gbogbo na gbogbo won na
4: gbogbo anfani la la won sa tun mu bo wa nipa se ti doba yi adupe o
5: bo ti je nu to ko tun wa mo nbe a tun wa pate awon isembaye awon asa wa
4: ni emirate
5: ni emirate we asi ma gbe la wa ni awon gari esin wa awon masalasi ti afali mi de si masalasi ti koko kirun mi ta afali mi gbe bi awon oba kini oba keje oba keta titi de di baba to wa nbe yi gbogbo won le a se a tu pe photo won wa nbe gbogbo awon ile kewu ati awon ile awon afa nla nla gbogbo antira won owo ton fi ko ton fi ko atawon dalailu ko ton ko gbogbo e nwa nbe awon dawa
4: ta mi jagun jona
5: awon karakara le mo jo
4: eh wi pe bo ba be ba lologun ni e gba po logun la wa yi
5: gbogbo e na ni ashokesi gbogbo e ni waju le oba lori la ko gbe si to ni pe gbogbo eyan won ma wo awon ara ile awon omode awon agbalagba awon ara eyan odi ton wa
4: ma
5: bo ta fi se a musa agbara wa gbogbo nkan baun lori sirisirisi
4: enu asa wa na woli ma wa
5: be na woli ma wa gbogbo e awon wahala wa ta monke awon igba te wa to pe ton ba ku tan gan kale mo ku
4: isasun alama
5: gbogbo e ta ma odigba odigbogbo awon asa wa johun ina ni baba wa ololoba lori mo lawon fe ku pare awon mo wa yesi ka won no ma from there ni won ti ma develop brain ni won ta won no ma develop e pe okay elebi ti awon ara ajo n ba de ni e ja
4: awa na le gbe lati bi nitori imo ijile tin te siwaju
5: awon oyinbo to fi juwa lo niyen won o je nkan won ibere won o je ku pare ba wa na ba se ta ba je ku pare ibi ti oro aje ti ma gboro na niyan
4: ke
5: si gbogbo nkan ti awon mi ba se la mo feju si awon ta wa na le se ka gbe laruge ka so di babara ka si mata gbogbo nkan ba hun orisirisirisirisirisi ina ni a fe fi han la fe fi safian gbogbo eto yen la wa ba lo awon eyan si se agbateru wa won da si wa gbogbo awon otokuru ti akoleta si atun fi asiko yi a fi ro mo oro yi oro ba lo ni ni oro wa ni idagbasoke ilu wa ni
4: be ni
5: wo tolorun ba ke tolorun ba se asiki fun pe ni ta se
4: ma so pe ngba won wa pe mi ti mo si so nkan kan wole baba wololo ba lulo ile ko wa ni
5: o so fun wa ni pe ni to ba ni awon o pe mi si won se kan le baba ro ni won ko si ma se be bo ba de be wa pe mo gbo pe be se ke be
4: se wa si danu te pe mi
5: omo mewa le be se yawo
4: mewa
5: be ni merin wa pe mi soda emi o binu ibole bade
4: lo ba kari
5: gbo ye jawo nbe e fun mi bili ele ni je pe omo oko ni o
4: lo ba dasi
5: lo ba dasi
4: ma so pe tori pe won o pe o eleyi oro gbogbo wa baba ko wa lo dajo yi le
5: si se ile baba eni o so pe awa la nini kan wa ni so we kan lo re leleyi gbogbo yin la pe ati wo te asiki melo re ati wo to kude ka to ati wo to n wa gbogbo eyan ina ni se mo pe awon wa lo ra pe ni a ona wo ona la
4: beni
5: wo to ba ro na
4: o sa nara nenu bi oro doko
5: gbogbo yin la pe se e da si bi pa mo gbo pe e ko letters awon kankan o mu kon dawo kola 10000 temi na nini
4: o ti da si
7: are la re
5: si are la re sokoto olopa so afi
4: ni afi gbogbo eyan e wo bi igg wo yin gba te so po sokoto
7: Ese mo dupe chairman
5: now
7: gege bi chairman ti so eto ti bere before now then eto abo awon ari pe bi gbogbo nkan se nlonsi a ma pe eto abo yen gangan lo wa important ta ba fe si asiyori abo bodo wa nle to ni to ni pon daada abuta wa fe fikale lodun yi ko je pele meji nitori nkan to nsele kakiri so abu alakoko ni abu agbegbe ilu so that aban se ajoyo ke je pa nkan kan aya lu anyhow
4: so kalu ba kan mo de
7: so ye wa nbe tori gege bi ta ma ti so lekan a lo sodo commissioner lana a de ti lo sodo gbogbo awon yoku na ba yen na ta so fun pe bye so eto yen na wa nle eto elekeji wa ni eto nkan ta fe se gangan bi ta ti fe se lati le oba de baseball se mo pe ti baba ba ti kun le laro ibi kan na ma gba a ni ti so bi ta ma
4: e ma ta si waju
7: so ojo na yen tama gba yen tama gba de billboard taba wa pari ojo ona tama gba tama fi pada sile awon ojo ona meji yen to ba di ojo yen a ma se won
4: fun le lo bibo ese ati yan ati moto
7: di moto a ma se awon ona yen tori na awon olopa awon ologun awon road safety gbogbo awon agbofinro taba te ba ri lojo ona awon omo wa kan na ti wa volunteer pe awon na
4: awa na o se
7: gege bi chairman ti so pe ka ta awon agbofinro n se ta awon ologun se e fa awa na si ka le ba po so ati fa awon na si ati po so nkan ta fe ka awon ba wa se ni pe e dakun nkan ta ba ni e se awa la yan won se an tori abo wa na la fi be won a le da si a le se bi ta ba fe si ko ma nsin a fe si yawo agbodo ponlu
4: rabi
7: a le so pe a fe ti yawo a fe ko mo ka ma pa tewo ka ma ko ni fun ra wa tori e la fi de won se so e dakun ntan ba ni ese ntan ba ni e ma si then e bi 31 si nkan gangan ona bi meta la won yan ma gba wole awon kan a fun won card afa won kan card awon oliti meje la fun card card yen yo gbe won lala koko akọ gbe won debi ton ti park moto won ta ba park moto tan awon eyan tun wa tan ti se arrangement kale awon ushers so awon ushers bi mo wan en bye oya ma gbe won lo bi tan ma joko sinu le lawon meje tan ni card lowo yen awon park moto won sibe for the security of the vehicle to any card ta ma fun driver to je pe tan ba pari to ba fe gbe moto obodo fun awon tan wa nbe awon olopa
4: bo ba ti mu card wa
7: ni gbe moto
4: wo emi mo park okoko o
7: police station yo ti lo gba yo te obodo fun pe ohun lohun ni be ni ka park ni na tun wa to je pin fun awa yoku na ba ile ta fi fa awon olola na la se fun idakeji na awon na ni bi tun park mato si atokada ati keke morua ibi tun park si wa awon na a fun won card to ba ti mu card ye wa oni gbe machine re ko nbe edi police police station ni wa ti lo gbe
8: because all of the proof ara re pe emi mo ni
7: emi mo le park so then another thing ni pe seri ti baba ba n bo lati le won ma n do de won lojo ona ati won ma sa je
8: o gbe won baba ko odun
7: so e gbogbo yen na o wa nbe ama kan ta fe be won ni ote ni pe tan ba ti ki baba tan tan ba ti fun won ni kan ta fe fun won kan ma tele won ki gbogbo ma ro tele won tori already kan to de be ile ti kun
8: o na ti eyan ti kun be karin
7: eyan ti kun so won ti wa fi awon be kan le ti ama na lo seto yen won ti fi awon be kan le legbebe to je pe won ma gbe screen screen yen ti an ba fe wonu e kan le wonu e e mo gbogbo nkan tan se nu leun
8: bi keyan nawo mu yan bayi ni bo se fe to
7: so awon yen instead tan fi tele baba a so bi ton ti kan ma lo be straight tan ba de debe won ro mi nbe won ri pure water won ro nje won ri gbogbe why not go there and enjoy yourself
8: ten yan tun joko pelu alaafia
7: alaafia
8: eh won na ladugbo bi yan ba ti seto yiun awa na le kora wa jo e ja seto aga fun won
7: yes
8: e ja ro mi fun won eh a jo so nu na ni
7: a jo se ni
8: to adugo adugo adugo volo eh da kuza e da we yan tin seto aso
7: be
8: won fe ke tun yan na na ni un daada ni o tori kwa ma ama abo wale lodo hibwe ebe ina lene yo anzi tu aso ebe akaswa ti ele itu wadu wana ti olokana se kwasa olokana ti ee ayji ti waso ee nega se kwa ni kaswa oni kilo da mo ara re si mo kada re si le
7: o beta
8: mo ma bo wa
9: o ma wo o ti ma wo ke o kada re ti to wa ke o ma ta o kada re ti
8: o ro da bi awada ni ododo ni
9: ah ni igba ta ku ni SBS nje
8: eh ta ku radio kan je ni
7: eh
8: ba ku radio kan
9: mo bo se mo number mi o wa ni tone any ale tan je be wo se ja wole mo na ja wole ya kini wo beta o di bread ati tea
8: ah ene eto enta ni na la na ni
9: o ni abi o ba be ba si gba ti laye I se to se pe ni a mu omi tutu ati coke gbogbo ela ato ma kasi o mi pe gbogbo eyan lo fe wa o ni ta gbogbo eyan dakun eh a pe yin ni a seto gbogbo onika ku bi o se wa se ri ta so te wi ni ah se pa ma so I pe doba ma so wa gba so o
8: eh
9: ni le si le ni jo ni jo legbe legbe aso te ba mu eja ma e mi lo le mu enikan so fun mi ni se onile awon awon ti awle ni awon se ni group ni awon ni aba 432 lo won ti so fun awon ara le awon nisin
7: be ni todo ti wa na
9: se bo mo ha ni 432
8: nkan ma de
9: bo la wa ko won si
8: da do ro ero yi apa
9: so olohun sa ko wa mo se
8: amo
9: so se to pe ko se ni ti o ti o ni ri na wo te ba ti de ta ba ti ni le ti kun a si provide bi te wa eyin na o si mo pe
8: pula kan le fi se mi ti lonu leun
9: so e wa nbe e si mo gbadun ara yin olo ba lo ni lo pe wa o ba lo pe wa so gbogbo ana ni won si pe Olorun si fun wa se Olorun si ni jaji aida kankan be
8: Amen o
9: se pe ani e wa gba so ni palace
8: abi
9: aso te ba dan le

0: ma bi won ti se
1: to
0: to eyi bi ba se pe won ba wa jawo me a ma da ko won gbogbo odonu e ja lo agbole roba
2: gbogbo ọmọ àti olùgbé ìlú ìlọrin àti agbègbè rẹ̀ lórúkọ bàbá wa ọlọ́lá wa ẹ̀mí ìlú ìlọrin alhaji dr ibrahim sunukọ nani gambari
3: ṣéwù
2: ní gbogbo ìgbìmọ̀ elétò ọdọ́bà
3: lábẹ́ alága alhaji sulaiman ọba yàyà alákọ́sẹ́pá
2: yamusa ní tìlú ìlọrin
3: bí ń kí gbogbo wa lápapọ̀ pa kú palẹ̀ mọ́ ọdún léyà àti ayẹyẹ dọ́bà
2: pásítọ̀ sọ fún gbogbo àwọn tó bá fẹ́ wá
3: síbi ayẹyẹ dọ́bà tí ó wáyé ní baseball court adéwọlé
2: lẹ́yìn ọdún léyà
3: níjọ níjọ
2: lẹ́gbẹ́lẹ́gbẹ́
3: àkójọpọ̀ rẹ̀
2: mọ̀lẹ́bí àti lójúlé dójúlé
3: pẹ̀lú wíwọ aṣọ àǹkó tá a mọ̀ sáṣọ ẹgbàjọdá
2: láti tètè kàn sí ọ́fíìsì àwọn elétò rọ́bà tó wà nílé ọba ìlú ìlọrin
3: kẹ́ ẹ lè forúkọ lẹ̀ tàbí kẹ́ ẹ máa pàlà jì nurudeen sórí
2: 08033571002
3: lẹ́ẹ̀kan sí 08033571002
2: láti ní ẹ̀kúnrẹ́ àlàyé nípa ìforúkọsílẹ̀ náà
3: torí ibà méjì kọ́
2: bí kì í ṣe kan gbogbo lè wà létò létò kó sì mọ́ bá a díwọ̀n dọ̀rùkù
3: kẹ́sẹ̀ ẹran kó mọ́ bá a lè dàpọ̀ mọ́ tẹ̀yàn ni o
2: ayẹyẹ dọ́bọ̀ ọdún yìí ò ní sẹ́yìn wa amínà.
4: Elébọ́lọ́ ṣé ọwọ́ asítọ́ wa di sọ lórí ìlẹ́jì ká bí àwọn dìláàlì àbẹ́ tó fẹ́ sin mẹ́yàwó ni.
2: Rárá o,
3: àìsí mọ̀rẹ́ ilé ọkọ̀.
2: Ṣé pẹ́ mọ̀ pé lẹ́yìn ọdún léyà la àwọn ṣèdọ́bà ń lọrin ni nígbà tá a bá ti ṣáájú ṣe báreke.
3: Aṣọ tẹ́ ẹ rí tí mo dì bá mú yìí.
2: Ìrìn fi àwọn obìnrin lè wà ní ká lè mọ̀ yí táyàn láàyò
3: tí gbogbo wọn sì mú lẹ́gbẹ́jọdá.
4: Ayẹyẹ dọ́bà ìlú ìlọrin láti máa ṣàfihàn àṣà wa lónìí rànran.
5: Bí a fẹ́ sí iná bérédé, ọ̀kan ọ̀jọ̀kan àwọn orin wá lù ìlọrin. Bẹ́ẹ̀ mọ oríṣiríṣi àwọn oúnjẹ tó jẹ́ dáhìrì tìlú ìlọrin wa níyà yìí.
4: Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ìlọrin ti ń bẹ lókèrè ó sì wálé. Bẹ́ẹ̀ látún gbàlejò àwọn ẹni bí ẹni láti ìlú mi pẹ̀lú. Ayẹyẹ dọ́bà yìí ní mú ìmúgbòrò bọ ètò ọrọ̀ ajé tí sì mú kọ́dún ọdún dọ́bà.
2: Ayẹyẹ dọ́bà ọdún yóò wáyé ní baseball court adéwọlé ìlú ìlọrin pẹ̀lú yọ̀ǹda bàbá wa alhaji dr ibrahim sunukọ nani gambari ẹ̀mí ìlú ìlọrin àwọn ìgbìmọ̀ elétò ọdọ́bà lábẹ́ alága alhaji sulaiman ọba yàyà alákọ́sọ́ pádámọ́sá ní tìlú ìlọrin ló ní awí fún gbogbo ayé pa kú palẹ̀mọ́ dọ́bà 2026.
0: Tọ́ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ rí pé àkànṣe ètò tó jẹ́ tó ní òun ṣe pẹ̀lú dọ́bà ní emirate ní ìlọrin kwara state iná lílé tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá ẹ máa sọ̀rọ̀ a máa gba ìpè àti dágbà mi bẹ́ẹ̀ báyìí láti pè wọlé tẹ́ fi dá sí ètò àkànṣe ètò dọ́bà 09136556952 iná ni nọ́mbà tẹ́ máa fi dá sí 09136556952 iná ni nọ́mbà tí ẹ máa fi dá sí ètò dọ́bà bàbá wa alága hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín bí tẹ́ ẹ ti pè.
6: Abraham Akele ni láti Ògiri.
0: Ọya ẹ tẹ̀síwájú ìbéèrè yín.
6: Ọlọ́run ọba pẹ̀lú àwọn bàbá wa náà. Ọlọ́run ọba akí àwọn bàbá wa náà kí wọ́n darí láti ibi tí wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ọdún a sì ní láyé. Ẹ dákun ìgbà wo ni dọ́bà yẹn déètì wo yìí?
0: 28 oṣù tá a wà yìí. Èyí 28 yẹn jẹ́jọ́ Àlàmísì.
7: Ọjọ́ kejì ọdún.
6: Ọlọ́run ọ̀tọ̀ àjùbá náà lọ.
0: Ẹ ṣeun gan. 09136556952 nọ́mbà tá a fi ń dá sí tònù fún tàkókò yìí. Ìbéèrè bẹ́ẹ̀ ni tí àlàyé àní yàtọ̀ fún pàǹsìtò dọ́bà yìí. Ṣé ayẹyẹ kan tó ń wá lónílé-jílé tí wọ́n máa pé orò lè wà là ń ṣe ọlọ́pàá ò lè mú wa.
7: Ẹ dákun a fi àsìkò yìí a fi bẹ gbogbo èèyàn pátápátá. Tí èèyàn bá ń ṣe tó bá yàtọ̀ sí tẹgbẹ́ àbí tí èèyàn bá ń ṣe tí wọ́n wá ń sí pé nínú ẹ̀ lè wọlé ṣe mọ̀ pé ìrìn àbùkù nìyẹn ẹ dákun ẹ má jẹ́ ká rìnrìn àbùkù rárá. Tí ó bá lórí ni ká ṣe ni pé ni ká wá bẹ̀yẹ ká wá ká fi ẹ̀sìn hàn ká fi ọ̀sán hàn ká fi ìṣe wa àṣà wa ká fi hàn. Ẹni tí ó bá ti kú ní ẹ̀sìn islam ẹ dákun tó rọ ọlọ́run ẹ má jẹ́ ká gbé ibọ̀ rárá. Ẹ dákun tó rọ ọlọ́run ti won mo wa fun lorin ina ni esin islam
0: to
7: en ti o ba ti to ba ti ya pa pelu to ba ba islam lo esin ti o ba mu rara ile ta se se gan o wa ninu esin ni ko ro olohun so oro esin ninu quran oni wa le aji ya ti dobu a
1: ore ya ti kode ya
0: and you ready o yele abi ke pa oruko yin
8: God bless you, God will let that journey.
0: I like by God win you. That's the journey. Why I come at this? Why do you know? Roa, I'm a little quay 091-36-55-6952. Hello,
9: hello,
0: hello, hello, look at it. It's a tick quay. I be ready. I couldn't do radio. I be kept.
9: That's
0: what I do.
9: Yes,
0: yes, you are. Lalaga as it is oro to ni un se pelu eto abo saaju sin hello oruko yin ati bi te ti pe yen sa abima
10: oruko ni ye abeji ati tanke
0: lati tanke
10: e kon so ojo be ni
0: yes ma
10: ele wa so pe
0: ami o
10: ami ojo se a le ni ninu television ti ti awon to ba dagba tan je do lori okan wa wa
0: Baba, when is Ali no
7: television? Ah, go long. What are you doing? What is social media. Your mom fly lot to Lucy. Been saying your life, life, life. Been saying who, where, no who. I need to talk about Dagba, Dagba. Oba, I don't know you're dying. Along need your cool and kaka. I need to to ba te die ti o tun wa fi da mi le dara ju
0: wala wala won yo da
7: so ba ti ni television o po ba tun wa ni television gbogbo radio ni o gbe diamond o gbe
0: diamond o sa ti e gbe hello
11: hello
0: gbogbo radio je ti da ko ouna lo ko ja hello hello ati wa nbe oruko yin ati bi te tin pe pelu beere yin
12: hello e ku eto
0: olorun ni seto
12: honorable Taufik Okolo lati de ape
0: e tesiwaju
12: seri gege bi akese kan ti o sele ni orun to lo oba oniwaka time ti won fun won lati je ki won da waka yen kiri because opolopo awa wa nle ama awon ara wa ti won wa lati ku tan wa lati dale asko ti won gbadun won gangan
0: ni won gba ni o ba gba lenu won Niger Road.
13: A dupe lodo lo tolo ti wa ni lorin gbogbo e baba baba ati awon onijoye wa o ninda lo je fun wa ko ti silu te se de te se Olorun wa wola na Muhammad
0: sallallahu alaihi wasallam
13: amen Olorun je baba gbogbo eyin eleto yi
0: 0913655 6952
11: Hello.
14: Hello.
11: Oruko yin ati bi te ti pe pelu ibere yin.
14: E ku se an gbadun yin daada o.
11: Oruko yin ibi te ti pe ibere yin.
14: Okay, lati Onikanga ni.
11: Oruko yin.
0: Ada, Ezeugo. Ezeugo, baba wa Damasa Negiri. Ku atotonu lataro amo ke to lo laarin seju kan e fun wa moran o ko se ni ti o le gba te le fun moran ba ti so pe awon agbalagba elomi na e kan wo ba ye wa o ah
11: ko da wo do igan
0: e ti lo leju
15: o do masale ba si so
0: wa lu lo eh eh ariki baba wa baba ko gba wa moran iwo leyin odo
11: ya na buru ni
15: akoko wa ti lo so olotu
0: yes sir
15: awa fi olohun a fi anabi
11: sallallahu alaihi wasallam
15: a fi ololo ba lorin
0: see

0: Etirito masawo gege ge nigba to le roju lowo oja lowo to rele. Sha ti download Femtech mobile app nisisiyi. Ko si ma jifa idiwo ipologo to nlo lowo lori owo phone igbalode smartphone, laptop, idegbegbe electronics, awon ohun elo solar ati be be lo. Ma se je ki farabande olojojumo lori oja ni le ise Femtech yi fo eru o. Kan ta tejise I lori WhatsApp si number 00999996565. O le ma wa lara awon eni akoko ti o ji foja wa gbogbo ri daju pe le ise Femtech ni o.
1: Kere o dedo dedo ne iranti olododo ojo Sunday tin se ojo kewa osu karun 2026 yi lo pe odun meji gerege ti baba wa litpa eda James Bamidele ibidoja jade laye tagbole oke afin ilu jara isin ti won lo re isin laya olugbala aya awa omo ati awon omo omo lo se dede leyin re baba oninu re gbogbo ilana ati eko ye biye te fi lele la o tubo ma tele o a fi o sugbon Jesu fi oju wa lo baba wa litpa James Bamidele ibidoja tagbole oke afin ijara isin omo oloro egan ajugowo omo arowo to ki ora se omo arowo rohun oyinbo omo ogbon logun egbirin lote bi won tin pa kan nikan ruwewe omo ajagun gbeyan gan tun bo ma sun layo olugbala titi doju ajinde ta o pade ti pin ya oni simo awon omo ologbe lolukede
2: ipinu ti mo ni mo ko sile unu adun tuntun ara mi dayo ki madam unu adun tuntun
3: lasi olohun a ni damu o eku ile ni gbogbo te ba ti layo lanfani ati ma bo a ire aje nje dale ifa ti oni fa in lapo ya ongangan lagbe to yin wa fun todun tuntun eleyi ti yo meyin na ku lawujo awon ti won se be ti won text message laaro pe dakun ebun wa a ni ntaje enu nti o tabuku eni julaye oni ki eyan o di eni ti ma toro lowo eyan wa gbo o iwa gangan nilo lati yi ipinu re pada fun todun tuntun yi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ànímú tí ò ní ṣe yí láǹfààní ànímú wá fún ibẹ̀ bá ti gbọ́hùn yìí ìdí ẹ̀gbọ́n rẹ̀ ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí ẹ mọ̀ wò pé kí ni gbogbo àsámà tí ń pa yìí kí lọ dálé lórí bọ́ ọba fẹ́ mọ tọ́ dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ fún tàkókò yìí kó lè fi rí ìgbésí ayé rẹ tòní. ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbẹ́tọ̀ ìwà fún tàkókò yìí. bí n bá ní bẹ́ fún yín kò ní dùn lẹ́nu tèmi gangan fúnra mi o. ẹ̀yin náà ni yorùbá fìbọ̀ tí wọ́n ní oníkan ní sọ pé kinní kan oyè yín náà ń. bọ́lọ́fà bá ní mo ta a jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. nígbà mo rí iléeṣẹ́ design your life.
2: ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
3: bẹ́ẹ̀ bá máa tán dá lára ń bẹ̀ wá láìsàn láì ẹ̀yin gùn ní ẹsítéètì. kí n mo mí ní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí ilé iṣẹ́ design your life gbé wá. ẹ náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn ló di pé wọ́n ná mílímílí wọ́n ná thousand. ẹni ó ti rò póun ò lè rí recharge card 2000 naira rà wọ́n wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bú gbà o. ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí ilé iṣẹ́ design your life tí wọ́n gbé wá. bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ẹ̀jẹ́ tí èsì ti rárá ràdá ò lójú lẹ́yìn tó jẹ́ ti dáadáa. ilé ayé yín yí àtọ̀ ẹ wo bí n bá ní máa fà á lọ fúnra mi wà láìtalá ilé iṣẹ́ design your life ó tó bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú ilé iṣẹ́ design your life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì ájọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí tí yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
4: ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo aráalé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
3: mo fẹ́ tẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbà kan bọ̀ kan nínú kini le ise design your life ki lo dale lori ati pe bo la won mo lede nigeria o se darapo ma won titi nje opolopo anfani ti won ti do lowo do loro
4: esun gan olotu fun awon to ba n gbo wa ni igba kokko ti won sese n gbo npa ile ise design life international ile ise design life international je gbaju gbaja ile ise ti joba fi on telu gege bi ile ise to n ba ni ri si oro okowo sise leyi ti a mo si business consultancy bakan na a ma ran awon eyan lowo nipa oro aje won lale ni ma ya owo tabi je gbese ile ise design life international je ile ise to n ba ni wa na bayo si igbese aye eni lati gbe igbese aye orun lati ma ri owo na lati ma ri owo ti benu ada ile ise sile lati ma ko ni nipa bi a se nse owo jere fun awon ti won ba nwa ona miran lati fi kun ise ti won ba nse lale ni je ko won fi ise ti won se kale gege bi another source of income
3: olohun ile ise design your life inte ti ka kale yi olagba o gbogbo nkan yi lawon eyan ma wa kaakiri e pe bo lo se fe je rorun o dabi pe irorun le fe gbede yi o e ba so ni wule wule mo fe ka won eyan mo daada
4: no da fun yin olotu sare eto ta gbe wa fun awon eniyan eto yi wa fun awon osise ijoba ti won gba salary to je pe ki salary to de won ti na owo na tan opolopo awon eyan ni won ri owo ti won de ni akojo to agbe to yi fun wa lati fi create oro fun aromodomo won to wa fun osise ijoba onise owo ati onisowo o wa fun awon graduate ton ti pari ilewe ti won orise e ri pe laye igba kan woni to ba kawe re o batare adun ko ko ka o to ba kawe re o batare awo sere re nile o eyun laye igba kan ni opolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole so o ti wa fun gbogbo awon eni ti ogborire ba ngbe nkan ti ile ise design life international wa fun ni
3: e so kini kan nisin be ni e lo wa fun awon ti o ngbe orire ba ngbe
4: be ni
3: se o ngba orire mo gbe yan ni
4: be ni o gbogbo eni to ba mo pe ohun ni daada to n fe da nle aye ti owo ro ti to daada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire ni idi ni e ti o je pe afojusun ile ise design life international ni lati mu idekun ba awon orilede nigeria idi ni e ti ile ise design life international fi gbe eto kan tan pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
3: eni success pathway ba ba gbo itin je success pathway gaga e ti ri pe ona aseyori ina ni awon eyan ma soro kan wa ni ba o re ni bala ola ki ya sentence of one is ni pe gbogbo eni o ba setan ati ba le ise design your life international to ba setan ati ba won se to setan ati wonu won ati oni jade mo to ye pe ko ti e ni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti di rorun lati do lowo do lorun o
4: e seun olotu te ri olotu kirakita odola ka si se bi ero da nkankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin do lowo te ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin si se bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te a be pe leri eto yi mo ki yin ko rire
3: olorun o bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero ba ni soro mi ni mu dani e mu ero ba ni soro yin dani be tin gbo ohun mo mama ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire orire oba nibi to wa yo to ma ogo baba ni ase ni sin amobi ti oja si nkan to si olodun to lo ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe nkan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona ta so le kan pe success pathway o ni fun o mu ero ba ni soro re dani ke ma wora yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o si mu ero ba ni soro dan e ba pe number fun won
4: olotu ki to pe number yen gbogbo titi n gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gba bolu titi mo pada feyin tin bi ise bolu ni leyin igba ti mo fi ise bolu le olotu ati je ati mu onira fun ota mi nigba na ti ota mi ba ri paper le bayi owo ni o pe ta ba fe gbo bukata jije mu ninu ile mi atawon iyawo atomo ni lati ma pe ore ati ebi lati je pe a fe je ninu ile so igbese aye ni mo wa n gbe ko wa dun mo mi mo ni lati rawo be solo pe olodun dakun sanu mi ta ba se adua lamo amojo ti olodun ma n gba so injo ti olodun o gba adua mi eto design life international ni mo gbo ti olodun fi se gbigba adua fun mi
3: ero le meji
4: leni mo ti wa lara won top earners ninu ajo design life international loni mo ti make millions dara won to ti make million ni design life international idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sílẹ̀ àti láti fi fẹ́ bísẹ́ẹ̀sì wọn lójú.
5: Ìwọ́ kan gbìyànjú láti darapọ̀ mọ́ wọn níbi ètò yìí tí ó wáyé ní Captain Cook Event Center Unity nílùú Ìlọrin lọ́jọ́ Saturday on the 16 May 2026 tá a wà yìí ní Captain Cook nílùú Ìlọrin. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ títí di aago méjì ọ̀sán.
4: Mo fi dá yín lójú wípé ẹ̀yin náà máa wà lára àwọn tó máa dúpẹ́ fún Ọlọ́run tó sì já sí pé níbi tí gbogbo ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ̀ní bá wọn ná gidi.
6: Bẹ́ẹ̀ ti tó lẹ́sẹsẹ yìí, Ọlọ́run ó dùn mọ́ mi. Torí mo mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá lè láǹfààní àti kópa níbi ètò yìí, ìgbésí ayé tiwọn náà yóò yí padà sí ti dáadáa. Ibi a wá ti lọ lẹ́ẹ̀kan ni pé yẹ́ẹ̀sì tẹ́ni káwọn èèyàn tẹ̀hún. Ẹ dákun ẹ bá ń pe nọ́mbà èyí tí àwọn èèyàn tẹ yẹ́ẹ̀sì hùn sí. Àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì lásán. Bọ́ bá jẹ́mi ni wọ́n ni èyí ti wọnú mẹ́sẹ̀jì mi kalẹ̀. Èyí ti kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hùn. Torí àwọn tó bá tún kọ́kọ́ tẹ yẹ́ẹ̀sì hùn tó kọ́kọ́ wọlé. Àǹfààní kan tó ń bẹ lọ́tọ̀ tí wọ́n ti pele mìíràn kalẹ̀ fún wọn tí wọ́n fún àwọn yìí hùn. Bá ń tẹ yẹ́ẹ̀sì hùn kalẹ̀ kí wọ́n wá pe nọ́mbà. Ẹ bá ń pe nọ́mbà yẹn fún wọn.
4: So olóòtú ká tó pe nọ́mbà náà síwájú. Gbogbo èèyàn tí ó bá fẹ́ kópa ń bẹ àǹfààní ètò rere yìí 55,000 ni owó tíkẹ́ẹ̀tì tí ó fi wọlé. Àmọ́ èèyàn 75 tó bá kọ́kọ́ pe tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yẹ́ẹ̀sì wọlé. Kò sójú ṣáájú ń bẹ̀. Orogún ìyá mi ní ṣe mí ò sí ń bẹ̀. Gbogbo àwọn 75 tó bá kọ́kọ́ pe tó kọ́kọ́ wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 500 naira ni ó fi sọ owó wọlé síbẹ̀. Gẹ́gẹ́ bí n tẹ sọ àǹfààní tó a gbé kalẹ̀ fáwọn tó bá kọ́kọ́ wọlé nìyẹn.
6: Ẹbí o ẹ ti ń da kinní ọ̀hún pọ̀ o. Ṣé àwọn tí wọ́n bá jẹ́ 75 ní ìsìn tí wọ́n bá kọ́kọ́ tẹ àjẹjíṣẹ́ yẹ́ẹ̀sì tó bá kọ́kọ́ wọlé tẹ wò dáadáa tẹ jọ ẹ síra wọn. Àwọn ní ìsìn 500 naira péré làwọn san dípò 5,000. Yé Ọlọ́run o, wọ́n bá jẹ́mi ni wọ́n iṣẹ́ Success Pathway iná lílé ìlú òótọ́. Àwọn tó bá wá tẹ̀ wọlé tó jẹ́ pé ó pẹ́ lẹ́yìn àwọn 75 owó wọn ti di 5,000 tá a mọ̀ sí 5,000. Ẹ dákun ẹ tètè bá rìlíìsì nọ́mbà.
4: Ok, nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí.
5: Ó ní 081-31-12-9310. Lẹ́ẹ̀kan sí 081-31-12-9310.
6: Nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ dákun ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí. Àwọn kan sì ń bẹ́ẹ̀ bí dá ń wá báyìí rò. Torí fóònù màmá ẹlòmíì ni ó lò. Ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni wọ́n sẹ̀ mọ́ dúpẹ́ pé bàbá alágbájá sáré fún mi fóònù yín. Toro fẹ́ kópa níbi eré. Ẹ bá tún nọ́mbà yẹn pèlẹ́ kan sí.
5: 081-31-12-9310. Lẹ́ẹ̀kan sí 081-31-12-9310.
6: Ẹ ṣeun. Gbogbo tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ Design Your Life International. Òun ni pé kò dí ọlọ́wọ́ kó o ṣiṣẹ́ ìjọba kó o mọ̀ kópa. Kò dí ọlọ́wọ́ kó o ní bísínẹ́ẹ̀sì rẹ tó ń ṣe kó o mọ̀ kópa. Ẹbí jọ ní Mọ́rúwá ni Mọ́rúwá ti ń ṣe ìtítọ́ mi jẹ kó tó jẹ o. Torí n tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ ń bẹ̀ tí ọmọ jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ó tún máa wá wẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pé wọn ní lè wẹ̀ tán títí ayérayé. Iná lọ́yẹ káwọn ò fi ilẹ̀ o máa wọ àwọn bàbá bàbá tán ti lọ ẹ̀rí àwọn míì ní ìsìn wọ́n láwọn ń jà sílẹ̀. Ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí. Kí ni wọ́n náà fẹ́ fi ilẹ̀ fọ́mọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọ́mọ rẹ. Ẹ wò ẹ dákun nọ́mbà yẹn sẹ́ ẹ bá ń tún pè fún wọn sí.
5: 081-31-12-9310. Lẹ́ẹ̀kan sí 081-31-12-9310.
6: Ọ̀dà nọ́mbà ọ̀hún iná lẹ́ti gbọ́n àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ̀kan iná ní ẹlòmíì ọdún tó kọjá. Ọlọ́run o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tábà ẹ mọ̀ gbọ́ ẹ dákun àti ìjẹun ni àti ìṣègbà ni ńgbà ó jẹ́ pé nta bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹ̀yìn tètè mú. Ibi ìlà tó gbédè yìí o kò bá dá kó o tètè ronú jinlẹ̀ kó o darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International kí wọ́n náà ó lè di ẹni tí ọmọ fún yàn tó wọ́n rí ọmọ wà lókè tí ò ní máa wà ànílẹ̀ mọ́ nígbà gbogbo. Ẹ dákun ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n nímọ̀ gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n nímọ̀.
4: Gbogbo ara rẹ tó ń gbọ́ mi àdúrà ẹlòmíì ti gbà tipẹ́ but àìnákèsí àti ìdágunlá ló fẹ́ lòmíì ní ìṣòro tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tájà rẹ ó fi gbà. Ẹ pé mo sọ pé nígbà tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó sínà fún mi ètò yìí lọ́lọ́run ló fún mi. Ìwọ tó ń gbọ́ mi báyìí Ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún láti yí ìgbésí ayé rẹ padà ní ọdún tuntun. So tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́ẹ̀jì yẹ́ẹ̀sì sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
6: Ẹ ṣeun gan gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí kì í dùn kó pọ̀ sókè lọ bẹ ogé o àti ṣe rí ire sì ní tó ń sọ pé kò jẹ ó jìnà hun àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́tò rẹ báyìí. Ìwọ lọ́wọ́ kù kó o pinnu mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni mo fẹ́ wà lójú kẹni ọ wà lọ́wọ́ rẹ o títí ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí ń fi àsìkò yìí sọ fún ọ pé iléeṣẹ́ Design Your Life International àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ ọ́dọ̀ọ́lọ́rọ̀.
2: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀ nínú ọdún tuntun ọ̀rọ̀ mi dayọ̀ kí má dààmú ọdún.
7: Diamond 88.7 FM.
8: I'm in love. I'm obsessed. And I don't even feel guilty about it.
9: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
7: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is Newsflash.

0: ẹkúnrọ̀lẹ́ akíwapẹ́ àkú sóòní ìròyìn sókèrè láti ìkànnì da diamond 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara. Ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ti fagilé orúkọ àwọn olùdíje 55 tí wọ́n náà gà láti díje fún ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kwara ṣáájú tó ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ìwádìí tó lóde látara nǹkan tí wọ́n lè mọ̀ pátákó ẹgbẹ́ òṣèlú APC lórí olùléeṣẹ́ rẹ̀ ní ìlú ìlọrin. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ọgọ́rọ̀ àwọn tó wà lórí ipò ọ̀hún tó fẹ́ ṣe sáà kejì àti sáà kẹta ni wọ́n fagilé orúkọ wọn látọwọ́ ìgbìmọ̀ tó gbé kalẹ̀ kó ṣe àyẹ̀wò fún àwọn olùdíje ọ̀hún. Adarí àgbà àjọ ìjọba ilẹ̀ yẹ tó wà ní gàdúdà sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nema arábìnrin Subeida Umar tẹ̀kẹ́ sí àwọn ìjọba ìpínlẹ̀ káàkiri tìbútòrò lẹ́yìn kan bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti mú àdínkù dé bá àkóbá ti ṣẹlẹ̀ ẹkúnmi lè ṣe fọ́rílẹ̀dẹ̀ yìí. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn iléeṣẹ́ ìjọba ọ̀hún Mọ̀ńsọ́ Ezekiel jáwákí wọ́wọ́ bó ṣe fohùn lédè wípé àwọn ìpínlẹ̀ tó tó 30 nílẹ̀ yìí ò ní wọ́n kojú ìpèníjà ẹkúnmi nígbà òjò ọdún tá a wà yìí. Ní ìpínlẹ̀ Èkó, ìjọba ìpínlẹ̀ Èkó ti kanminú látàrí bí àwọn èèyàn ṣe ń gbẹ ẹsẹ̀ odò wọ́n tẹnu mọ́ pégbèsè náà. Ó ní ó lè fa ọ̀hún gógó iyẹpẹ̀ àti ìpèníjà ọ̀hún gógó oúnjẹ ní ìpínlẹ̀ ọ̀hún tó bá kùnà láti wá ọ̀nà àbáyọ sí kọmíṣánná fún àwọn ohun àlùmọ́ọ́nì pàápàá jùlọ ìkan tí wọ́n lò fún ìdàgbàsókè ẹsẹ̀ odò Dayo Alébíoṣùlù fún lédè nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nígbà tó sọ̀rọ̀ lórí àṣeyọrí iléeṣẹ́ ìjọba ọ̀hún fún ọdún 2 tí wọ́n ti dá sílẹ̀. Alébíoṣùlù sọ̀rọ̀ nígbà tó ń fara hàn níwájú àwọn oníròyìn ní ẹ̀ka àwọn oníròyìn Bàgbádá Kátó. Ní ìpínlẹ̀ Kogi, gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo ni wọ́n ti ké sí pé kó má ṣe àtìlẹ́yìn fún sáà kẹta ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Kogi Jobri Isa. Wọ́n tẹ̀síwájú wípé ìgbésẹ̀ náà tó bá léde ó ní ó lè ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìdìbò ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àyùngbá ìpínlẹ̀ Kogi níbi ìpàdé àwọn tọ́rọ̀ kan ní ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tọ́rọ̀ kan ní ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Kogi Ahmed Labaran tẹnumọ́ wípé kí mọ̀ kúrò dànù lóṣèlú tó ti pẹ́ nínú òṣèlú pàápàá jùlọ tó tún kùnà láti fìlédè àwọn ìgbésẹ̀ tó lápa lára àwọn aráàlú ló lè ṣe àkọlù APC nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Tó ẹ pàdé wa tó bá di àgọ́mọ́ àbọ̀ rẹ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní ìkànnì diamond 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akíwà pé a kú iṣẹ́ òní.
1: Ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
2: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́ṣọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond DT.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

0: létí. Ẹnìkan tó ti fìgbà kan jẹ́ mínísítà ìyẹn fún ẹ̀ka ohun àmúṣagbára lórílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí, Sale Muhammad. Ó ní àjọ amúnimọ́dà ti gbé ní pápá ìyàká níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan ẹ̀sùn oníga bíi mélòó kan wípé ó ṣàfọ́ra owó tó tó 33.8 billion kìí ṣe mílíọ̀nù 33.8 billion. Ìgbà àwọn ògbédàjọ́ kalẹ̀ wọ́n bá ní àfikọ́ lọ sẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n ọdún mélòó 75 years péré, 75 àbí 75. Ẹ jẹ́ kí n polo ọjà nígbà tí bá dé àátẹ̀ iwájú ẹni ọ fún ẹ̀wọ̀n 75.
1: Wow, come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
2: Níbo ni àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí?
3: Màmá gògó kí ló tún dé?
2: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fani lápò ìyá fún wa.
3: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
2: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
3: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbá àwọn ilé ìwòsàn tá a jà lóǹtẹ̀ lábẹ́ àjọ Kwara Care. Tí yín ni kẹ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó níbikíbi nípínlẹ̀ Kwara.
2: Lóòótọ́.
3: Bẹ́ẹ̀ ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tìrẹ. Tàbí irú gògó tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sètò ìlera tó péye lóòrèkóòrè. Tẹ́sí mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ní ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera, ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀ẹ́ fẹ́ lòmíì pàápàá bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
2: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
3: Ẹ mọ́ dami lóhùn jàre. Ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́ nínú ètò ìdójútòfò ìlera. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí, ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin, tàbí kẹ́ ẹ pè wọ́n sórí ẹ̀rọ tí wọn ò ní jáwó yín. Tẹ́ bá pè yí 0800 100 1001. Àjọ Kwara Care lolùkéde.
4: Ferobin Iron and Care, the good for your body, ṣe you hear?
5: Oh yes. Wake up, feel strong, feel free with Ferobin. Iron for you and me. Ferobin is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferobin, the ideal blood builder.

0: ṣíṣe ètò ìjọba àwa ara wa lórílẹ̀-èdè Nàìjíríà ṣó lè kan ọmọ mẹ̀kúnnù bọ̀rọ̀ bí? Bá a bá fojú wò tá a fojú rí pàápàá jùlọ tá a wo iye tí wọ́n ń gba fọ́ọ̀mù ìyẹn ní ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àti pé títa kọ́sọ́ láti nu ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú kejì. Lílo ọwọ́ agbára láti nu ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú kan. Bíbọ́ látorí ipò kan sí ipò kejì látorí gómìnà sí sẹ́nítọ̀. Látorí gómìnà sí mínísítà. Ǹjẹ́ ipò agbára tó ń ti ìṣèjọba ara wa ṣó lè kan ọmọ mẹ̀kúnnù lórílẹ̀-èdè Nàìjíríà? Bá a bá fẹ́ kọ́ kan ọmọ mẹ̀kúnnù, kọ́ ọmọ mẹ̀kúnnù ò gbégbá. Ìlànà wo gan-an lẹ̀yìn lérò pa lè tẹ̀lé? Kí sì nìgbésẹ̀ tí mẹ̀kúnnù ó gbé? Bá a bá fẹ́ kí ọmọ mẹ̀kúnnù kú dé ipò lórílẹ̀-èdè Nàìjíríà? 09136556952. Àwọn olóṣèlú tí ń ti àti bí òṣèlú kan bọ́ síbì kan ẹgbẹ́ kan bọ́ sẹ́gbẹ́ kejì bẹ́ẹ̀ kí àwọn alágbára ń fagbára hanra wọn. Owó fọ́ọ̀mù láti díje dupò lọ́nà kan tàbọ́ náà mí ó gbówó lórí gẹ́gẹ́. Àwọn gómìnà ń takọ́sọ́ láti po gómìnà lọ sí sẹ́nítọ̀. Èyí tí ọ̀gbà sẹ́nítọ̀ ń gbapò mínísítà àti àwọn ipò ńláńlá. Ǹjẹ́ ń tá a pè ní ipò aládarí ṣó lè kan ọmọ mẹ̀kúnnù lórílẹ̀-èdè Nàìjíríà? Bá a bá wá fẹ́ kọ́ kan ọmọ mẹ̀kúnnù ìgbésẹ̀ wo la gbé? Ọ̀nà wo gan la lè gbé gbà gan? 09136556952. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára wọ̀nyí wọ́n máa fi akin rọ́pò. Bẹ́ẹ̀ sì gẹ́ ẹni tí ọba wá rọ́pò wọn yọ jẹni tó mojú léjà bọ́ ṣe ṣèjọba lọ. 09136556952. Ẹ jẹ́ àjọ̀dá sí. Ǹjẹ́ ipò lè kan ọmọ mẹ̀kúnnù bọ̀rọ̀ bí? Bá a bá fẹ́ kọkàn ọmọ mẹ̀kúnnù ọgbọ́n ò ládà nínú ìṣèjọba wa ara wa. Hello. 09136556952. Hello, ẹ kúrò lẹ́hùn. Ẹsẹ̀ bá ń gbóhùn sókè o.
1: Ẹlẹ́ kúrò lẹ́hùn, ẹ kú ètò.
0: Arúgbó orúkọ yín o.
1: Ọlá ni láti Ìlọrin.
0: Ẹ ṣeun sá.
1: Pẹ̀lú àwa tá a jẹ́ mẹ̀kúnnù, àwọn gangan lẹ́yìn ọ̀tá ara wa, àwa la sì fẹ́ràn ara wa. Tẹ́rà àwọn olówó yìí tá a bá fi wọ́n lẹ̀, àbá àwọn adarí wa yìí bọ́n ṣe máa ṣe lọ nìyẹn. Ọlọ́run máa pè tiwa níyà ni. Torí àwọn tó ń kò ní gọ́vnà ń kò sẹ́nítọ̀ tá láwọn fẹ́ wá jẹ gọ́vnà. Kí ni ipa tí wọ́n kó mostly jẹ́ pé ní bóyá láwùjọ wa àbí àwa bí a ìdí nǹkan tá a rán wọn lọ lè ṣe ni wọ́n ń ṣe fún wa. Tá bá ti sẹ́ tá bá fẹ́ jẹ pé ni wọ́n mọ̀ wá tà wá pé a ṣe nǹkan báyìí a ṣe nǹkan báyìí tá bá ti débẹ̀ tán wọn àpọ̀ títí wa mọ́ rárá àwọn máa ṣe tó wù wọ́n ni. Bẹ́ẹ̀ ló wá rí sáré àwọn gọ́vnà náà wọ́n lo ọdún mẹ́jọ tán wọ́n láwọn lọ sórí sẹ́nítọ̀ tó sì dá sí pé ní gbogbo nǹkan tá a rán wọn tá a fẹ́ kan ṣe tó bá wù wọ́n ni wọ́n ṣe fún wa. Ǹjẹ́ àǹfààní wà fún wa pé ní ẹni tí ò ṣe nígbà tó wà gọ́vnà fún wa tó bá dé ipò lọ́hùn-ún ṣé yóò gbọ́ tẹnu wa àbí nǹkan tá a fẹ́ ní ọmọ ṣe àbáwa ní ká jára wa káwa náà rí pé ní tá bá fẹ́ ìgbò tí ò bá sì pọ̀ náà ní sọ pé wọ́n dọ́gbọ́n sí abáwọn ọmọ rẹ̀ fún mi tó bá jáde tí ogun á bá dìde lé eléri tí ogun á bá sì dé ibi ká ń lọ ní á gba ipò tí ó jẹ titi wa tá sì yẹ ẹni tí ó ṣe ajú wa tí ó sì bá wa sọ gbogbo nǹkan táwa náà fẹ́ lẹ́hùn-ún wa.
0: Ẹ ṣe àdúgbò.

0: no me kono kilo na ba yo. Hello.
1: Hello.
0: Egasan sir.
1: Adio ile un pe lati mu ko.
0: E sun sir.
1: Ele e ku eto.
0: Adupe.
1: Oh, orile de Nigeria mo ti so na waji ni johun bi. Awa me kunu a ma so pe ati gbon ati gbon o. Ati gbon. Tori o eto ìgbò abẹ́nú olóńdì tàmí ẹni tó ń pìrìsẹ́ǹtì àyàfíjọ́ tí àwọn tó jẹ́ activists wa tán bá gbé ẹnìkan tán bá bí independent candidate tí bá wà là tó lè bọ́ tí ẹgbẹ́ ehe tó bá gbé kinní kan lẹ̀ tẹgbẹ́ bí gbé kan tán bá gbé lẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀ lọ́sọ ọmọ ọlọ́run yóò sọ ọmọ èṣù tó tán gbélẹ̀ náà là ń lò kò sọ pé tá a lè dá ẹ̀yàn ń ta kẹsẹ́
0: ojú òpó yẹn ni o tàbí igun bíi tí ẹ wà ẹ láhùn bẹ́ẹ̀ bá lè takán láti tún wà pé ìyẹn láti òmòpó ẹ má bínú ikan ní diamond fm 8.7 ni o adélébárí pẹ̀lú ìmì ọmọ yẹn ọ̀rọ̀ yẹn pastor shanko alaji bí àwọn olóṣèlú ti ń takọ́sọ́ láti inú ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kejì bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi ọwọ́ agbára yẹn ẹni tó wù wọ́n pàápàá jùlọ ọ̀rọ̀ tó fẹ́ mú fíàgàn wá nípínlẹ̀ ogun níbi tí ọ̀rọ̀ ti ń di ọ̀rọ̀ láàrin Gbenga Daniel àti Dàpọ̀ Abiodun nípa wípé Dàpọ̀ Abiodun.
2: Hello
0: sir.
2: Okun Ajá Adémọ́lá láti ga odò tàbí lọ.
0: Ẹ ṣeun sir.
2: Fẹ́ẹ́rì àkọ́kọ́ náà àwọn atálíkà àfikọ́ lọ́hùn ó gbà wá àfikọ́ lọ́hùn ó là wá ìdí ni wípé ẹgbẹ́ wo gan-an lẹgbẹ́ mẹ̀kúnnù tá a fẹ́ lò tó ọ̀nà àti jàbọ́ ó ṣòro níwọ̀n bá bí mi sì fojú wò tẹ bá tún wá ṣàkíyèsí ẹ rí i pé àwa ẹgbẹ́ ni wọ́n ń lò ní gbogbo ìgbà ṣùgbọ́n wọ́n ti dí gbogbo ọ̀nà tá a lè gbà wípé ẹgbẹ́ kan tó jẹ́ ti mẹ̀kúnnù ni so ọlọ́run nìkan la lè képe kí ọlọ́run kó dákun tó gbẹ́ kó gbà wá lọ́wọ́ àwọn amúnisìn ẹlẹ́ẹ̀kejì tó wá dàbí rẹ̀ ni pé àwọn tí wọ́n ń takọ́ sọ láti bìkan sí bìkan kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ wa o ìfẹ́ ara wọn ni wọ́n ní God bless Nigeria.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 0913655 6952 ni nọmba ti ẹ a fi pe. Kini ti o jẹ ireti mẹkunu lori ọrọ yii bawo lati le ṣe to ma mẹkunu gaga ti o fi bọ sipo ẹja polowo ọja mo pada bo ẹ ṣeun tẹ n gbọ ikan ni wa.

ìtìlẹ̀ ẹgbẹ́ ìnura kẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pòògùn òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfira o.

0: eka bo pada lati ka kulu oja eka bo pada lati ka kulu oja ikani diamond fm 88.7 opopona yidi tutu ojule keji a delivery ninu awon kokokokokoko ta yeju fun wa losan tuni itar borogan laarin gomina to wa yen ni ipinle ogun si se dapo abiodun ati eni to nse senator lowo lowo Gbenga Daniel lori tani o se senator tani o se senator engineer Oluseyi Makinde to je gomina fun ipinle Oyo o ti lo sinu egbe NPM ti se egbe onigbaguda bege alagbara tin ku alagbara a lo consensus a lo consensus eni bye legbe mu eni bye laare mu bakan na se ti owo gegele tun won gbele form iye laarin awon egbe si egbe ni ka fenu so ni baba ni akuku jo peke lo losan tuni wipe eto odibo lorilede Nigeria ba se nba lo yi so le rorun papa julo eto odibo awarawa ta mo si democracy so le rorun fun omo mekunu iye lati sasiyori yala lati gbegbabo baba wa fe ki omo mekunu ku la se yori kini ta pe ni ona abayo kini gbese ta le gbe gan 0913655692 ni number ti a fi da si 0913655692 o ni number ti a o fi da si 0913655692 hello 0913655692 bawo le nse lero pe yo si rorun fun omo mekunu lati saseyori ninu sejoba awa ara wa lorilede Nigeria ba hello
1: hello e ka so shampa laji
0: e ma ka so ma
1: yes sir titila yo lati taiwo ni
0: e sun gan wa
1: seri ko rorun rara tori owo form yen gan ti poju nbo ni omo mekunu ma ti ri owo yen tawon yan ba ti rally na ti won donate owo yen fun awon to ti ni for ni kan na yen won ni te ko debe awa ara ilu lo ye ka wa gbon ta ba ti ro omo mekunu kan to debe e je ka gbaruku si o na ma din la o je pa awon yen na mu owo wa lato run owo wa na ni won ko je olorun ran wa lowo yo ba tun orilede se
0: amen ma Eshe adupe ma 0913655692 kini ta le pe ni ireti mekunu papa julo ninu eto isijoba awa ara wa lorilede Nigeria eni o se gomina o fe pada si senator eji o pada senator yo mo reti atunyan gege bi minister elomi to si pari eto isijoba re yo fe akinropo lati igun odo ara re eni ti o nfa ipo ti ori yo ta koso lo si inu egbe mi hello e ti wa nbe o o ti ja 0913655692 o ne interview dasi mekunu pelu isejoba awa ara wa lorilede Nigeria hello
2: hello
0: sir e ba n gbohun soke o
2: Mesalale ni lati lorin.
0: E ṣeun sir.
2: Ya dupe baba mi. Seri ona bayo wa. Baba yo wa. Tawo me kono lati joba. Awa ara ti be kala afẹ. Ona ta ti fẹ ni pe. Nigba ti o da, iru awon baba e Sola Muse. Ṣe wa nbe o ti gbọ mo ana na oro fun wa lu ko ti mo ta ma di wa jawon mi na ko wa. Tawo ara dupe nikan ninu o ra ti ko pẹ fun wa. Ada gbogbo owo fun kan so lori radio pe so e to ba fe ko lo tun governor ti gbogbo wa dawo ti gbogbo aláàdú tó ránà pé lóòótọ́ òun nífẹ̀ẹ́ sí ìsọ̀ramúṣe yìí kí gbogbo wa dáwó fún ara sílẹ̀ fún káàkì tó ẹgbẹ́ òṣèlú kan lọ́jọ́ òṣèlú ní ilé pátì kan kí gbogbo wa dìde pẹ̀lú ẹ̀ kálàfẹ́ òun lafẹ́ afẹ́ dìde. Nígbà tí wọ́n bá fẹ́ ṣe primary exam fẹ́ ṣe gbogbo ẹ̀ kí gbogbo wa dìde lé ìbúgbé òun náà lafẹ́ bẹ́ẹ̀. Ó ti tán ó ti rọrùn nínú àwọn tí ìyànnà ọ̀rọ̀ fún wa lúlú
0: ẹ̀ṣàn àwọn ní nípasẹ̀ ẹ̀ka mú àwọn tó ń yàn nàná ẹ̀ṣẹ̀ àdúgbẹ́sà àwọn ní nípasẹ̀ ẹ̀ka mú àwọn tó ń yàn nàná òun ló lè mú kó rọrùn ẹgbọ́ sí ọ̀nà àbáyọ nìyẹn ọ̀nà wo gan-an ló ṣe lè gbàrọ̀ ọmọ mẹ̀kúnù lọ́rùn láti ṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà kí lọ́nà àbáyọ kí sì lẹ lérò pé ti a ìgbésẹ̀ tí a lè gbé 09136 5569 52 òní nọ́mbà tí a fi dá ṣètò. Ẹ lóhùn ẹ mọ̀ ká sàn sà. Ẹ ṣeun.
3: Ẹni tí mo rí ń bẹ̀ ni pé àwa mẹ̀kúnù àti ìṣèkà ta fẹ́ gba ara kalẹ̀. Àwọn ẹgbẹ́ pọ̀ látọ̀ ẹ pé ẹ̀wọ̀n rí kandidéètì yìí ṣe yóò jáde ńbẹ̀. Tí àwa mẹ̀kúnù ta bá fẹnu kò sóri kan pé ẹni tá a mú ni ẹgbẹ́ ta tẹ̀lé ni ẹgbẹ́ mẹ̀kúnù ni wọ́n lè wí ni wa láíláí. Àmọ́ tí ẹni ó bá jáde tó wa kólé kákólé ta ni ó sọ̀pọ̀ tiẹ̀ ọmọ yín mú lé lórí ni pé ta ni ó tẹ̀lé ọ tó bá dé bẹ̀ tán tó mọ̀ sí wa mọ̀ ni. Àwa là ń ṣe wa. Ó dàbọ̀.
0: Ẹ ṣe àdúgbò sà. Wọ́n ní bí ẹgbẹ́ ṣe pọ̀ tó kíni ìyànjú ọmọ mẹ̀kúnù náà láti ẹ̀tí gbégbá yálà láti dupò láàrin àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà ńlẹ̀ nítawọ̀n rò ó ṣeéṣe kọjọ́ náà báyọ̀ nìyẹn 09136 5569 52. Báwo ni ọmọ mẹ̀kúnù ṣe lè yan ayọ̀ nínú ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè nàìjíríà? Hello. Hello sir. Hello ma ẹ ti wà ń bẹ̀ o. Hello. Àgbóhùn yẹn ní bínú ni o 09136 5569 52. Ẹ rí pé títakọ́sọ́ láti inú ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú kejì ló pọ̀ nírú àkókò. Hello.
4: Hello.
0: Ẹ mọ̀ káàsán.
4: Ṣé ìwà dáadáa sà?
0: Àdúgbẹ́ sà o.
4: Ìmọ̀ ara ẹni ṣé ń dààmú ọmọ mẹ̀kúnù kò lè pọ̀ ọmọ mẹ̀kúnù náà lè
0: dúpọ̀. Orúkọ yín ni kò ṣáájú ọ̀rọ̀.
4: Ṣọ Abdulwahab ni láti Ìsàlẹ̀ Kòtò.
0: Ẹ ṣeun ó yá ẹ̀tẹ̀ iwájú.
4: Ìmọ̀ wọn ara ẹni bí pẹ̀lú àwọn ọmọ mẹ̀kúnù tán bá débẹ̀ kán mọ̀ wọn ara wọn kò sí tí ò lè ṣẹlẹ̀. Irú àwọn tó wà ń bẹ̀ tó wà ní tọ́pọ̀ ọ̀fẹ́ tó wà lókè yẹn náà sì àwọn náà lórí méjì orí kan náà ni. Tọ́tọ́ ọmọ mẹ̀kúnù bá dé bẹ́ẹ̀ ìsín nǹkan tó wà létí lógún ọdún mọ̀ láwọn ti lọ́gbọ̀n ọdún. Tó gbogbo kíní ẹ̀rẹ̀ ní ìtàn bá fara balẹ̀ ṣe tán bá lọ lùsì dáàbà rọ́dà pé olówó ni ó fẹ́ sọ fóun tó fẹ́ gbé wọn débè gé gbọ́ tán bá sì mọ̀ wọ́n ara wọn sálẹ̀ sí tára ló fẹ́ gbogbo ó dìrọ̀ rùn náà.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. Ìkànnì Diamond FM 88.7 Adélébáre pẹ̀lú ìmọ̀ ọmọ yẹn ọ̀rẹ́yìn Pastor Shanko Alhaji. Ìtànpẹ̀ kẹ́lò tí àjọ ń fojú àgbà wò ó ní títakọ́sọ́ àwọn olóṣèlú látinú ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kejì fífi.
5: Hello.
0: Hello sir.
5: Bọ́dì Jánu láti wàrà ló sọ̀rọ̀.
0: Ẹ ṣeun sà.
5: Yọ̀rọ̀ tẹ́yìn tá à ń dá sí lórí rédíò. Ṣé ń gbọ́?
0: Àgbẹ́yé sà.
5: Ṣé rí mẹ̀kúnù fún ara rẹ̀ wọn ò mọ tí ń jóṣèlú? Tó bá lọ wo ìpìlẹ̀ tí ń jóṣèlú tẹ̀dá kọ́ ni kó sáré pé ní ká gba owó ká tó dìbò àtẹnujẹ náà ní sí mẹ̀kúnù lórí náà lórí di lọ. Bá a bá gbéyàn dìde tó ní káríkà ara wa tí bá ń gbé pógámù àwòye fẹ́fí wẹ́sìlẹ̀ bá a bá dìbò fáwọn yìnyín àwọn yìnyín ò sì dáadáa fún wa tó ti yé. Ẹ̀ló.
0: À ń gbọ́ yín àgbọ́yé sà.
5: Àmọ́ mẹ̀kúnù fúnra wọn gbé fún ara wọn gangan wọn ọ̀fẹ́ àbáyọ ẹnu jẹ bí wọn ṣe gbowó tí wọn fi dìgbò náà wá kiri kíni kan ìdísí nìyẹn.
0: ẹ ṣeun sá. Ẹ ṣe àdúpẹ́ 09136 5569 52 àkọ́bí tí mo pa mí lẹ́rìn-ín rí o awon eyan won yi pe oro mo ra won rara won ni bi mekunu o se gbowo o n ga luko ni so pe ba se 09136556952 itakoso awon omo egbe oselu kan lati bi kan lo sibo mi fifi ra won ropo agbara elu ekro lesa yes sir oruko yin o
6: oruko mi ni ambassador takanja lati gboduro lati joba bi ata local government
0: ambassador ambassador ibo leyin soju
6: ah gboduro ko ni o
0: eyin ti fi ra yin ambassador nbe
6: na
0: e ti fi ra yin ambassador nbe yen
6: awon
0: aduna ni a oda dupe oye je ate waju e je afiyen le e te waju amen
6: bo tiri na nu se ri oro awon lo se lu pe yo ma da ke ni ki jo pe won jo pe won la won se ke te jo para gbogbo won bi a ti se lo jambo be gbogbo ni ani be tara won ni so awon ara adu awon me kunu awon ni ka ronu dada ka we ni danya ti ko to te pe yo gbo ta wara yo ti se so ka te mi
0: ese adupe sa esun esun o da pe opolopo awon eyan in ti a ngbeyanju lati so ko ye wa daada bi a si se fe ka da si oju oto le mi fi nwo ona ti awa ngba da si in ta ngbeyanju lati so nbe o ni wi pe awon loselu ta ko so lati nu egbe kan si egbe keji be ge ni o se gomina o fe pada si senator owo form lawon egbe segbe o won pupo pupo bakana oniruru awon asele tin sele kini yo je ireti omo mekunu bawo so rorun fun omo mekunu lati saseyori ninu sejoba awa ara wa lorilede Nigeria baba rorun kilona abayo itani ka jo pe kelu esu mo won ko lo oja nigba tin ba de a te waju e se won ten gbo ikanre Diamond FM
7: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
8: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
9: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.

0: padà. Láti ẹ̀ka ìpolówó ọjà wa. 0913655692 ni nọ́mbà tí a fi dá sí. Kí lẹ́yìn lérò kò ṣe ṣe kò jẹ́ ẹ̀lọ́ ohun? Ẹ̀lọ́ ẹ mà kúrọ̀ lẹ bá ń gbóhùn sókè ohun. Adúpẹ́ sá ohun. Ẹ tún wa pè tẹ bá lè tún wa pè bójú òpó yẹn ṣe ń lọ kò jẹ́ ká gbọ́ra wa yé dáadáa. 0913655692 Ẹ̀lọ́ ohun. Ẹ̀lọ́ ẹ ti wà ń bẹ̀ ohun. Ẹ má bínú 0913655692 Bí ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ pàápàá jùlọ ìjọba àwa arawa ẹ̀ kí ni ó jẹ́ rìtù ọmọ mẹ̀kúnnú. Ẹ lọ́hún.
1: Ẹ̀lọ́.
0: Ẹ mà ká sọ ìkúrọ̀ lẹ́hún.
1: Àkúrọ̀ lẹ́hún. Comrade Ismail Nasha, Comrade Ismail Ali.
0: Ẹ ṣe. À ń gbọ́ yín sá, Comrade. Hello, Comrade. 0913655692 Bẹ́ẹ̀ bá lè tún wa pè ojú òpó wọn jágiri. Hello, àwọn yẹn pọ̀ lójú òpó ìkànnì Diamond FM 88.7 Adélábàrí pẹ̀lú ìmọ̀ ọmọ yẹn ọ̀rẹ́ yín Pastor Shanko Alaji. Hello. Hello, ẹ mà kúrọ̀ lẹ̀. Ẹ ní bínú sí wa ni ìpè pọ̀. Ó ń gorí ara wọn bẹ́ẹ̀ sì ni pé ń jápè. 091 Hello.
2: Hello.
0: Hello, ẹ̀kúrọ̀ lẹ́sà.
2: Ẹ̀kúrọ̀ lẹ́sà, kú àlàyé.
0: Yes, sir. Orúkọ yín o.
2: Orúkọ mi ni Adébọ̀ Adé láti Kilindi.
0: Ẹ ṣeun, sir.
2: Ṣé ẹ rí ọ̀rọ̀ àwa mẹ̀kúnnù? Ọlọ́run nìkan ló lè sọ̀nà báyọ̀. Number one. Kò sí ìfẹ́. Ìfẹ́ ò sí ibi tí Yorùbá ti sí ìfẹ́ kò lè sí ìlọsíwájú kò sì lè ṣàṣeyọrí mẹ́. Kò lè sí ìfẹnukò láéláé bá sì fẹ́ ẹlẹ́yàmẹ̀yà á sì fẹ́ lẹ́sìn mẹ́sìn. Ọ̀nà wo la fẹ́ rí báwo la ti fẹ́ lọ. Bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní kò sẹ́ni tó lórí méjì. Àwọn lórí méjì wa o. Orí tá a jọ ń gbé kiri ọ̀tọ̀ orí owó wà tó tún lówó lọ́wọ́ pẹ̀lú orí méjì náà ni. Tó owó yẹn náà ṣe ń confuse gbogbo wa tó ṣe pé kò sí ń tà lè ṣe ẹnu wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run nìkan ló lè sọ̀nà àbáyọ ẹgbẹ́ ètò.
0: Ẹ ṣe Adépẹ́ sá. Ẹ ṣe 0913655692 Ẹ jáwó pé ẹyọ kan méjì mẹ́ta sí kò rí pé àtàtà pínṣẹ̀. Ẹ rí pé bí ètò òṣèlú ṣe lọ. Ẹ̀lọ́ ohun.
3: Àlàáfíà fún ìta.
0: Àlàáfíà fún ẹ̀yin náà.
3: Olú àtọ́jú ẹ̀mọ̀dìá.
0: Àmì sà.
3: Gọdún lẹ́dẹ́jọ́ rìn.
0: Ẹ ṣe.
3: Nǹkan tí ó wà fún ni pé awulẹ̀ gbogbo àgọ́ ń sọ ni ọ̀rọ̀ tẹ́ sọ Saudi kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbàjọ́ bíṣà bá rí bùn. Nǹkan tó wà fún ni pé ó dojọ́ tí ọba bẹ̀ sí òótọ́ láàrin àwa pé báyìí ló ti gbà fẹ́ gbọ́ra wa lẹ̀. Ìjọba sọ ìsádà yìí pé à ń kọ́ àwọn èèyàn pé kó jáde síta. Ó tọ́ yẹn ìjọba mọ̀ pé jọba pé nǹkan báyìí pé àfẹ́ mọ́gbìn báyìí owó ẹbí pọ̀ jù ó gbà yẹn ṣàkóso lẹ́ẹ̀jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní ṣe kankan o bọ́dún máa ń bá lọ́nìí yẹn àfihàn bá fi hàn practically ọlọ́run ní sọ̀kalẹ̀ wá àtẹ́rẹ́ pé òun bá a dìbò owó wa ló wà ẹgbẹ́ ọlọ́run lè gbàdúrà owó wa ló wà wọ́n ló wà kájí àdé ti dàka pariwo pé nǹkan bá àfẹ́ mọ́ pé tẹ̀ bá ti ṣe à ní dìbò lórílẹ̀-èdè yìí
0: Ẹ ṣe Adúpẹ́ sá. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. 0913655692 Nǹkan ẹyọ kan tí mo kàn lè mọ́ faramọ́ ni yí pé ká pè pé pé ká pariwo síta ká yarí pé àní gbà. Ní ìwòye tèmi bí ẹni wí pé à ń ṣe bẹ́ẹ̀ tako ìjọba tàbí ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́ ẹkú ètò.
0: Adúpẹ́ o.
4: Ó rí bẹ́ẹ̀tù jẹ́ rí sàbọ̀ ẹ bẹ́ẹ̀ láti kú lówó.
0: Ẹ ṣeun.
4: Àwọn olóṣèlú wa ti sọ tíṣẹ́ ni. Wọ́n tún ti sọ òṣèlú ti ṣẹ́. Èèyàn bá jẹ gómìnà lọ́dún mẹ́rin àbọ́dún mẹ́jọ yóò tún lòun lọ sẹ́ni tọ̀. àwọn aráàlú kéde òsì yìí náà wọ́n mọ̀ sálẹ̀. Tó bá lò jẹjẹ nítọ ọdún mẹ́rin tó ti rówó tó jẹ rẹ́ẹ̀pù yóò tó lọ yá kí ni wọ́n á lọ adúrò àwọn tó kàwé ìlúwìn. Àmọ́ wọn ò lẹ́bi ní ọ̀sán àwọn tí máa ń tẹ̀lé wọn kí lóòlù máa bá polówó second time. Wọ́n bá wà ní áùsì náà gbogbo tí gómìnà bá wí náà ni kí wọ́n lè máa rí second time. Kò ní sojúṣe taráàlú báráàlú ò sì gbádùn. Àmọ́ ẹ jágbó gbogbo ẹ̀ níwájú Ọlọ́run Ọlọ́run máa yẹjú rẹ̀ o lóhùn Nàìjíríà dá.
0: Ẹ ṣe àdúpẹ́ sá, ẹ jẹ́ àwọn òpó ẹyọ kan láti máa fi ká ṣe ìtúnlẹ̀ torí àkókò tó ti ń kó wa ní pápá mọ́ra àgbẹ̀ náà ni o ẹyọ kan ọ̀dà àkódà àárí méjì pẹ̀lú ìṣẹ́jú tó wíwọ̀n. Hello, ẹ mọ̀ kúrọ̀ lẹ̀ àdúpẹ́ orúkọ yín. Ẹ ṣeun. Ẹ ṣeun.
5: Ṣé ẹ rí ọ̀rọ̀ tí Bàbájọ bí nǹkan tán yìí ṣe ọ̀rọ̀ gidi ni? Àwa mẹ̀kúnù lọ́yẹ ká gbára wa. Kò pọ́síbù láti pé kọ́mọ sáníkà kó ní ọjọ́ mi rò lọ sí gbàgbọ́ mu àdìbì ààrẹ. Èkejì, ṣe rí à ń kówó jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìdájọ́ òdodo lọ́sẹ̀ Kwara hàn nìyẹn. Ṣé ẹ mọ̀ ní ìsìká pé èmi ni mo wà ń jọba nísìnyí? Tí mo fẹ́ yan 21 ní ẹ̀wọ̀n ká tí wò ṣe dáadáa. Sẹ́mi náà bá kò lórí ìjọba, sẹ́mi náà bá kò jẹ. Tó bá fún bí ní ogójì èèyàn lẹ́wọ̀n lórí ìjọba tèmi náà, ẹ rí i pé ìbẹ̀rù ọmọ wáyé. Fún ẹni kẹ́sí lè kó irú owó bá ìjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀dá òtòrí Ọlọ́run. Fún ọ̀la òṣèlú ní Mẹ̀kúnù. Kọ́lọ́n kó sàánú wa ni ẹ̀kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá, ẹ ṣeun. Ìpè tó kàn yín tá a mọ̀ fi ká ṣe ìtúnlẹ̀ ẹ̀jẹ̀ gbé. Àbọ̀ṣẹ́jú ni mo fún tan o, tí í ṣe 30 seconds péré 0913655692. Àbọ̀ṣẹ́jú 0913. Hello.
6: Hello.
0: Yes, ma'am. Yes,
6: Ọdúrẹ́tọ̀ ọlọ́ọ̀jọ́ dà fún yín.
0: Àmì o, orúkọ yín o.
6: Ẹ ló sì ṣe o.
0: Orúkọ yín inú àbọ̀ṣẹ́jú tẹ́ fẹ́ lónú o. Orúkọ yín o.
6: Yerushukumaya ṣá ò lé o.
0: Mò ń gbọ́ yín mà.
6: Bẹ́ẹ̀ ni Yerushukumaya ṣá o.
0: Ẹ ṣeun.
6: Ṣé ẹ rí ìjọba Nàìjíríà sànú iye Ọlọ́run kó sànú àwọn ọmọ Mẹ̀kúnù? Wọ́n á fẹ́ kí Mẹ̀kúnù ṣe ìjọba tẹ́lẹ̀. Torí kò sí nǹkan kan tó yọ ọmọ Mẹ̀kúnù lẹ. Owó fọ́ọ̀mù kò ṣeé tọ́. Ọmọ Mẹ̀kúnù kò lẹ́nu ọ̀rùn. Kò sí sàlẹ̀, kò sí láàrin, kò sí lókè. Ọlọ́run ṣàánú ọmọ Mẹ̀kúnù ni. Ọlọ́run dákun. Kò bá wa fún Nàìjíríà ṣe.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Bó tiẹ̀ jẹ́ pé ẹ fún wa lọ́nà àbáyọ ṣùgbọ́n tó àdúpẹ́. Ẹ já máa fẹ́ lẹ́yìn ṣe lọ torí pé àkókò tí ń kó wa ní pápá mara. Súnmọ́ ẹ mọ́gbà pé aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ ètò ètò àgbẹ̀ lérè yóò gbìnà yá. Ẹ sì mọ́gbà pé ń tà ń pa ẹ̀kẹ́ lù láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọ̀sìn ìgbín. Mo mọ̀ pẹ́yìn náà ọ̀fẹ́ kọ́ bá a ṣe ń ṣe ìgbín. Ẹ já máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí J. Kọ̀bàkọ́bí tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wá fún sáà táwa yìí. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Dayo Kilótọ́mọ bàbá abẹ. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò mi Alálùbáríkà. Tàtijọ́ ń ṣe bọ̀ ó tó jọ mẹ́ta. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Jude Fábùnmi. Lórúkọ gbogbo àwọn ẹnjiníà wa pátápátá àti ẹni tó náà wá wù àpẹá àti bá tí máa ṣe rè. Ebi àbáyọ̀ rẹ̀ yìí Pásítọ̀ Ṣánkọ̀ Alàjì ló sọ máa pé ayọ̀ àtàláfíà láfi pàdé láǹfààní láti pè mí lẹ́yìn ètò ìpolówó ọjà àgbàni níyànjú bóyá ẹ̀yin náà kan tiẹ̀ fẹ́ dá sétò nípa pípè tàbí fífi ohun yín ránṣẹ́ lórí WhatsApp nọmba wa 08144884422 08144884422. Ọjọ́ mẹ́jọ ló tún dà ó dìgbà.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ.

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
2: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti tako àhesọ́rọ̀ wípé ó ti ṣe àfikún ìdá 40 nínú 100 kan wọ́n jẹ mọ́nú fún òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí. Mákindé kéde èròǹgbà rẹ̀ láti díje fún ipò ààrẹ nílẹ̀ yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM ní ọdún 2027. Ìṣèjọba ìbílẹ̀ ti bẹ̀rẹ̀ ìwòsàn ọlọ́sẹ̀ méjì ní ìpínlẹ̀ Benue látàrí àìsàn owó oṣù wọn. Ní ilé òkèrè, wọ́n ti rán ọmọ ilẹ̀ Amẹ́ríkà kan lẹ́wọ̀n wípé ó ran ilẹ̀ China lọ́wọ́ láti máa mójú tó iléeṣẹ́ ọlọ́pàá kan lọ́nà tí ò bófin mu ṣùgbọ́n China ní ilẹ̀ Amẹ́ríkà. Rafael Nadal tako àhesọ́rọ̀ wípé ó fẹ́ díje fún ipò ààrẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ẹ kúrọ̀lẹ́ akíwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyére láti kànìdá Monday 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net wà ní YouTube wa ní Diamond 887 FM. Kúrin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
3: It is swimming, man, along. Kick or any opportunity by my ex in Japan.
4: Oh, le shi di kuro nile Nigeria tan patapata gba be. Oko ne shine ni awon ebi, ore ati olufe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe o lokan lajo.
5: Imoran yin lo n dese ti iboyin lati ikanni Diamond 88.7 Ilorin.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Bami wa solution ti ọ̀rọ̀ ayé mi.
5: Láwọlẹ́sùn ní ìdáhùn sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ láti fi kún àwọn ọjọ́ ètò láwọlẹ́sùn. Láwọlẹ́sùn ni ó máa wáyé ní gbogbo aago mẹ́sàn-án ọjọ́ Àìkú Sunday, ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday. Láwọlẹ́sùn lábala sọ ọ́ síta.
6: Gbogbo ayé àyíká tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pé ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
7: Mi ò máa bójú ogun láyé o.
8: Ẹjọ́ kíní èdè wa ń ṣe bí wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ìra ti ń wá.
5: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ́ síta. Láwọlẹ́sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

0: o fẹ́ràn oúnjẹ. Àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún. Àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́, àtoníkoro jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dá, owó rẹ̀ ò gúpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
1: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
2: Thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Ẹkùn ìdìbò ìlọrin East àti ìlọrin South. A ní ara wa létí akíkanjú ọmọ bíbí ẹkùn ìdìbò wa ni o. Ó ti ń báṣẹ́ lúbọ̀ látọjọ́ tó ti pẹ́.
6: Ọlẹ́sìn ni o.
5: Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Òde láti wá fẹnu yaran ọbẹ̀. Ó ti ń ṣe é bọ̀ ọjọ́ ti pẹ́. Látọdún 2016, ẹgbẹ̀fà akẹ́kọ̀ọ́ 1,200 ló jàǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lásìkò ọlùdé. Ìyẹn lọ́dọọdún. Tí púpọ̀ nù wọ́n ṣe dánwò wáyéèkì àti nẹ́kò lọ́fẹ̀. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àtúnṣe àwọn yàrá àkàwé. Ìrọ̀gùn sáwọn obìnrin lápá nídìí okòwò wọn. Bó ṣe ń bára lù fá ọ̀nà kó lè dùn rìn. Bẹ́ẹ̀ ló bá wọn tún náà mọ̀nàmọ́ná wọn ṣe. Ojúlówó olóṣèlú tó farajì sí ìlànà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ni. Gbogbo àwọn ìrírí wọ̀nyí ló ti kójọ papọ̀. Ó ń wọ́n gbọ́kọ́gbọ́ wá mọ̀kúmọ̀ láti túbọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ lágbo òṣèlú. Bá a bá wá ti ọ̀lẹ́sìnlẹ́yìn gbígba ẹkẹ́ ṣe fọwọ́ tilé. Àfífẹ́ ìtẹ̀síwájú àṣeyọrí ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq kínní. Ẹ ṣàtìlẹ́yìn fún ìkúnjú òṣùwọ̀n. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó jòlò tọ́sẹ́gbẹ́. Ẹ ṣàtìlẹ́yìn fẹ́ni tó lapare fáwọn ènìyàn ẹsẹ̀ kù. Ambassador Dr. Ibrahim Tajudeen Sola Ọlẹ́sìn. Ó wá de kó wa Ìlọrin East àti Ìlọrin South Federal Constituency. Domeye Samuchi Gabade Nasarade Kebamu. Mẹ́rìnmú bá ṣì gòyó ń báyà.

Àgbẹ̀ lérè, ẹ gbọ́ kí lèrè àgbẹ̀, àjọ jẹ́ lèrè àgbẹ̀ jọ. Báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀? Kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa? Báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa? Ẹ má dààmú jìnà, a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò. Ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì eyín tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin Àgbẹ̀ lérè. Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ebi kì í wọnú kọ̀rọ̀ mi ìwọ̀. Oko inú la fi ń gbé títa. Pastor Shanku Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má mí sí ẹ̀.

0: ẹ̀rí ó ṣe pàtàkì ká mọ̀ kíra wa káàbọ̀ sórí ìtúnyí ìtura àgbẹ́lérè fún tìrọ̀lẹ́ tòní. Akí onílé akí àlejò akí gbogbo àwa olólùfẹ́ ètò yìí káàkiri gbogbo àgbáyé. Gbogbo àwa tí a mú ètò àgbẹ́lérè lọ́kùnkúndùn. Àwa tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ làwa fi ń ṣiṣẹ́ ṣe. Àwa tó jẹ́ pé lọ́nà kan tàbọ́ náà míì ibi iṣẹ́ àgbẹ̀ láti ń jẹ mú kí wa. Bákan náà àwa kí àwa tó jẹ́ pé tò àwọn nǹkan tí àgbẹ̀ ń pèsè làwa yàn láàyò láti máa jẹ. Ẹ ti rí bó wí àbí ṣe èèyàn kan wà nílé ayé yìí tí ó sọ pé tò òun yan nǹkan tí ó ń jáde látọ̀dọ̀ àgbẹ̀ òun yàn ní pọ̀sìn. Kámọ́rì ó túmọ̀ sí wípé lọ́nà kan tàbí ọ̀nà míì gbogbo apáta òun náà ni àgbẹ̀. Gbogbo apáta là ń jẹ nǹkan tó ní í ṣe pẹ̀lú àgbẹ̀. Àgbo apáta náà là sì jọ ní àjọṣepọ̀ tó gún ọmọ pẹ̀lú àgbẹ̀. Tó bá rí bẹ̀ mú kí wa lẹ́ẹ̀kan sí káàkiri gbogbo tẹ̀tí ń gbọ́ wa. Káàbọ̀ sí ètò yín ètò wa àgbẹ̀ lérè nìkànnì Diamond FM 88.7. Mo mú ìkíní wa lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìkànnì yìí bẹ̀rẹ̀ láti orí olùdásílẹ̀ ẹni tí ọlọ́run lò láti gbé ìkànnì kalẹ̀ bàbá. Ẹ máa tẹ̀síwájú ipa yín ó sì ní pín lórúkọ Jésù. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ General Manager wa Maosha. Mo ṣe ń dúpẹ́ pàtàkì lọ àwọn engineer wa àtàtì ẹ tìjọ fojú kan ra wa lónìí. Bí engineer Ṣẹ́gun Ajéwọlé ni, bí Henry ni, engineer Victor ni, mo kí yín. Láì yọ olóòtú gbogbo ètò tó jáde lórí afẹ́fẹ́ sílẹ̀ Taiwo Adeyemi. Ṣéyí Jacob ni ọlọ́wọ́ bọ́tìnì wa tàtijọ́ ń ṣe bọ̀ látàárọ̀. Ṣùgbọ́n mo gbà pé mi nìkan kọ́ ni mo mọ wá sórí ètò yín ètò wa àgbẹ̀ lérè. Dayo kí ló tọ́mọ bàbá abẹ àtúnjọ ṣe lọ́jọ́ tó níní. Yọ̀dà akọ rẹ̀ fún ẹ̀yìn aráalé yóò kí yín. Nígbà tó bá kí yín tán a lọ sí iléeṣẹ́ ọlọ́ba Ṣìlàjíà Limited, iléeṣẹ́ tó ń gbé wa lárugẹ lórí ètò. Ṣé àgbàgbé ibi tá a roko sí níjẹ̀jọ́? Ẹ mọ́ gbàgbé pé a ṣe àkópọ̀ ọ̀gbìn àbí ọ̀sìn ìgbín. Lẹ́yìn tí a ṣèlérí rẹ̀ pé a bẹ̀rẹ̀ sí mọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan bíyàn ṣe lè tọ́jú ìgbín àti onírúurú ilé tí a ní fún wọn. Bàbá bẹ̀ Dayo bankawo ara ile kan fi mọ pa jẹ wa nbẹ ni.
1: A kí gbogbo àwọn olólùfẹ́ wa ní ìkànnì wa ìkànnì tó ta wọn yọ yìí.
0: Adúpẹ́.
1: Diamond FM 88.7 èyí tí ó kalẹ̀ sí agbègbè Eréwọlé dé ní ìlú Ìlọrin ní Kwara State wa ń ra yín. A kí gbogbo àwọn olólùfẹ́ Sanko Alhaji gbogbo àwọn olólùfẹ́ àgbẹ́lérè. Orúkọ tèmi ò yípadà Dayo Lemeje Omo Akilotomo. Ẹ já wọn nǹkan fìdílé láti gbádùn ètò tòní ìdánilẹ́kọ̀ọ́ tèmi àti yín tààrí èrè tọ́pọ̀ nbẹ ni ẹ mọ bá wa ká lọ.
0: Ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ ọlọ́ba Ṣìnàjíà Limited. Nígbà tá a bá dé a tẹ̀ iwájú. Gbogbo ẹ̀yin tí ẹni lọ́kàn tẹ̀ fẹ́ kọ́ bí yẹn
1: ti
0: máa ń sìn pín.
1: Wọ́n ti múra lẹ̀.
0: Àkókò rèé fún yín o. Ṣùgbọ́n àpòlú ọjà tá a bá dé a tẹ̀ iwájú. Ẹ ṣeun o, tẹ́ ń gbọ́ ìkànnì Diamond FM. Ẹ ṣe àdúpẹ́.

0: four two two.
1: Ẹ jẹ́ àmọ́ àfẹ́lẹ́ ìṣe lọ, mo ṣe ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ṣe yìí Jacob, ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dayo kí ló tọ́ ọmọ bàbá bẹ̀, bá ń dágbére fáwọn aráalé.
0: Ẹ ṣeun tẹ́ ń ti gbọ́ wà ní ìkànnì wa yìí, ìpàdé wa tún dijọ́ mẹ́jọ láṣẹ ìdùnmọ̀ rẹ̀, ó dàbọ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́lẹ̀ tí ẹ̀fẹ́ mọ̀ wá, kò bá dáadáa darapọ̀ mọ́ wa nínú àgbẹ̀ lérè ní ọjọ́ Sátidé. Gbogbo àpáta láàárín ti 081-448-4422. Ọjọ́ mẹ́jọ lọ́dà, àgbẹ̀ lérè o.
0: Fẹ́ni tó bá lè ṣe é.

ọjọ́ gẹ̀rú gẹ̀rú la abẹ́wẹ́ kúkú ǹdùkú lóko iléeṣẹ́ Olabash Nigeria Limited dòṣùmarè tó mọ́lẹ̀ gbò ká gbogbo ayé ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣara ní dín ọ̀gá ni Olabash níbi káta oúnjẹ ohun ọ̀sìn gbogbo kò sí oúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà Olabash Nigeria Limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀kú bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dán yọ̀ bí ọmọ tuntun àwọn oúnjẹ ohun ọ̀sìn Olabash làṣírí ẹ wà wọ́n ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúrà fún yín lójoojúmọ́ Olabash wà ní John and Esther Shopping Complex Amoyo ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní number 16 Asadam Road opposite NUT Secretariat Ìlọrin àti ní àdójúkọ Aviation College Airport Road Ìlọrin ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613 Olabash Nigeria Limited ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.

0: one radio station. Number one radio station. In the mix. The mix.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yóò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbàtí ìránṣẹ́ Ọlọ́run aláàyè Olùṣọ́ àgùntàn Moses Adémọlá Pupọ̀ Ọlábá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹ̀dọ̀jọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: dáadáa.
1: Kòkòkò lára ọ̀tá le.
2: Bẹ̀rẹ̀ ń lẹ̀kọ́ dìde.
1: Kára ó lè pèmbà.
2: Àtura wọ̀.
1: Àtura pẹ̀sẹ̀.
2: Àtura dáadáa.
1: Kẹ́gun tó kẹ́gun nà.
2: Kára ó yá gágá.
1: Ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́.
2: Tẹ̀ bá ti fi kára ó lè pèmbà rà.
1: Lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú egun.
2: Tó sì ń ṣe àtúntò rẹ̀.
1: Òṣùbú yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá.
2: Fi kára ó lè pèmbà wọ̀.
1: Káì,
2: ara rẹ̀ ó lè padà yakinlala.
1: Action.
2: Action.
1: Ó jẹ́ àwọ́ká,
2: àròmọ̀lẹ́gun,
1: làkú ègbé,
2: ara ríro,
1: tàbí ẹ̀yìn dídùn.
2: Kára ó lè pèmbà lọ́kọ̀ gbogbo wọn.
1: Agbára pọ̀.
2: Kára ó lè pèmbà.
1: Tuyi Pharmaceutical Industries Limited.
2: Àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é.
1: Kára ó lè pèmbà.
2: Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrépa tún òpèrè ta pàtàkì pọ́npọ́n.
1: Kára ó lè

0: to ba mori kewe atebo ni fi daju ko gaga bi ai se ba lugo si lagu ara kase re lete bi to ba ti togbo togbo ti godi to tona titi do pin agba isegun loro kan baba duro dede are dakole baba wa nbe lagba onisegun ibile to ma ba ti se lo ewe atebo sawo tai san tin ba ba ni ja lagu ara ara ma ku tai tai ka ti soju se lodo ololufe odogun ohun ipe ayo ti e tin detail mi esi o eya ara ti o sise bo ti ye ko sise gbogbo e lo ni un tin fa o amoju to ara re lo se pataki gbogbo kudiakude to ba tin ka fi lagu ara re tete ma bo lodo baba duro dede are dakole wo omokunrin to ba tin bo wa orogbo mesan ni ko mu dani orogbo meje ni tawon obirin nkan ju nkan lo mo gba pe baba duro dede are dakole sori 07057065491
1: lori kan ni radio kan na pelu agbekale to tun ru gogo Diamond FM Ilorin
2: e kale Mr. Oloye oruko mi ni eni ti Olorun ma lati bi ti Olorun ma akoko nbe iya ti o je lojo ale Olorun ti fiyan la rojo ara pe so kun lo gbadu akon logun be dile yawo nle ko te ti be se soro elekeji nbe ti o bi sikla lo mo yi ko si fe kan ti wa nbe te ba tun bi elekeji na sikla lo ma je so won ti rogun agba na lo ma ja rogun agba na ibe ba gba mo ge mi ti mi o ko ti fi le o tori ti pa mo da wa la le lojo waju ibe kan ti kan ti lasiko yi so Olorun ti sanu awon bejeji Olorun ti fi bi ti won lo won o wa ku so won e be bi to bo program le baje
3: ekale lo so ekweto oruko mi ni eni to lomo mo fe gba arakunrin to so sita yen mo fe gba won ni moran ni akoko ni pe tori ta ba tu so bi pa won tu fe pada bi mo na o ma pada bi ss na ni so ko ma de ma gba won mo lomo wa si ile aye fun ya je so the best tori ta ba ni pe kon sa lo gba tan ni legal marriage ni o tu lewu je so the best na ni wi pe konjo ti awon court gan ba te tu le gbo issue ba yen gan o ma tete fowo si divorce won yen papapa tori anything ASAS na o wa koda ko wa o kira ara so o ma tete ba won divorce yen fi ma ya ni so amoran temi ni yen o e ku eto
4: hello Mr. Oloye oruko temi ni eni tolorun ma lati lo osogbo o fe da si ti okunrin ti o ko leta to soro npa iyawo re to paro pelu genotype testimony sorry olorun sa ma je ka si iyawo fe ko lo ma si je ka won obirin no si oko ni to se wa yen anjoluba so pe ni ile ta ba ko sori iyanrin o ma n wo ni gbogbo nkan ki nkan ta ba ti fi ro bere ìyẹn padà máa pàdánù rẹ̀ náà ni ọkùnrin yẹn fi inú òtítọ́ àtòdodo kò fi bá ìyàwó rẹ̀ lò bọ̀ ìyàwó fi inú òtítọ́ àtòdodo kò fi bá ọkọ rẹ̀ lò nǹkan méjì ló ṣẹlẹ̀ láàrin wọn tó jẹ́ pé ní méjèèjì ẹ̀ka nínú rẹ̀ gan-an ó ti gba kí ìgbéyàwó wọn kó túká àkọ́kọ́ ilé tó parọ́ kú pẹ̀lú genotype ẹ̀ pé ss àbí báwo lẹ ṣe pé ìyẹn ẹ má jẹ kí n parọ fún yín ibi tí wọn máa ń ná gbowó wọn sí nìyẹn nígbà tó ọlọrun bá ti bá wọn sí àlè gbàdúrà ẹ pé kí ọmọ yẹn ó kú o nígbà tó ọlọrun bá ti sọ pé níbi akọmọ yẹn ó padà kódà kíyàwó rẹ ganan kó mọ ṣẹṣe ìyẹn gan ti tó wọn láti tú wọn ká ó ti tó láti tú wọn ká ṣé wọn á tún wá bímọ míì ni sínú irú nǹkan bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn tó wà lọ dss sẹ́kọ́n lè ní pé ní obìnrin tí ò bá ti mọ ṣẹ́ṣe kò sí ìyàwó débi pé ní ìyàwó ní online ó tún ta ṣọ́ọ̀bù ìyẹn gan ti tó nǹkan tó yẹ kó yọ ọkùnrin ó kọ obìnrin ọlọ́yẹ obìnrin yóò kì í ṣe ìyàwó ó yẹ kọ́kùnrin yóò tẹ̀síwájú láti wá ìyàwó mi.
5: ẹ̀lọ́ mr lọ́yẹ ẹ̀ka lẹ́ eléyìí tí mo fẹ́ dá sí ni nípa ọ̀rọ̀ ilé ìyá obìnrin tó purọ́ fọ́kọ ẹ̀ bóun náà rí èlò tó jẹ̀yẹ̀ pé ẹ̀sìn ni ìbẹ́sìn tó máa fìtì ọkùnrin ẹni láti divorce ẹ̀ torí wípé kò sí ọ̀nà àbáyọ ọmọ ẹ̀sìn mọ́ ni wọ́n máa bí o ma de dabi eni ru pe boya o pada o pada o koko pada lomo laye mo tori pe awon ss ko na layo ni divorce ni kura divorce ele tan de so wi pe o lo sodo pastor oni ogun wa ninu ile yawo e adura na ni to ba fi le ka so tun mo ru ogun to ti fe lo ku lara elomi boya titi ile to ti kokko wa boya o tun kere si ile to fe lo gbe
6: Ekan Leon. Oruko temi ni Femi lati Leja. Ejo lori keji yen. Ma ro okunrin ki kan fi kan ko sile. Because ti won ba ko sile. Won fe pada bimo. Ko de si ogbon. Much in part to BSS. Because at the Bagbo, at the Sulumi, at the Nisha, my answer won't pay the command consecutive in the Gamma Badura, my change of blood, because it changed you. It changed you. So, cut any pity on when they continue in contribution to one lane. Ti mo mu ju patan natan ya won tun mo mo emi aso mo emi oro kan ko sile o mo ko sabe bi mo kan ko sile o ke ti mi aso le se
7: e ka le o la wole sun omo nigeria o ki gbogbo omo nigeria advice mi fun ti eni ti o fe ni yawo tan ni ogun wa ni dile ni pe ko si bi ti o sogun bi eni to da sile kan ti ti da si o se pataki adura ni pataki ora mo ni example kan legbe mi bi to ye pe eni yen gba ti o na fi se bi yawo ogun ti ran ti e kan le so fun ni pe ati ri omo bi o le rorun fun ko si ni yawo ngba yen lati gba yen na lati ko si adura o governor le sadura na sadura ko se mo ka kiri bi kankan titi o wa pada eventually pada ni yawo ko da nisin o ti bi mo tan ti o si kankan ko da o mo kankan nu o ma re ku ko si kankan to saare kan lo titi ti en ba ti ni gbekele nu olorun to si koju si olorun to si adura ogun o se ogun o se ti en keji ti o ni pe iyawo ohun nyawo yes ni yes ni ha gbogbo orun kan wa soro fi si ara o o better ten ti si won do ba ko se initially igba to ti e ti wa mo pe yes ni o ni gba ti toro mo ti sele yen pelu gbogbo nti yawo yen se nti o ba rorun fun ni pe ko file for divorce o ti ni awon reason to to lati file divorce obirin yen ati fun anfani obirin yen gan fun ara re tori o na at least obirin yen ko ti bo se yo fe bimo ile opin si pesu to ba advice mo fun won to ba lo do counselor gan counselor advice mo pe ti won si to better kan si na ni ki won tun ka ki ka go lo nlo re ki ojo ale won ojo aye won le ba dara imoran temi ni fun won ni e mo be to bo
8: elo oloye pele ku eto pense tun le ni le se Olorun mo tun ile yin ati ise yin ati aye yin se o e pele aku eto ti eni to ni iyawo yes o na yes to si so to fun iyawo sugbon ti iyawo o so titọ won ti fi ropele se irin ajo igbeyawo ati dile won sugbon bi to lo ti ba se a ri pe gbogbo e ti farahan iyawo o fẹ́ràn fàájì o ń di gbèsè ọmọ tó tún bí náà ss ni ọlọ́run ti yọ́kò nù wàhálà tó a mọ̀ pé obama ò ní ṣe wàhálà títí ayé níbi ìgbéyàwó yẹn tinú tí ó sì ní tí ó rí ìdùnnú bá pàdé tí ó bá dùnnú pàdé ńbẹ the best thing ni pé kó tètè wọ́ náà kí wọ́n ó ki mo separate tori pe oru omo ti won tun bi ngba ti tan meje ti je yes yen ko si ma se le rin wahala ni couple with pe iyawo ohun tun o tun je alafefe yeye to tun di gbese to tun yawo to nse ti olorun ora lowo bakan na eni akoko to ni o lo si odo awon aladua won ni ogun le yawo o wa nbi yawo ti o fe o ne ko gbadua fun ra re ko pepe olorun to a mo pe to ba gbadua fun re ko si gba ko si bi to gun o si o ni mo bi o se soro re ta to ba ri woli gidi to a mo pe won le so ti to fun ṣugbọn lai mo si yen mi si gbogbo gba ko si bi omo se le wo pe nu to yo ba panju re ko si bo fe bi to le wo bo tun re lo mi bo le se bakan na ni ko pa okan re po ko se to wa mo bo se lori re e mo be to bo
7: e ka le o e ko ta ro o e ni si se re ni bai fowo ti o e ni mo ku omo e ni mo ku aya o igbega o igbega ola lohun jo mo ba yin kale o e ni sasi ti o njo to re yin ba di e ni da wa ti o pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀kalẹ́ nípa ti arákùnrin tó ní òun lọlé aláfà abílẹ̀ pásítọ̀ nípa ọ̀rọ̀ ìyàwó bàbá kò sẹ́yìn tí ò lógun ogun kan ju ogun lọ ni ọ̀pọ̀lọpọ̀ wa fìrífìrí là máa ń rí àìrí nǹkan ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ òun náà àwọn náà lógun o àwọn náà ní ogun tiwọn àmọ́ ó ní ìpapò nípàkọ́ láàrí kò sẹ́ni tó rí tèmi kò sẹ́ni a lè rí tira wa ìpapò nípàkọ́ láàrín tó ẹni tẹ́ wá sọ fún yín pé kó mọ̀ fẹ́ bó bá wá jẹ́ pọ̀ ọ̀nà rẹ̀ gan-an ni lóòótọ́ bíyàn ò bá jagun ànábì jagun jésù náà jagun gbogbo wọn náà sì ṣẹ́gun ó dáná kí gbogbo wa náà ṣẹ́gun bàbá lẹ́yìn pé kó kún fádà kó sì máa fi sàrá kun ẹ mọ́ ja pa ọ́ tanra wa ó lè jẹ́ pé ẹni tí ó lanu ayé náà nù nígbà tó bá tún tì dànù ló bá ní òfẹ́ ipò ogun ẹni tó bá tún lọ pàdé ńkọ tó tún sọ pé fẹ́fẹ́ ó lè jẹ́ pé ogun tiẹ̀ gan yóò tún wọ̀ sí ju èyí tó kọ́ pàdé yìí lọ ọlọ́run kẹwàá ọlọ́run oníjà ṣiṣẹ́.
9: ẹ kalẹ o mo kí gbogbo ẹni tẹ ń ṣiṣẹ ní diamond fm ọlọrun jẹ kẹmi ogun ọlọrun gbàdúrà yín ẹ ṣeun gan o à ń gbádùn ètò yín púpọ ẹ dákùnrin tí mo fẹ sọrọ sí ni ẹni tó ní ìyàwó òun ó purọ fún un pé èhè lòun kóhun tó fẹ nígbà tó bímọ ó di pé tẹ́sì tó padà lọ ṣe ló jẹ́ kó mọ̀ pé asas làwọn ẹ wo ìmọ̀ràn tí mi máa gbé onítọ̀hún ni pé kó má wulẹ̀ wíìsì gbogbo ọjọ́ ilé ayé rẹ̀ kó lọ wáyàwó mi fẹ́ obìnrin tó bá ti purọ́ fún yàn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi fẹ́ yàn irọ́ náà ni ó máa pa a máa fi rọ́ kọ́va irọ́ fún ẹ wo ni irọ́ tó pa nísìn ẹ wo ibi tó dìdì sí tí wọ́n bá sọ̀rọ̀ ẹ mọye tó ti tọkùnrin yìí ti ná lórí gbogbo wàhálà ọmọdé ọmọ yẹn padà á kú náà ni ẹ jẹ́ ká ṣàánú ọkùnrin wàhálà ọkùnrin pọ̀ ju kẹ́nìkan máa wéṣẹ̀ lọ wá ẹlòmíì kò lọ fẹ́ irọ́ tí yìí ó mọ̀ pa fún ẹ náà ló ti pa èrè irọ́ tó sì pa ní ọmọ ó kàn ń dùn mí pé ẹjọ́ lọmọ ni kálóhun ló lọmọ rẹ̀ tó fi rọ́pò ọmọ ẹ̀ nísì yóò mọ̀ dáarán ló bá tún wá bí mi náà sí ló tún jọ pé ẹsẹ̀ sí nìkan ṣé o tún fẹ́ kó tún máa ká wọlé ẹlẹ́jì kálẹ̀ kejì ni kò dá kí ọmọ bí ọmọ àbí kó ọmọ o ẹni tó bá ti pásítọ̀ stéèjì yẹn rí ló máa mọ o má wulẹ̀ dààmú ààrẹ ẹ rọra kọ́ lẹ̀ jẹ́ẹ́jẹ́ irọ́ náà ló kópa fún ẹ tẹ́lẹ̀ náà kó tó fẹ́ ọ so kò wáyàwó mi fẹ́ kò dẹ̀ mí sọ pé o ṣe test o rí pé ẹni tó fẹ́ fẹ́ ó dá kó jẹ́ aa ni kò lọ fẹ́ nígbà tó yẹ ti jẹ́ as yẹn má dààmú ààrẹ mọ́ ọlọ́run á gbàdúrà o.
10: Hello, ẹ kalẹ ọlọyẹ ẹ kóòtù ẹ ṣe rí ẹni tó fẹ yàwó ẹ ní ss ẹni tó rí as yẹn ẹ wo ó máa fi sílẹ ni ẹ mọ pé ẹ kọ máa bí ọmọ tó gbádùn jọ ni àwọn kí ní àǹfààní pé wọ́n wá fẹ́ra nígbà tó máa lùsọ àwọn ọmọ tó bá bí mọ̀ pé kò sí ṣáàánú nǹkan tó máa bí nìyẹn so ẹjẹ́ kan túká ọkọ.
3: ẹ kálẹ̀ o bàbá wọn lọ́yẹ̀ pé tó ọlọ́run máa fún yín ṣe ẹ ní ṣètò ṣe o àlọ́ àtàbọ́yọ́ ọlọ́run máa pa mọ́ ẹ ní tojúlẹ̀ mọ́lẹ̀ o. ẹ̀kọ́ ètò bẹ́ẹ̀ ṣe ń tún lé àtọ̀nà oníkálukú ṣe ilé yín ò ní dàrú o. ìkànnì dayamọ́ọ̀dì ló dẹ̀ ní jóná ọlọ́ọ̀dẹ̀ nípa àwọn olólùfẹ́ dayamọ́ọ̀dì náà. ilé ìtẹ́mi fẹ́ dá sí ni ọkọ̀ àtìyàwó ní èrè yẹn tí wọ́n ń bí ss kán máa kọ̀ ṣó tí tán bá láwọn kọ́ ń sìn yìí wọ́n láwọn nífẹ̀ẹ́ ni wọ́n fi ṣe nǹkan tán ṣe yẹn kán máa wulẹ̀ kọ́. ìmọ̀ràn tèmi ni bóyá kán fẹ́ ìyàwó mi kán lè bímọ alálùbáríkà tó ráwọn ọmọ wọn yẹn náà kò láyọ̀lé àwọn ọmọ wọn yẹn náà láyọ̀lé àwọn ọmọ fòní kú fọ̀lá dìde obìnrin òun náà tún wá síríọ̀sì sérú ẹ ló máa ń jẹ gbárùn ó ti mọ rú ìwà tó wù nílé ọkọ kò tún yẹ kó jẹ́rù rẹ̀ náà lọ́kọ́ máa dá lóko tó tún máa jẹ gbárùn sẹ́ra wo obìnrin mi gbẹ ní lórí òní fìlà kọ́kọ́ má wulẹ̀ kọ́ o tèmi àmọ̀ràn tí màá fọ́ ọmọkùnrin yẹn ni pé kán má wulẹ̀ dá lóko wò mọ́ ìbókòwò tó bá tán bá dáa ló máa ń jẹ gbárùn lẹ́yìn kán máa ra oúnjẹ sílé kán máa tọ́jú ẹ̀ kán dẹ̀ máa tọ́jú àwọn ọmọ ọlọ́wà fún wọn ṣe ilé àtọ̀nà wa ò ní dàrú ẹ máa bí tó bọ̀.
11: ẹ kálẹ̀ olótú orúkọ tèmi ni mrs atayeyọ nípa ọkùnrin tó ní òun àtìyàwó òun ti test pé wọn jọ sí ìmọ̀ràn tèmi ti ẹ̀ fẹ́ fún ọ ni pé kó yẹ àfi sílẹ̀ kò sí gbogbo ọmọ tán bá bí nǹkan tó tán máa bí náà náà bí yẹn so abẹ́ta kò fi sílẹ̀ kò fi sílẹ̀ kó lọ wá ìyàwó tiẹ̀ kóun náà lọ wọkọ̀ títí ẹ̀ so eléyìí tó wà láàrin wọn èmi máa dá sí ẹ̀mí ó dẹ̀ máa darapọ̀ mọ́ kó fi sílẹ̀ ni o èmi ò fún nímọ̀ràn pé kan ṣe kínní kan kò sí kó bá bímọ mẹ́rin tàbí márùn-ún kó tó rí eléyìí tí ò ní í ṣe ẹsẹ̀ sí bẹ́ẹ̀ á pẹ́ jẹ́ o nǹkan tó mọ máa bí yẹn torí pẹ́ jẹ́ wọ́n jọba ara mu ni ó jẹ́ nǹkan tèmi rí ń bẹ́ o ẹ kó ètò ẹ máa bí tòbọ̀. ti ẹlẹ́ẹ̀kejì ẹni tó sọ wípé wọ́n sọ pé ogun wà nílé ìyàwó òun póun lọlé ibi tí wọ́n ti wò nǹkan pé wọ́n sọ pé ogun wà ń bẹ kò sẹ́ni tí ò lógun o bí sọ pé gbogbo ọjọ́ ibi ni àdúrà la fi ra ìgbà padà kò sẹ́ni tí ò lógun ṣùgbọ́n kóun kan kọ́kọ́ wò pé ìgbà tí mo fẹ́ lágbájá yìí ipò wo ni mo wà lọ́wọ́lọ́wọ́ yìí ipò ni mo wà tó bá ti rí wípé ipò tí òun wá nígbà tóun fẹ́ ó ti yàtọ̀ sílé tóun wá pé àsìkò tóun mọ̀ kóun tó mọ̀ ayé òun rí báyìí ìgbà tóun ti wá mọ̀ ayé òun rí báyìí èmi á fún onímọ̀ràn pé kò fi sílẹ̀ bọ̀ tó wáyé pé ìgbà tó fẹ́ ọ̀nà ẹ̀ ó ti dáa ju bó ṣe wà lọ èmi á sọ fún pé kó wà ní ọ̀dọ̀ ẹ̀.
12: tó o níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá ọjọ́ pátá ládùúgbò fún pẹ́ ṣeun àdúgbò ojú òní tẹ̀yìn náà ọlọ́run sì ní dá yín dá a ní jẹ̀bi a ṣe ọlọ́run ọba méjèèjì tí ń bẹ wájú wa lákọ̀ọ́kọ́ ni arákùnrin tó pé ibi táwọn ti lọ gbàdúrà àwọn ológun bẹ nílé àwọn ìyàwó àwọn àfi táwọn ń múra gidi gbogbo èèyàn sì pé kò sẹ́ni tó obi tí ológun kọ́dà ẹni tó díṣẹ́ yìí fún ọgán mọ̀ pé òun gan lógun fúnra rẹ̀ òun torí kò sẹ́ni tí ológun wọ́n ní kúwọ́ náà jókòó kọ́ gbàdúrà fúnra rẹ̀ kọ́ bọ́lọ̀n sọ ọlọ́run ó gbọ́ ọba àti wá ń ṣàdúà máa ṣe ìtọrẹ àánú lórí ẹ̀ kọ́dà ẹnìkan ní pé wíwà ìyàwó yìí ẹ mú ara yín ẹ lórí òkè ẹ̀yìn àwẹ̀ àti àdúà ọjọ́ mẹ́ta ọjọ́ méje ẹ̀yàn fúnra yín ẹ gbà ẹ fi gbogbo ìrìn àjò yín lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ó gbọ́ láì ní intermediary kankan ẹ̀yin náà ẹ dán wo ẹ ṣe bẹ́ẹ̀ wò kẹ mọ̀ jẹ́ kẹ́nìkan máa dẹ́rù bọ́jọ́ iwájú yín ọlọ́run ayé ò ní dẹ́rù bà wá o kéèyàn ò dúró báwọn lápá kan lòdìdí eléyìí tó tún wọn dàbí ẹni pọ̀ kọ́ńbọ̀ kì í bẹ̀ ni arákùnrin tí wọ́n pé àwọn kan ò gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ọmọ tó dà wọ́n pọ̀ ti ṣaláìsí o ọmọ wọn lọmọ ìpọ́ ọmọ ọdún mẹ́rin tó ṣaláìsí wọn lọ ṣaláìsí lóṣù mẹ́fà sẹ́yìn lọmọ ìṣaláìsí kọ́lọ́hún ṣàánú wa àníríkú ọmọ láṣẹ ọlọ́run ọba pẹ̀lú bọ̀rọ̀ tí wàá rí iye ọ̀pọ̀ àwọn èèyàn kan ní pé kó fi ọmọbìnrin yìí lẹ̀ nínú nǹkan méjì tó ń wí ni pé nínú kóun sá lọ àbí kóun kọ́ kóun divorce ẹ̀ lẹ́gàlì torí pé àwọn ṣe ìgbéyàwó lẹ́gàlì ni àwọn èèyàn sì pé kó forí lé kóòtù kọ́ lọ kálà léyìí rò fún wọn àwọn náà mọ̀ pé kò sọ́jọ́ iwájú nínú ìgbéyàwó yìí nínú tí àwọn èèyàn wí tí arákùnrin yìí bá lè ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ sá lọ o kó forí lé kóòtù padà kọ́ lọ ṣàlàyé yìí fún wọn pé kó ní kálukú ó lè máa lọ lálàáfíà tí ọmọbìnrin yìí bá rí ẹlòmíì tó jẹ́ aa fẹ́ òun gbọ́ gbélé ayé ìrọ̀rùn yo bimo ti o duro ti o si fi lokan bale olohun ni ja rogun abi ku omo tomo kunrin na ba si ri en to je aa fe ohun o bimo kan re o bale ka ti e mu ti wa pe nsun wo na o tu je ni tin yawo ti die eto ka mu yun segbe kan ka mu to lomode yi ka fi si ka wo ti won ba lo loto oto ko sin to buru nu e o lo to lori eto ai tu igi sugbon to ba ti fe da tele mi lo odiji omo kan ni won ti fi sofun yi leyin odun kerin leyin opolopo owo bi won ba lo loto oto ko sin to buru en gege bi nta won eyan wi ko lo court ko lo table mata yi court won le gan ni oje ko ya ku si fa won evidence lele lorisirisi ti o je kirin ajo lo loto oto yi ko ya kujuba na lo ta ba ni ko mo ko ko file ko fe yawo mi white wedding so pe keyin o fe yawo meji o bi o ba se white wedding nikan lo yaku ṣugbọn teyan ba se white wedding o le gbe yawo white wedding sinu leko tu fe mi o oluwa n fe won run mu ni o kokko legally ko mo ba fa so pe npero ko oba ko ni juba na lata pa be won ara ja se be ka bo si mi tawon eyan tun ti so ta ya wa tete bele je lenu iseju pere nte yi ka tun fi gbo tawon eyan ti so teyin na ba fe so ta 0916 159 1011 ni ke fi so e dakun
13: kale Mr. Oloye mo ke bu wa mo Nigeria mo fe so sita ni mo ti so sita tele na re pe iyawo mi ajo ni ide ayede mo ti pe mo ti be lopo lopo igba ka te pe mi na mo te wa je bi gan mo ti be mo ti fi eleda to da mi ati ebe mo ti fi gbogbo nkan be ko gba kalogun sun lo toto bayi aye jo soro kankan nu le awon mo se wa so ndo so si ta ngba kan ni pe ohun fe kin fi lele fun so to si je pe ninu ile na ta ko owo re lo po nbe ni ba paro olon loku olon re so emi ti yen nu pe o na lo nile so ngba to ti so pe kin fi lele fun pe an to to kan re wa na ni pe kin fi lele fun ba ti de wa nu le nisin ai jo soro ti mo ba lo do e pe mo ba lo sun legbe re ti mo ba tin fe gbe lele ba yo dide kuro so ba se njo ngbe nu ko si ojo soro kankan ko si nkankan e do soro kankan so mo fe ko mo Nigeria gba mi niyan ju kini kin se
12: e jade yin o mu ka se le ni meta lo possible lo se se kin fi le lo le nkan yi won ko ile iranse ni won ni e ka le olotu mo fe so sita o sele pe kin to fe yawo mi o mo bi okunrin se nba obirin ni ajosepo iyawo mi lo ko mi sugbon lati bi odun merin seyin ma ma be iyawo mi ni sugbon lati bi odun merin seyin ma ma be iyawo mi ni won o si fe lo sita o ti su mi kini ki n se mo ti be iyawo mi lopolopo igba ti o si ni ko si nkan kan mo tun deru ba pe ma fe iyawo mi o ni ki n fe ipa mi o si ka lati fe iyawo mi e dakun kini ki n se ipa mi o fe iko ipa mi o ka lati fe iyawo keji e dakun kini ki n se

0: jẹ́ atẹ́tí ká gbọ́ ilé yìí náà ẹ ti gbọ́ tara ọkùnrin yìí wọ́n láwọn ọmọ báwọn ṣe bóbìnrin lájọṣepọ̀ ìyàwó àwọn lọ́kọ́ àwọn ṣùgbọ́n láti bí ọdún mẹ́rin sẹ́yìn báyìí ìyàwó àwọn ti kọ̀yìn sáwọn wọ́n láwọn sì bẹ́ àwọn bá sọ kọ gbà pé kọ́dà àwọn tún dẹ̀rù bá kó àwọn fẹ́yàwó mi ó ní káwọn lọ fẹ́ mi bó ṣùgbọ́n agbára àwọn ọ̀fẹ́ kò lè gbé káwọn tún fẹ́yàwó kejì kádàkùn kí ni káwọn ó ṣe ọ jẹ́ méjì ẹtẹ́tí sẹ́lẹ̀ nkẹta yìí.
1: ẹ̀kalẹ̀ olótùú àkùṣẹ́ mi sà ìjọ kínní kan ló ń bọ́dà máìndì mi sà wọ́n fẹ́ ìyàwó ní iṣu lọ́kà wọ́n ṣọ wá pọ̀ ní kóòtù so yá tí ìyàwó mi fẹ́ bímọ ó lóyún pàtó fẹ́ bímọ ó ń pààbò ìwòsàn aláìsí àti ìwọ̀n àtọmọ ọjọ́ ta lọ sí òkú ìyàwó mi ọjọ́ ẹ̀ náà ni àwọn fámìlì ẹ̀ náà wá láwọn fẹ́ kẹ́rù wọ́n kó díẹ̀ nínú ẹ̀ wọ́n lè kó tán nígbàtí mo bá ráyè máa bá wọn kó èyí tó kù wá wọ́n á bù pé ìyàwó mi ṣe cooperative kan ní ibì kan so cooperative yẹn mo lọ mo ṣáà lọ bá àwọn yẹn pé kọ cooperative pé ìyàwó mi ti ṣaláìsí o pé bá o wọn á ní ó da àwọn ti gbọ àti àwọn cooperative ṣáà máa ṣe pé máa gádà owó yẹn wọn lọ kó owó yẹn wọn lọ kó fún àwọn kó lọ sí fámìlì ìyàwó mi business kan náà tún wà tèmi àti ìyàwó mi jọ dàpọ̀ tá à ń ṣe mo yá owó mo gba loan nìkọ níbi iṣẹ́ mi mo kó fún wa fi ṣe business ìgbà tá à mọ̀ pé irú kan báyìí máa ṣẹlẹ̀ sí wa so ẹni tó bá wa tajà ó jẹ́ ẹni tó wà ní sáìdì ibi tí àwọn fámìlì ìyàwó mi wà ìgbà tó ta gbọ ọjà tán tó ta gbowó tó tà náà àti gbogbo owó tí a yá tó fi bá wa tajà ó kó gbogbo ẹ̀ lọ kó sí lé ọ̀dọ̀ àwọn fámìlì ìyàwó mi ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe lórí ẹ̀ àwọn fámìlì ìyàwó mi sì nìyí wọ́n ní ẹrù tó kù pé tí n bá kó wá pé àfi tí n bá kó ẹrù tó kù wá ẹrù díẹ̀ tó kù kò dẹ̀ ju bóyá bí àwọn rọ́bà ike gbogbo ẹ̀ náà lọ òun ò pé kí ni kí wọ́n á ṣe olóòtú owó ètò ẹ̀ pọ̀ owó tó wà lọ́wọ́ wọn sì pọ̀ ó kọjá nǹkan tí mo lè sọ pé tọ̀ mo yọ̀ǹda èyí tí wọ́n gbà ní cooperative táwọn cooperative kan kó fún wọn mọ́ ni mo yọ̀ǹda yẹn fún wọn bọ̀ èyí tí mo gbà gẹ́gẹ́ bíi loan láti ibi iṣẹ́ mi mo ní mi ò yọ̀ǹda yẹn pé iye tó bá ní lọ́kàn láti fún mi pé kán kó fún mi meanwhile up till now wọn ti fún mi ní kankan lára owó yẹn olóòtú mi mọ nǹkan tí mo lè ṣe sá o olóòtú mo ní ṣé mo lè gbé wọn lọ sí kóòtù ṣé kí n gbé wọn lọ sí kóòtù ni láti lọ clear rẹ ni àbí kí n gbà kájọ ṣé ní tùbínùbí láti jọ fi ọ̀rọ̀ ojú mi tó rọrọ̀ ẹjọ́ kí ni mo lè ṣe.
0: mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pé wọ́n máa ṣojú òpó ìpínlẹ̀ kẹ́lẹ́ máa dá sí ẹjẹ́ ń tara dẹ́ka àpolówó ọjà ká polówó ń tàǹtà tiwa ò ní ta ìpolówó ọjà lagún mú owó ẹgbẹ́ gbogbo ntẹ́ ń ta wá kábàáyìn fẹnu ajípọn kẹ́yìn náà tà kẹfí gbogbo ara ṣáájú bíi ti ṣẹ́ṣẹ́ fún wọ́n ń bọ̀ wọn ò tí ì dé.
2: orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ ẹ̀ máa tẹ́tí sí Diamond FM 88.7 ní ìlọrin.

0: àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sì fọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé ago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm.
1: Káàbọ̀ padà sórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm. Ọ̀dà ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn ti ń bẹ lórí whatsapp náà ti fi mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn kí n bẹ̀rẹ̀ sí ní mú wá fún wa lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yin náà tẹ́ ẹ bá sì fẹ́ sọ ọ́ta yìí sì wá o 0916 159 1011 0916 159 1011 tí n bá ti mú táwọn ará whatsapp sọ tán yìí a padà wá a tún bá wọn míì wá lágbára ọlọ́wọ́n ọba níbi tá a ti bẹ̀rẹ̀ náà nù mọ́ ń bọ̀ ẹ má yìí tí ì sun o ọ̀run burúkú ò ní kú.
2: Àwọn àti ìyá.
3: Ẹ̀lú ọlọ́yẹ ẹ̀ka lẹ ẹ kú ètò ọ̀nà àwọn afúnṣe lágbára ọlọ́wọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ ni ti ọkùnrin tó ń sọ wípé àwọn ṣe ìyàwó àwọn àwọn dẹ̀ǹgbẹ̀ ìyàwó àwọn pé kó má dùnú kó ṣùgbọ́n ìyàwó ò bọ̀. Ó yẹ kí ìyàwó bọ̀ ó yẹ kó bọ̀. Aṣọ ọlọ́run dáríjì wá ìyàwó òun ṣe ọlọ́run náà ó yẹ kó bọ̀ náà. Só bí ti pé ó wá nǹkan tó yẹ kọ́kọ́ fi máa kó nínú ilé nìyẹn náà. Kọ́kùnrin yẹn má fi lé sílẹ̀ o because wá obìnrin yẹn ló bá ní fault. Kọ́kùnrin yẹn wá sọ wípé kóbìnrin wá sọ pé bóyá kọ́kùnrin wá sọ pé kóbìnrin yẹn máa lọ. Ṣé àwọn kóbìnrin yẹn òbí lọ máa jẹ́ kó mọ̀ wípé aláyé wá àjọkọ́lé ni àjọ ni ilé yìí ni òwò lè kúrò. Só ìyàwó lè fi ilé lẹ́fọ̀ọ́ kùnrin o tó bá náwó nínú lo properties yẹn ó ti yẹ ibà so máa advice ló dá máa ẹ̀ náà ni wípé kọ́ máa fi lè sílẹ̀ o kọ́ máa fi lè nínú kò bá jẹ́ 50,000 náà bá ní nínú ilé yẹn láti kọ́ ẹ̀ kọ́ máa fi lè yẹn sílẹ̀ jọ kọ́ máa fi lè yẹn sílẹ̀. Ọlọ́run bá wọn dá sí lágbára ọlọ́run. Tẹ́lẹ̀kejì yẹn náà mo fẹ́ dá sóhun náà máa tán sọ wípé àwọn ṣe wedding court wedding pé ìyàwó wọn ó kú gbogbo àwọn owó tán gbà ní cooperative bọ́ọ̀dù àwọn ìyàwó family ìyàwó ni owó ń lọ ewo ìyẹn ti lọ ìgbọ́dọ̀ tán ẹ ìyẹn ti lọ asap ìyẹn ti lọ kò sí àwọn tó fẹ́ gbà mọ́ bíbẹ̀ kán sọ pé ẹ̀yàn káàrún tún gbé lọ sí court wọn lè win ní court wọn lè rí ọ̀mì gan wọn lè rí ọ̀mì torí ọmọ àwọn yẹn ló kú ọmọ àwọn yẹn ló kú kò máa easy kò easy mọ́ ẹ̀wọ́ ọmọ àṣẹ ògbó ẹ̀ kó dáa. Mo bá bè tó yín o ọlọ́run máa bá wà pẹ̀lú yín ọ̀gá sàn.
4: Ẹ kalẹ̀ o ẹ kú ètò ọlọ́run ọba yóò máa ràn wá lọ́wọ́ lukman ló ń sọ̀rọ̀ láti gambari. Gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ sì sọ̀rọ̀ tó ní wípé ìyàwó òun ló ìyàwó òun kò ó ráńpẹ́ rẹ̀ ló pọ̀ jù níbi owó ilé tí wọ́n kọ́ tí wọ́n ń gbé ṣùgbọ́n ó lóun fẹ́ nìkan ṣe papọ̀ pẹ̀lú òun mọ́ gẹ́gẹ́ bí ó ṣe bẹ́ tó lóun bẹ́ tí ò gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Èmi ò bá gbọ́rọ̀ ọmọkùnrin mọ́ra wípé tó báyìí pé ó dá sí lójúlùtọ́ wípé òun ni ó lówó rẹ pọ̀ jù nínú ilé owó tó fi kọ́lé tó bá sì lè yọ̀ǹda lákọ̀ọ́kọ́ ní báyìí sàn bímọ fúnra wọn báwọn wá bímọ fúnra wọn kó yọ̀ǹda kó filé kalẹ̀ fún kódà bí balọ̀rẹ́ ti lé ni kó lọ fẹ́yàwó mi torí pé tí ọkùnrin ò bá rọra ó fẹ́ dẹ̀mí ara ẹ̀ lógbodò ni o torí pé ẹ̀mí obìnrin yẹn ti wà ní ìbòmí so tó bá wọn pọ náà sì ní ìgbésí ayé òun ló kó kúrò nílé fún kó lọ gbálé kó lọ fẹyàwó mi kolo start his new life afresh. So to pa bimo fun pelu ogo Olorun awon ma ri o wa awon ma ri o wa ama ti o ba se leyin to ba fe mere ta falala to ba ku obirin won fe ya yo fe ko mi o awon to ba se suru to ba le to no ba le fe ya o mi. So on you gba don bi se aye re titi diba ti Olorun fi ni pe diba ton fi gba fi yo lora wanda
2: e gale Mr. Loye mo fe gba man ti o ni yawo lo ni Yoruba romo ni ni to fi kole yawo en binu ni beo sase ma se o sagbere o se nkan fun yawo en ni yawo en binu ko dariji. So ma kon ro ni ma gba ni mo ro ko fe just family ko fe just any ti yawo yen ma beru to ni ba yawo yen soro pe o le tonu e ko be yawo yen bo ko ma jare nle ko kan ma gbe yara mi ko ma ko de mi so ko won fi se oju lara kon fi nsori ko ma de pe yawo yen ma ha me ko de si gba be n gba to be yan fe ma sumo yawo yen for now bo ko si ma be ko ma be. So the other man Tony Yawo Yawo Nku shall I say? First of all, family on the relative wa gba ko eru yawo abi kan wa abi kan gba wo cooperative as far as be legal marriage no she be yawo ijoba they had no rights ko kon kon ni right there. So baby just for peace to reign don't you release our property yen fun won ko ni gba won family on the right there ko eru yawo so that we oko na lo shall I say no family oko I mean family oko nira lati gba eni sin lowo yawo yawo lo ni nkan. So go she ba won so don tu bi nu but won ba gbo let him approach the court of law ko gbe won lo court ko gba ogbe ko ma te yonda anything fun wa to cooperative ato wo to ya ni bi ise o pe meje won provide ati gbe ru ta wa kun le okunrin yen kan da ogbe pada legal marriage ni ko si ko si kino pe o sa rin yan jiyan ki family respect around as far as you ba tin se un lo gba yawo e. So won ni right lati wa ko anything ni le oko e. So gbo won lo si court yen ti won ba gbo ni to be no bi e se o daro so
5: e ka le le kan si eni ti eleke fine ti won so nipa pe awon family yawo nkan kan. So imoran mi fun awon na ni pe ti awon yawo won yen ti awon family yawo won ti aha koko na se won bimo funra won. So to ba je pe won bimo funra won Olorun ti se. So awon family yawo won yen kan ba won soro tun binu bi ti an ba gbo fine ti o ba de gbo ko wo awon ajipapa julo bi awon civil defense apa won ajafeto mo ni kodra ko boja won olopa o kan ye pe awon olopa kan tun le tun fe lojuju be lo sugbon kan wa bi awon ajafeto mo ni yan abi bi awon civil defense kan lo salaye oro yen fun won. So far ti o ba ji si pe boya nkan to buru abi nkan to lagbara ti eti keji keta o le gbo laarin awon ati yawo won tele den ti an si ti bimo funra won e to awon family yawo yen kan won o leto ati so pe won wa ko eru lodo won lai won leto e leyin ti an ba se lawon leto pe awon ko nkan ti yawo won ba ko lati ile family re wa sile won na leto ati ko. So ti an ba gba to binu bi kan ba yanju to binu bi ti o ba gba to binu bi ki o lo ba won ajafeto mo ni ki won gba gugun kan to ye je to ba ye kan gba lo won. So tori jule jo lo ngba mi iya lo nda je Olorun lanu julo a to gbo wa sona
6: akale o gbo mo Nigeria eni ti Olorun lati lu ti Olorun mo ni. Oro arakunrin ti o so ni poro yawo re to ni awon fe ra won but yawo se alaisi pe o si din ise cooperative re mi to se cooperative family yawo na ko fun business tan tun jo se family yawo na ko fun ngba to je pe won fe ra won ni su loka ni oro yi o ni le ju won o ri iyanju e si lati san gbese ti e akoko igbese ti mi ba ni koko gbe ni pe ko wa bi won se bi o se riyan fun ara le join at family abi to ba possible to ba je pe o le n to sunsun mo ni family yawo nu awon eyan yawo to je to sun mo ra won to re je bi alabaso o le meni kan leyin kan ko blog ba cooperative yen se next of kin to fun cooperative ni family re ni abi ba olori tabi ko je pe boya ko ma ye pe won atoko ni issue to ye pe o ti wa gbihan si awon family a si awon cooperative yen tan ti wo pe oko re loju ti won ko se da to pelu e pisense pe an to je ka won gbigbe se niyan the same thing na ni ni business to lo yawo ni ibise tan jo se evidence wa ko yawo then ti won ba lo ri eni ti o se to bin yen se business pelu e pelu wo yen to wa fin din po lo ko fun family yawo ka tun find out kini ajoso to wa lorun ati yawo to kowo le lowo ngba to ye pe oko ko lo ko le lowo ko si me ngba to fin ko fun o kan so fun oko ni pe to oko ti mo pe eni bayi ni awon se business pelu tan ko fun ti eni yen no ba ti ri nkan kan so ni arin yen to kan wa pe family mejeji kan jo soro nto se le nbi oro yi ni agbo cooperative tun se sugbon ti en business yi emi na yawo iye ti mo si ya ni evidence ni lati bi se mi ti won le find out ni so that won le yo owo ti e fun ti o ni si kini de eleyi na ki awon eniyan kadakun ti abati yoruba ni ta ba fa fegun amon fi okun re ele ni ngba ti en ti le fe ra won ti o ba ti si awiwi ti o si nkankan nibe ko ye ko je pe gbogbo awon nkan ti o sele lori e awon family yawo na ni o du pa n la gboro gba gbogbo to ba wa ndie to ba se pe gbese na lo je kale abi kini kan ni se won ni so pe ah se bi yawo re ni se won ni san eh to ba je pe business ka te pe omo wa to ti lomo lodo re nisin ni se pe omo na lo ye ko se ko je ogun gbogbo nkan won yi sugbon ngba ti o ti si yen be o sibe sibe na ogun ta ba se awa obi ni dile okunrin ni dile obirin ni a ma fi beru olohun si gbogbo omo nigeria o da ro nti mo le da si npa re
7: iba won kan le pe kale ega le cooperative ba le bo ku o to la da ro
8: Lien kokoko

0: ohun àti ìyàwó wọn jọ kọ́ létí owó yẹn wọn tí owó ẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀ ìgbà ó ti ṣe mistake yẹn sẹ́yìn àṣìṣe tó ṣe sẹ́yìn kò jí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí bó ṣe lè bọ́mìnrin dá owó pọ̀ láti kọ́lé wàhálà máa wà lọ́jọ́ iwájú ohun tó máa sábà ṣẹlẹ̀ ilé ìwọ́n mi bákan àgbà nímọ̀ràn náà pé àkọ́kọ́ náà rán kó náà kó fi ilé ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ kó fi ẹjọ́ rẹ̀ sùn àwọn òbí rẹ̀ kí wọ́n jọ sọ̀rọ̀ léyìí tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ pé kí ni káwọn ó ṣe kí ni kóun ó ṣe tó bá dá ìsọ lójú àwọn òbí rẹ̀ bó bá jẹ́ pé náà ló máa ṣàlàyé pé àti pé kóun ó fi ilé sílẹ̀ náà ni wẹ́ kò sí bó ṣe máa ṣe náà ju pé kó fi awọ́ bó ṣe máa fi ilẹ̀ náà nítorí pé ilé yẹn ìpele tó rògbò àyàfi tí òbí ìyàwó bá bá tí àwọn òbí ìyàwó bá bá sọ̀rọ̀ tí wọ́n sì parí rẹ̀ ó tán tí mo kò lè ṣiṣẹ́ ni mo láìṣe bẹ́ẹ̀ mo ó sì máa bá kánì títí ẹ̀kọ́ ètò náà jẹ́ wọn àbí tó bọ̀.
1: ẹ kú àtàwọ bàbá kú àtàwọ ọlọrun nídà wọn lámà nǹkan tó kàn lè èyí tí ìyàwó rẹ ṣaláìsìn nǹkan tó kàn lè ṣe náà ni pé tó bá ti kó ike yẹn lọ kó mọ pè wọn mọ tó bá ti kó ike yẹn lọ kó dẹ fún àkàn fà balẹ̀ jọ sòkó bíi pé wọn jọ wà ti pẹ́ kó bá balẹ̀ jọ sọ̀rọ̀ kó bá balẹ̀ jọ sọ̀rọ̀ kó jọ ṣe túbínú bí kó mọ bá wọn pò wòye kó mọ bá wọn pò wàhálà nítorí pé tó ṣe wà wọn tó bá bá wọn pò wàhálà wọn lè yí mọ lọwọ kóun ló pọ mọ wọn understand àmọ kò ṣe é ní túbínú bí tó bá jọ pé òun ò fílẹ̀ fún kó fa wọn lọ́lọ́ lọ́wọ́ ó máa yí pé òun gbìyànjú tóun kó tó lè ṣe nu o nítorí tó bá jọ pé wàdìwàdì lòun fi ṣe kíkan mí bá ṣẹlẹ̀ agbára rè ní ká o ọlọ́run fún wa lómi ṣe òun ọlọ́run wà lọ́wọ́. Bàbá ẹ má bínú nǹkan tí ó ṣẹlẹ̀ ní ti ọkọ tó níyàwó òun ló kọ́ o nǹkan tó lè ṣẹlẹ̀ ni pé ìgbà tí ò ti lágbára ìyàwó fẹ́ omi kó mọ̀ bẹ ìyàwó rẹ̀ kó sì mọ̀ bẹ́ náà ni kó mọ̀ bẹ́ lọ́sàn-án lóru lálẹ́ kó sà mọ̀ bẹ́ tó bá sì lẹ́yìn tó yẹ pé ó lè gbọ́rọ̀ sílẹ̀ nù kó mú lọ bẹ̀ tó yẹ pé fámìlì rẹ̀ ṣe wà kan jọ sọ́ nǹkan tó lè ṣe náà nù o kò lè ṣe náà nù kò tí kan tó lè gbàtàgbàrà rẹ̀ ó ti lè kàún kó ṣe sùúrù kó mọ̀ bẹ́ ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́run sì jó gbẹ́ bẹ́ẹ̀ ilé wo ní dàrú ọlọ́run ràn wá lọ́wọ́.
2: ẹ dákun ẹni tó sọ síta tó ní ìyàwó òun ló kọ́ òun ní balùpọ̀ tó sì wá di ìsín tí ò fún òun ní chance mọ́ kò wá sọ sí wọn ò sọ síta bóyá wọn ti bímọ fúnra wọn bóyá wọn ò bímọ fúnra wọn kéèyàn tó mọ gbogbo àwọn ọ̀rọ̀ bíi téèyàn dá sí bóyá wọn ti bímọ fúnra wọn bóyá wọn ò bímọ fúnra wọn tẹ̀kẹ́tẹ̀ ò bá ti bímọ fúnra wọn nísìn opportunity rẹ̀ fún òun náà bá wọn kó ètò ìfikalẹ̀ lẹ́nu gbà tí wọ́n bá di pé ìwà àtọkọ àti ìyàwó tẹ́ fẹ́ ra yín lọ́dún mi sígbà ò tí ó di pé kò ní fún láyè kan bá wọn láyọ̀ sí papọ̀ mọ́ débi bá ìmọ̀ àìfàìsẹ̀ kí wọ́n kan kọ́ra wọn sílé báyẹn náà nù tí ó ti pẹ́ púpọ̀. ti oní-cooperative ẹni tí ìyàwó rẹ̀ tó wá fi ṣe guarantor tí wù kan báyìí bá ṣẹlẹ̀ ẹni tó wá jẹ́ nurse of king tó fi síbi fọ́ọ̀mù rẹ̀ òun ni wọ́n kó gbogbo owó tó bá ní nínú rẹ̀ òun ni wọ́n kó fún tó bá sì jẹ́ pé ìdàkejì náà ni kí awó náà tó kú ọjẹ́ gbèsè náà ni ẹni wọn náà ni yóò san padà ẹni náà yóò ṣe gàrántọ̀ náà ni yóò san padà púpọ̀ ó ti sọ fún wípé tóun bá ti ṣe kínní kan o ẹni náà ni yóò dùn fún òun tó bá sì jẹ́ kó ṣẹlẹ̀ báyẹn náà ni òun náà ni yóò san gbogbo gbèsè tó bá jẹ kalẹ̀ lẹ̀ síbẹ̀ náà kọ pé jù bíi jẹ́nu.
3: kalẹ̀ sá ẹ̀wọ̀ tí ọkùnrin tí ìyàwó rẹ̀ tó kú tọmọtọmọ ni mo fẹ́ dá sí o ẹ sọ fọkùnrin náà náà àwọn ẹbí rẹ̀ ti ní kókó ẹrù ìyàwó tó kù lọ kó kọ́ lọ wò kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ wò kán wo ohun tán máa sọ lẹ́yìn ìgbà náà tí wọ́n bá ti wá gbọ́ kó tó kí tòfin kán tó kí wọ́ bẹ́ẹ̀ mi ṣe rí sínú ìmòye tèmi nìyẹn.
4: ẹ ṣeun mr ọlọ́yẹ àti gbogbo àwọn tí wọ́n ti dá sí ètò èmi ni mo sọ ń pa pé ìyàwó mi a ní èdè òyedè tí ó sì jẹ́ pé mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó gbọ́ ó ní ẹ̀bi tó pọ̀ ṣùgbọ́n káwájẹ sọ pé mi mo jẹ̀bi 100% ẹ̀sẹ̀wò lèèyàn lè ṣẹ̀ láyé tó jẹ́ pé a wá fi ọlọ́run tó dá gbogbo ayé àtọ̀run tá a fi bẹ̀ tí ò gbà tí ò sọ nǹkan kan tó ní òun ò ní nǹkan kan tó wọn sọ òun ò ní nǹkan kan tó wọn sọ kíni kí n ṣe.
5: Ẹ ká lẹ́lẹ́kan sí olóòtú ṣeun èsì náà ni láti lè ṣá. Eléyìí tí mo fẹ́ dá sí sí kejì òun ni ti ọkùnrin tó ní ìyàwó òun wípé òun ló kọ́ òun ní ìbálòpọ̀. Ọlọ́yẹ, ṣe rí nǹkan tèmi di tó ṣẹlẹ̀ láàrin kó bi ìyàwó ẹ̀ léèrè tí ò bá nídìí àwọn obìnrin kì í jẹ́ kó mọ́lù kó bí léèrè kó tẹ̀ nínú dáadáa ó máa sọ ohun tó ṣe. Ṣe rí tí obìnrin bá ta bá ṣe obìnrin tó máa fẹ́ dá sí rí àfúnwa wọ́n mọ̀ pé ìbálòpọ̀ yẹn làwọn lè fi dá sí rí àfúnwa pé ó máa ń dùn wá gan so kó tẹ̀ nínú kó béèrè. Ẹlẹ́ẹ̀kejì òun ni ti ọkùnrin tó ní ìyàwó òun pé àwọn jọ kọ́lé ni nǹkan kan. Ọlọ́yẹ, kò sí bó ṣe fẹ́ ṣe ìyàwó gangan ló kọ́lé ìyàwó ló kọ́lé o so kó gbà fọlọ́hún kó má sọ ẹ̀ kó lọ rẹ́ǹtì ilé bí ó bá ṣe ṣe kó dẹ̀ máa kún fún bẹ́ẹ̀ lọ́hún kọ́lọ́hún kọ́ tiẹ̀ náà fún bí yẹn ṣe lọ nìyẹn. Ṣùgbọ́n ọlọ́yẹ ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ sí orí ètò ẹjọ́ nítorí ọlọ́run àwọn tó bá fẹ́ sọ síta ẹ jẹ́ kí wọ́n máa sọ kúlẹ̀kùlé ọ̀rọ̀ kán máa sòótọ́ ẹ jẹ́ máa sọ kúlẹ̀kùlé ọ̀rọ̀. Irú ọkùnrin tí ìyàwó ẹ̀ ní pé òun ò gbà láti bá lájọṣepọ̀ mọ́ ẹ kò pọ́síbù kó má ṣe nǹkan kan kí ìyàwó dẹ́ decide bẹ́yẹn kán wọ́n máa fún wa ní gbó tó díjú sán ẹ jọ.
6: Ẹ kálẹ̀ olóòtú ẹ kú ètò èmi ni ẹni tẹ́lọ̀mọ́ láti ìlú tẹ́lọ̀mọ́ mo fẹ́ dá sí ọ̀rọ̀ méjì nínú ọ̀rọ̀ tí wọ́n sọ síta lálẹ́ yìí. Ẹ dákun olóòtú ètò yìí gan-an fèyí kó gbọ́n gan-an ló yẹ ká kọ́kọ́ sọ fèyí kó gbọ́n gan-an ló yẹ kí ètò yìí máa jẹ́ because àdékọ́gbọ́n wà nínú ẹ̀ gan-an. Ibi tí mo lọ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ni pé alákọ̀ọ́kọ́ ni èyí tí ó ní òun àti ìyàwó jọ dáwó kájọ kọ́lé owó ìyàwó ni ó pọ̀ jù. Irú kejì kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí mo àtẹ́ndì ní kóòtù ló bá wọn yanjú rẹ̀ so tó bá pé 50% àbí 70% nìyàwó bá nínú ẹ̀ so kóòtù ló lè bá wọn yanjú rẹ̀ kó gbàgbé lórí yẹn kó má kó jáde kó nu lé ẹ̀rọ náà kò ní action gẹ́gẹ́ bí ọkọ tó bá láṣà níyàwó ni kó kó jáde kó nu lé. Ẹlẹ́ẹ̀kí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ ni wípé ní èyí tí oníyàwó ń kú lásìkò ọtún ẹdín yẹn ìyẹn tó bá ti bímọ fún o kó gbàgbé lórí gbogbo nǹkan tí àfámílì ọkọ bá ní àfẹ́ṣe kódà pé mọ́ bọ́kẹ̀ tó ló bá kù kó kó fún wọn tó bá jẹ́pọ̀ mọ́ wà láàrin wọn ó sì máa bẹ̀ lọ́hùn wípé gbogbo tí àwọn dúró sí láyé kí ọmọ kan dára tó jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́pọ̀ mọ́ wà láàrin wọn èmi rọ ọmọkùnrin yìí egbò ọkàn ni kó gbójú kúrò níbẹ̀ kó mọ́kàn gbogbo táwọn òbí bá ní àwọn fẹ́ gbà tó kókó fún wọn ọkọ sì bẹ́ẹ̀ lọ pé kí ọlọ́run bá ń ṣàbẹ̀sí o kó gbójú kúrò ní pé òun fẹ́ gba property òun fẹ́ gbà kan òun gba loan òun gba cooperative òsì bá sàn kó gbàgbé lórí ẹ̀ tí wọ́n bá ti wà láàrin wọn ẹ máa bí tó lọ.
3: Ẹ̀kọ́ program èyí tí mo fẹ́ dá sí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí entreat lọ́wọ́ ọkọ tó ní ìyàwó ń sọ pé kò ń kó dáde àwọn questions kan wà tó yẹ kó dá àwọn ọmọ nàìjíríà lọ ṣé ìyàwó yìí ṣófẹ́ níṣu lọ́kà ni ìyàwó tó sọ pé àwọn ìjọkọ ilé tí wọ́n ń gbé ṣófẹ́ níṣu lọ́kà then ìṣètò ló ń ṣe ìyàwó kò sọ another aspect ni pé tí ó bá jẹ́ pé kò fẹ́ níṣu lọ́kà ṣé ọkùnrin yìí ṣó ti níyàwó kan tẹ́lẹ̀ tó bímọ tẹ́lẹ̀ fún àbí ìyàwó yìí tó wà nílé yìí Sean ló ni ọmọ tí ó sọ wípé ó wà pẹ̀pà pẹ̀lú ìyàwó àbí àwọn ọmọ ìyàwó mi tó fẹ́ tẹ́lẹ̀ ló wà níbẹ̀. Then kí ni relationship, how deep is the relationship? So with that, a ní kankan tí ọkùnrin yìí tó ṣe tí ó dẹ̀rẹ̀ dì láti sọ tó ṣe fún ìyàwó kó tó di pé ìyàwó máa sọ wípé kó jáde lọ síta wípé kókó kúrò ní inú ilé. So those are the questions tí ó yẹ kí ọkùnrin yìí kó dà so that kó má bàa máa fún àwọn ọmọ Nàìjíríà ní gbódìdí sàn. Nítorí pé nígbà mìíràn wà tó jẹ́ pé obìnrin mi ìyàwó mi a fi tọkàntọkàn taratara tẹ̀mítẹ̀mí a fi òun àti ọkọ wa fijọ kọ́ ilé tó dẹ̀ jẹ́ pé inú kan ọkọ̀ kan ni obìnrin yìí ló máa lò sí ọkùnrin yẹn tó dẹ̀ jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn ọkùnrin yìí a ṣe ibi sí obìnrin irúfẹ́ obìnrin bẹ́ẹ̀. So o máa bẹ́tà kọkùnrin kò sọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó wà ní abẹ́nú ní lórí. So tó bá dẹ̀ jẹ́ pé bóyá ọkùnrin yìí pé bóyá kò lè sọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tí tó ṣẹlẹ̀ the best thing náà ni pé ọkùnrin yẹn kó kúrò nínú ilé obìnrin yẹn kó kúrò pátápátá kó má bàa fẹ̀mí ara ẹ̀ wíwo kó kúrò torí báwo ni wọ́n ṣe máa jọ máa máa gbénú ilé sáwọn máa yan jì tí wọ́n ní dá síra wọn tí wọ́n tún láwọn ọmọ wà nílé bóyá ìyàwó ti lé ló ní ọmọ ni bóyá ìyàwó ọkọ dẹ̀ ni ọmọ míì síta tó jẹ́ pé àwọn ọmọ títa yẹn ni wọ́n jọ wà nínú ilé. So àlàáfíà ìfẹ́ ìṣọ̀kan ayọ̀ ìdùnnú kò lè jọba níbẹ̀. So the best náà ni kó ṣe kí ni kóńkálukú kó yàgò fúnra wọn tọkọ bá wá dé wà kọ tó bá lóun yàgò ìkan náà méjèèjì máa para wọn lọ́jọ́ kan ìkan náà méjèèjì máa para wọn ká sọ̀rọ̀ sí tọ́rọ̀ wa.
7: lójú ọ̀pọ̀ ọ̀pọ̀ ìtọ́wọ̀ bí tẹ́yìn náà tó fi lè bá mi gbà wọ́n mọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dàbí pé mo fẹ́ mú ẹyọ kan sí pẹ̀ẹ́jẹ́ mẹ́yọ kan sí kó fi mẹ́pẹ́ mẹ́rin ká máa fi torí ìjọba àkókò wa mo ò fẹ́ ká tún da dúró lọ́tọ̀ mọ́ ẹjẹ́ mẹ́yọ kan yìí sí ẹgbẹ́ mi gbọ́ ẹyọ kan yìí sí òtò rẹ̀yìn tẹ́ ẹ bá tún fẹ́ pè wọlé wọ́n pé good evening Mr. Lawyer, we have a serious issue. We adopted a baby boy after waiting for the fruit of the womb for 10 years. When this our adopted son clocked 5 years, the Lord answered us and gave us a baby girl. As time goes on, somehow my wife let our daughter know the history of our adopted son. Many years later, we asked them about marriage, but to our greatest surprise, they said they want to marry each other. But when I talk as a father, my daughter said, Mommy, I've told her they are not brother and sister. And since then, she fell in love. The boy also have known through her daughter. Please, should we allow them to marry or refuse the marriage? Nti won fi ibo kori won kiwa won la won ni nkan kan lowo tin gbona feli feli o to si lagba apo die won ni pe ngba ta won ati yawo awon fera won ni fun bi odun mewa la won fi woju olohun fun omo ti o tolohun o tete da won lohun awon wa lo adopt omo pe keyan lo sodo ijoba ko gba omo tolowo ijoba won gba omo tolowo ijoba pe to a mo to e fa tori ori omo lo mo pe waye abi won ni ori omo ni ipo mo waye won se be won gbo omo lowo ijoba gege bi alagbato won la won gba omo ito leyin odun karun tomo yi ti wa lodo awon olohun da iyawo awon lohun ohun na finu soyun o si bi omo obin won ni olohun ba won to awon omo yi won si dagba awon mejeji ngo si toju won toju bo la won pe to iwo obin lo moko wa o iwo okunrin na lo mu yawo wa won le yobin ba pe omo okunrin ta won jo n gbe nu nle bi tegba ataburo lo ye kun o je olohun lo won ofe won la won ba yari pe kini nje be baba yi ba so po ma won so fo ohun pe ke se mole bi awon se be gba to ni la won ba ni bolo ti gboru oro buruku tin jari lenu e lo ba ni iyo ohun ti so fo ohun pe e gba to ni ke so mo yin so ko si n to di awon lowo lati mo fera awon won ni omo yi o gbori lenu awon pa won ko la won bi tori awon to awon mejeji bi baba sa won mejeji ni won ni sugbon through omo obirin yi omo okunrin yi ti mo pe awon ko la won bi ohun gba ohun to ni ohun na si ti dundun pe awon o fera awon won wa ni nisin awon mo idundun pa awon o fera awon ta won si yari pe ko si n tojo won ni ka dakun ka gba won moran kini ka won o se lori oro yi tori pe awon omo mejeji ti mo pe eleyi okunrin awon ko la won bi pe tori turu yawo awon ni won si se mo tori yawo awon lo so fo mo obin tojo mo ti e to bi to mo obin na si so fun le tojo kun pe awon obi mi ko won bi o ale fera wa baba yi wa pe ka dakun ka gba won kini ka won o se nbi toro de duro yi 0916159101 ati meta tin ben le tele taba to le to ba fe so ta e ja nso nle e lo e ka le o 0916159101 elu ekale ekale ti wole o ekale ki loruko yin

0: gbé jáde ni ìgbéyàwó tọ́lọ́ ti sopọ̀ nìyún kan gbà kádàrà kan bá kò pé tó àdúrà tọ́lọ́run bá ti kọ́ wọ́n pọ̀ kájé kan máa ṣe lọ́bẹ̀ kò jù bá lọ ẹrí mi ta ti ń bá bọ̀ lẹ́yìn lórí tọkùnrin tó ní ìyàwó òun lórí owó ẹ̀pọ̀
1: mílíọ̀nù kan
0: ọ̀nà kan tó bá ń nà tán ni kán bèrè pé ta lẹ́ńtọ́ kọ́kọ́ ra mi ìṣe ìpín àmì ìjọ ìdíwọ́ pọ̀ ìjọra àlẹ́ àti wọ́n sì ní sọ́rọ̀ ta lẹ́ńtọ́ kọ́kọ́ ra lẹ̀ ẹni tó bá nílẹ̀ ló nílé àmọ́ tó ẹ̀pọ̀ àmì èjì tó jọ dáwó pọ̀ ra lẹ̀ náà ni tọ́ba jẹ́ pé ó tún wá rí báyìí náà kò sí nǹkan tó bá fẹ́ gbé àlàáfíà ẹni tó bá ti ro rẹ̀ pé kò wọ́n ní sin dáadáa ọmọ aláyé ni máa ń já sílẹ̀ lọ́kàn kó gbójú bẹ̀ kò fi lẹ̀ ọlọ́run yọ̀ǹda ọmọ fún o ọlọ́run yọ̀ǹda ọmọ lọ́dọ̀ ẹ̀ kò fi lẹ̀ torí
1: obìnrin ọlọ́run yọ̀ǹda ọmọ fún ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe obìnrin ó gun ẹ ti wọlé ẹ ká lẹ o.
2: Òkè àwọn ọlọ́yọ special sẹ́ẹ̀dì inú.
1: Alájà
2: ẹ fún ìjọba ẹta
1: kẹta ẹ tí ì sùn.
2: Ẹ fún iṣẹ́ kò fà nílẹ̀ lágbára ọjọ́
1: o. Àmì ọlọ́run àmì ọlọ́run.
2: Mo fi rẹ́tọ̀ wà náà o.
1: Ẹ ṣeun
2: ẹ ti mọ̀ ṣe é tún mọ́ mọ́ ṣe sí mi o.
1: Àmì ọlọ́run àmì
2: ọlọ́run. Ayé ń fẹ́ yín ayé ọmọ fẹ́ wọn ní fẹ́ ńlá pẹ́ àkẹ́pa.
1: Àmì
2: ọlọ́run wà ní jẹ́ kó fàyè hàn yín.
1: Àmì
2: lágbo olódùmọ̀ gbogbo ló máa dà fún dámọ́ndì.
1: Àmì ọlọ́run
2: ẹ̀ ní yọ kú bí rẹ̀ ní yọ ní kọ̀ọ̀kan bí ọwọ́.
1: Àmì o
2: àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o
1: àmì
2: o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì
1: o àmì
2: o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì
1: o
2: àmì o àmì o àmì o àmì o àmì o ṣe nǹkan pé tí o ṣe é gbọ́
1: tí
2: o ṣe é rò sẹ́jọ́ bí o fi lè sọ síta fún wa ó ní kankan tó ń fi pamọ́ fọmọ gọlé lẹ́yìn ìta kan bẹ̀ yọ pẹ̀ ń bẹ̀ torí obìnrin ò fi tètè dájú ìyìn àgbàgbà tó ti ṣe jẹ́ gbígba nípa oní ìṣekúṣe
1: yẹn
2: tẹ wá rí èyí tí wọ́n ní wọ́n ti wọ́n fẹ́ra wọn
1: yẹn
2: mo dá o. Orí èyí ìyàwó tó gbé ọmọ wá fẹ́ ọkọ. Ọmọ ti tọkọ. Ṣé mọ̀ pé ní ìsinyìí wọn ti àwọn òkè ṣàdọ́pẹ́ children. Ẹ̀jẹ̀ kan náà ọmọ tí a bá wá bí ìyàwó tó wá gbé ọmọ wá fẹ́ ọkọ. Ọmọ mi ìtọ̀ bá wá bí. Ní ìsinyìí àti irú ọmọ tí ṣé mọ̀ pé ó ti jẹ́ àbúrò fún èyí ọkùnrin tó jẹ́ ti tọkọ. Ọmọdé yìí ọkùnrin bá wá bí. Judicialship yẹn bọ́ọ̀ la ti fẹ́ pè é. Yorùbá lójú sí Yorùbá ń lọ wọ́n tètè sẹpẹ́rẹ́tì wọn o. Kò ní dá o ìdójútì ni o lọ́jọ́ iwájú o. Ẹ mọ̀ ọmọ tó wá yọ̀ lásùn o. Mo kí gbogbo àwọn tó bá dá sí ọ̀rọ̀ wa ní dámọ́ǹdì. Àmì wo ní bàjẹ́ o. Dámọ́ǹdì ní òsì mi fọ́.
1: Ẹ
2: ní kó bá lé ẹ mọ̀ gòkè sí ni. Ẹ mọ̀ gorí ìdàgbà ọlọ́mọ bá ń lọ́wọ́ sí gbogbo tẹ́ ẹ bá ń ṣe. Ẹ bá ń kí ọkú tolú náà o kájọ rò.
1: Ọmọ
2: dá mi o. Àti ọmọ bí everybody.
1: Ẹ ṣeun gbogbo
2: ọ̀. Everybody mo kí yín o mo gbà sí
1: yín náà o. Ẹ àdúgbò ẹ ṣeun alájà ẹ ṣe mọ ẹlò ẹ kalẹ e 0916159111 ẹlò ẹ kalẹ ẹ ti wọlé ọ̀dà ẹlò ẹ kalẹ o ẹ ṣeun láwọlé sùn rè àdúgbò ẹ. À ń gbọ́ yín ẹ fẹ́ sọ ọ́ta ọ̀dà ẹ wàá gbóhùn òkè díẹ̀ káwọn èèyàn ò lè gbọ́ yín dáadáa náà ni. À ń gbọ́ yín.
3: Ìjọ tó bẹ̀rẹ̀ ni pé mo ní ìyàwó kan.
1: Ok.
3: Ìyàwó tí wọ́n á ní ìlú èmi àti àdúrà bí.
1: Ẹ̀yin àti ìyàwó yín ọ̀jọ́ gbé pọ̀.
3: Bẹ́ẹ̀ni. Ọ̀dọ́ bí mo yàn kan.
1: Ok.
3: Ọmọ yẹn kan tó wọ́n bí fún mi yìí ilé wọn ni ọmọ ilé yìí wà wọn àti ẹlọ́dọ̀ ọmọ ẹlẹ́gbẹ́.
1: Ok.
3: Ṣé ìgbà tí wọ́n lọ iṣẹ́ láàárọ̀ ẹ̀ ńlá nǹkan ọmọ yìí tí máa ń bọ̀ bá ti iṣẹ́ láàárọ̀ ẹ̀ ńlá nǹkan ọmọ yìí. Ṣé pé ọmọ yẹn wá dá mi mọ́ náà dá.
1: Ok.
3: Ṣé àwọn sáré pé kódà.

0: ti ọmọ yẹn bá ti gbóhùn mi báyìí ó jáde fún ẹni máa ń pààyàn ni pé wọn á lọ lé ọjọ kan mo lọ àtọkọ ọmọ yìí so ìyàwó wọn ní orí ni pé àwọn tó kù níbi tí àwọn ń gbé yìí ẹgbẹ́ báyìí pé àwọn kẹ́kọ̀ọ́ mi ò sì jẹ so ó ṣe wọn sọrọ yẹn fún mi mo kàtà ara nǹkan tí mo rà mí fún mi máa kú bẹ́ẹ̀. Ìjọba wọn ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ pé ibòmí kan wà ń bọ̀ ṣé mo ló fa èrò wa ọmọ yẹn bọ̀ pé àti ìfi nígbà tí o ti ṣàlàyé mi pé àwọn táwọn ń gbé lélẹ̀ yìí bá fẹ́ rí mi.
1: Ta ló sọ fún yín pé àwọn ti fẹ́ kó kúrò níbi táwọn ń gbé?
0: Ní òkè tí gbogbo yóò sọ fún mi báyẹn náà ó kàn ti gbogbo yìí já tó bá fẹ́ gbé ọmọ yìí wá padà láàárọ̀ torí mo máa ń gbé ọmọ yẹn lọ
1: lórí
0: tó bá fẹ́ gbé ọmọ yìí wá padà láàárọ̀ la kò ní báwọn ní ibi báyìí mọ èmi náà yóò ṣe pé wọn ti kó bẹẹ lórí ká fi gbálẹ̀ ká fi bẹẹ ti bẹẹ báyìí so wọn ń fi pé wọn kí ló ṣàlàyé mi ibi táwọn ń gbé yìí tó bá fẹ́ gbé ọmọ yìí o so kò ṣàlàyé tí wọn fẹ́ mọ̀ pé kí mo lè fẹ́ sáyẹ́ǹsì pẹ̀lú ibi tí
1: ọ̀dọ̀ ntẹ fẹ́ béèrè ni pé ṣé ẹ lè béèrè pé àdúgbò òbò lẹ wá ń gbé ilé ibò lẹ ń gbé ládùúgbò òbí tẹ ń wí àbí.
0: ọ̀dà
1: ọ̀dà ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ọmọ tá à ń sọ ń pa ayé ẹ̀yìn lẹ́bi kí ló dé tẹ̀yìn àti ìyá rẹ̀ jó pípapọ̀ ṣe ìjà ló dé ni àbí ẹ̀yìn lẹ̀ tí tó gbẹ́ obìnrin sọ́dọ̀. Okay.
0: Ìjà ló dé láàrin
1: ẹ̀yìn àti ẹ̀. Ẹ sì ṣe tán àti gbàyà rẹ̀ padà sọ́dọ̀.
0: Nǹkan tó yẹ pé ìgbà tí mo gbà yẹn ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti ẹ̀ àjọ ní wọn. Dàdà ti lọ ní wọn tí èmi ò lójútùú rẹ̀ ìdí ti pàtì èmi ti ń fẹ́ bẹ lómi.
1: Okay. Ṣé òun náà ti fẹ́ lómi?
0: Ẹ̀kí èmi ní ṣéyí báyìí.
1: Alright. Bàbá wa rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn sọ sí ṣùgbọ́n ọmọ yín lọmọ yìí kò sì sí nǹkan tí ọ̀yẹ́ kẹ́ ẹ ṣe torí bẹ́ẹ̀ bó bá kan pé kẹ́ ẹ béèrè pé ń bolẹ̀ ń gbé àdúgbò òbò lẹ́pẹ́ ẹ wà kò sí ní tó burú nú ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ káwọn èèyàn bá wa dá sí.
0: Ẹ ẹ̀lú ìpẹ̀lú bá
1: a ń gbọ́ yín.
0: Ṣé ibi tí ìyá ọmọ yìí ti ń ṣiṣẹ́ bí máa ń gbọ́mọ yín lọ bẹ̀? Ìwà àtọmọ yín ajọ máa ló mọ bẹ̀.
1: Ok.
0: Okay.
1: O 916 1591 0111 lójú ọ̀pọ̀ ọ̀pọ̀tọ̀ wọ̀bí. Ẹ̀lò.
2: Ẹ̀lò.
1: Ẹ ṣeun.
2: Ẹ̀lò.
1: Adúgbò ẹ̀ ṣeun láwùjọ rẹ o.
2: A ò lè sùn. So orúkọ mi ni Kamọ̀dá láti Kankatu.
1: Ẹ ṣeun bàbá.
2: Ẹ rí títí èyí tí ọ sọ pé òun wa.
1: Hello. To àwọn eléyìí tá a ní lọ́wọ́ ó ti di bí mẹ́rin ó ti di márùn-ún báyìí kọ́dà ó ti di márùn-ún báyìí alákọ̀ọ́kọ́ ni bàbá tí wọ́n pé ìyàwó àwọn pé káwọn kókó ònú ilé ni o pé ńgbà táwọn pé kì í tiẹ̀ dá sáwọn kì í sọ nǹkan pẹ̀lú àwọn ọmọ kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ mọ́ pé kọ́dà tó bá sùn sórí bẹ́ẹ̀dì báwọn bá yọ́kẹ́lẹ́ lọ́ọ̀bẹ̀ lọ́ọ̀fẹ̀ gbẹ́ lílẹ̀lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ńbẹ̀ yóò dìde kúrò nù yàrá fáwọn ni pé ńgbà tó ṣàpẹ táwọn ti ń bẹ̀ sá pé kò sí ní táwọn òfin bẹ̀ tán pé tó kó táwọn rí fà yọnú ọ̀rọ̀ rẹ̀ ni pé káwọn kú òun lé fún òun ni pé lóòótọ́ àwọn jọ dáwó kọ́lé ni o ṣùgbọ́n owó tiẹ̀ lọ́pọ̀ ju ká má parọ́ ká má jalè àwọn á ní pé irú ẹsẹ̀ wo lèèyàn lè ṣe ẹ̀yìn lábẹ́ ọ̀run yìí téèyàn wà bí ó ń tàn títí tí ọ̀ṣẹ́ yàrá tí ó ní kò sí nǹkan kan ni òun ọ̀sá gbà náà ni pé kí lé irú ẹ̀jẹ̀ wo ni ìbá àle tó bẹ́ẹ̀ bọ̀ wọ́n fúnra ara wọn gan ọ̀sọ ẹsẹ̀ ọ̀hún táwọn ṣe ọmọbìnrin yìí tó bí pé wọ́n dà sí mi kémi náà ó sì mọ́ dà sí ọ tó bí pé ó kú òun lé fún wa ni wọn ọ̀sọ ẹsẹ̀ ọ̀hún o títí dàbí tá a fi tá a dé ìwọ̀n tí ì sọ ìmíì tó jẹ́ bí ẹlẹ́ǹkejì òun ni arákùnrin tí wọ́n pé àwọn ọmọ bí obìnrin ti ibo ọkùnrin ti ibo obìnrin lájọṣepọ̀ ìyàwó àwọn lọ́kọ́ àwọn sì ti mọ̀ ọ́n ṣe débi tó lápẹẹrẹ àwọn ti ń ba bọ̀ ó kàn dá àárín kan náà bí ọdún mẹ́ta sẹ́ mẹ́rin sẹ́yìn báyìí ìyàwó àwọn bá kọ oorun fáwọn pé sẹ́ kò sí nǹkan tọ́jọ́ ò lè fọwọ́ kàn mí mọ́ wọ́n ní kò sẹ́bẹ̀ táwọn ò tí ì bẹ̀ wọ́n láwọn ti débi pé àwọn bẹ̀ẹ́ ń bò dáwọn àyè kan àwọn bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ pé àwọn yóò fóbin mi o ó sì pé bàbá fẹ́ fẹ́ mi lọ rè fẹ́ mi wọ́n ní ṣùgbọ́n ká mọ̀ parọ́ ká mọ̀ jalè agbára àwọn ọ̀ká ti fẹ́ bin mi torí àwọn ò ní àásìkí táwọn lè fi fẹ́ obìnrin mi ọjẹ́ ní táwọn wí ní tiwọn nà ìmí tó dà bẹ́ẹ̀ lárákùnrin tí wọ́n pé ìyàwó àwọn táwọn fẹ́ ní ṣùlọ́kà ọ̀ṣaláìsí ó lóyún o wa fe bi mo lo salai si pelu yun atun atomo lo salai si papo awon mo le bi re si wa won ka won eru e eleyi to ku won fi le won lawon ka won oko wa fa won won ni gbogbo owo to da won po ta won jo da ni bi cooperative won ni won ko lo fun won awon to jo se business lodo enikan tin taja won ni gba to ire re jade won lawon mo le bi re ni mo tun lo gbo owo yi pa won si yawo ta won fi invest sinu kan na awon business yi ni ta won ya nbi si awon won ni pe awon wa gbogbo ile to ku te ba ti e mu lowo e dakun e ba n gbe ile to se pe ti mo ya nbi se kin le san pada ka dakun ka gba won moran lori e kini ka won se baba yi na pe awon ti awon du odun melo kan ka won to ro mo bi awon wa lo gbo mo to lowo ijoba awon ti gbo mo yi to dodun karun to mo yi ti wa lodo awon lolorun da won lohun ta won na bi mo pe awon o si so fun omo yi pe awon la won awon lo gba to ni o ile to jo omo okunrin ni won gba to omo obirin ni ti won won ni awon si ton gbogbo won dagba won je eyan e lo mu yawo wa lo mo ko wa abalo ababo ni won lawon omo ide lo mo awon to jobin ba so fohun pe omo okunrin yi lo won ofe won lawon si pe o le fe e ba ataburo ni yan lo so pe rara iyo ohun ti so fohun pe eyin ko le bi so ko si n to di ohun lowo lati mo fe won ni bakan na lo mo obirin ti lo so fomo okunrin pe iye ohun ko lo bi o baba ohun si ko lo bi o awon le fe ra awon awon ni ka dakun ka gba won awon ba won so awon meje ti wa yari ni si pa awon o fe ra awon atara en yawo awon ta won jo bi mo fun ra awon awon lo bi se awon ya do da won awon mo lo won wa ni won ku nle ibi ti won gbe ile ibomi won ko lo won ni se awon le bere pe to ibo le ko lo ka won le wa ma yoju so mo yi nbe aba won ni lati bere ka won fi won le ko ni ka lu ko mo lo nlo e o je ma pa kan tin be lo e ka le o ile to lo n ba ayo nda fun yin be lati da si ni
3: hello
1: e se won la wole sun re
3: to e ku eto si le kan si
1: adupe
3: eri arakunrin to ni ohun ni ohun gbo ohun lo gbo mo ohun to de ohun ba won mo
1: eh
3: ah obirin le ju ba lo
1: to
3: ba ye pe bi a di olomo lo obirin ten be do ba yo ndo mo nkankan ko se to le mu leyin re emi won ti yo de nu a de ohun obirin to pe yawo re tan ti ja tan fe ra mo tin lo nwo yin na oko re ti wa nbo mi
1: to
3: ma wule da ma re olodun ti gbeto re funu
1: oda
3: o fi suna ko ma wo be ko ma toju omo
1: oda
3: san ba be wa gba won wa funra won
1: oda
3: ko ma wule da ma re mo
1: oda
3: le kan ti baba to gbo omo to to mo binu re lawon ofe awon awon yun ti so ki ara won ka pe pastor bo je pa afani kan si nika o si nika an ti so ki ara won nu eyi to tun da be baba eyi to ni iyawo won ogba ko won sumo won mo obirin obirin ba ti tokun obirin ba ti sibi kan be fi tulasi mo kujo para kan yen
1: wallahi
3: o jo ndenu ora kewe jade nle ko ma sese mi aye ayo yo le abe to ba fo are fa e to le lokun
1: be nde
3: kokun be lohun atadua olohun o se to je je fun
1: ami o adupe se won ojo ni tin e je ntun de bi mo nbo
4: e kale olotu e kwataro sere oro to sele nipa eni ti yawo re ku o ti sele se mi sin tu n ba n soro yo sugbe mi o gba kan ko eru kankan n ti pe odo mi lo mo wa koda yawo mi o je mo lowo emi ni mo san o je akobi mo me lowo emi ni mo san o ko soro nbe o ola ipini eni yen o se se ko mo ni agidi sugbe mi o ba layi ngbe ni kan lai kan o nke yo kan koda won arrest mi ni o ba won laye mo ni ka je ki oro yi ko di court kan ba wa dani ko to di pa pa won to jabo olorun sanu e yo kan temi resource ni o
5: e ku eto ogun logun ni di tin o in the diamond fm ko ni baje ele ti mo koko fe da si ni ti arakunrin to ni iyawo ohun le ohun kuro nle tawon jo jijo dawo kole ti won ba so toro fun wa obirin yen boyo lo ko ile yen tokun yen lo ko ba nile ninu oro ara nkan ti awon ma nse ni pe tan ba ni iyawo awon kole wo lawon ko lo ba torí irú nǹkan báyìí náà pọ̀ láàrin òun àti ọlọ́run àti arábìnrin yẹn ọlọ́run mọ tẹ́nìkan mọ̀ arákùnrin yẹn lè ti níyàwó mi sì ni ìtàtẹ́lẹ̀.

0: Kódà kí n fún ní 1 million naira. Ẹni jọ fẹ́ ra yín. Kó má ti kú gan kó ní àwọn òṣè mọ́. O ò lè gba nǹkan kan mọ́ lórí ẹ̀. Sọ pé gbàgbé lórí ẹ̀ kó mọ bẹ Ọlọ́run. Kí Ọlọ́run bò láṣìírí. Eléyìí tó níyàwó òun ló kọ̀ọ̀ bẹ́ẹ̀ sí ń bá èèyàn sùn. Ìyàwó ti bọ́ síta nìyẹn o. Kó náà pọ̀ sókè lọ rajà. Ó ti mọṣẹ́ ju ó mọṣẹ́ jù lọ tẹ́lẹ̀. Ó tún kọ níṣẹ́. Ní tó ń ṣe òtẹ́ Ọlọ́run dáhùn tó mọ̀ kò ní bàjẹ́ o. Orúkọ tèmi ní Daylight láti Nìṣà.
1: Ẹ jẹ́ a máa mú lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Àkọ́kọ́ bàbá tí wọ́n pé ìyàwó àwọn lówó tó pọ̀ jù nílé táwọn kọ́. Bàbá wò sọ tòótọ́ fún wa. Torí ngbà tí mo tún rí mẹ́sẹ̀jì wọn tí wọ́n sẹ́ndí mọ́ mọ́ play rẹ̀ ni. Wọn ò tún sì sọ fún wa náà n táwọn ṣe. Wọ́n kàn ń sọ pé irú ẹ̀ṣẹ̀ wo lèèyàn lè ṣẹ̀ tóbìnrin ọ̀ yarí tí ó pè kó wọn ní sọ nǹkan kan. Wọn ò ní sọ nǹkan kan tó jẹ́ pé last ń tọ́sọ náà ní bóyá kó wọn ó kó onú ilé fáwọn. Bàbá ẹsẹ̀ téèyàn lè ṣẹ̀ tí wọ́n tí ó yàwó èèyàn sọ pé wọn ò ní dáríjì yẹn pọ̀. Nírú àlàyé tẹ́ ẹ ṣe yìí ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ. Ẹ ní ẹ̀yin àti ìyàwó yín lẹ jọ kọ́lé. Ẹ wá pé owó ìyàwó yín lọ pọ̀ jù nú ẹ̀. Tẹ́yìn àti ìyàwó yín bá jọ kọ́lé tówó ìyàwó yín bá pọ̀ jù nú owó tẹ́ ẹ fi kọ́lé tẹ́ ẹ wá lọ fẹ́lòmíì lóyún ṣé ń gbébọn nínú ilé òun ni. Àbí bí ibo àbí tẹ́ ẹ bá wá mẹ́lòmíì yìí wá bẹ́ẹ̀ bá wá lọ bí àgbáre wọ́n jọ pínlẹ̀ fún àwọn fún òun tó ṣe wàhálà ilé àtẹni tí ọmọ nǹkan kan ń pa ẹ̀ obìnrin ò ní gbarú ẹ̀ tàbí kó rí pé ń rìn gbèrègbèrè pé ẹ fẹ́ mú ìyàwó kejì wá ẹ̀ wá ní kó lóun ọ̀ dáríjì yín kò ní dáríjì yín o ojú ayé yín ni ó ti wí fún yín pé ẹ kú ònú ilé o. Òun lọ̀rọ̀ tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan tí wọ́n àlàyé wọn tí wọ́n ṣe wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ti bóbìnrin dáwọ́ pọ̀ kọ́lé kó mọ̀ pé òun lè fẹ́ ìyàwó kejì sínú ilé bá ọba fẹ́ yọ̀ fẹ́ ta ni. Ntẹ̀yẹn lè ṣe tóbìnrin ó sọ pé òun ò ní dáríjì yẹn wà láì ọ̀pọ̀ kọjá yìí. Bàbá wa jẹ́ pé ntẹ́ ẹ ṣe yìí orí ọ̀fẹ́ tí iléeṣẹ́ tí ètò yìí fílẹ̀ ni pé kéèyàn sọ ta kọ́ mọ́ dákọ̀ ẹ̀ kọ́ mọ́ sọ ibi títí ń pè kó sì mọ́ sọ nǹkan kan. Pẹ̀lú bá a ṣe bàṣírí ara wa tó yìí náà tẹ́ ẹ̀ lè sọ fún wa débi táwọn èèyàn mọ̀nà tí wọ́n lè gbà sọ pé báyìí ni kẹ́ ẹ tọ́. Àwa àbá ní ẹ lọ gbé báwọn pásítọ̀ tàbí àáfàá mọ́sálásí ibi tẹ́ ẹ bá ti ń kírun. Torí wọ́n ní ṣẹ̀ràn ó ṣàlẹ́ ni tí jẹ́wọ́ fún èmi ọ̀bá ní kẹ́ ẹ lọ ọbẹ̀ ẹ lọ báwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín kẹ́ ẹ jẹ́wọ́ fún wọn kí wọ́n lè bá yín yanjú ẹ̀ torí tẹ́ ẹ bá yanjú ẹ̀ kọ́rọ̀ yọ mọ́ padà yanjú ìdílé yín. Torí tẹ́yìn gan ọ̀bá padà gbádùn inú ilé yìí ẹ padà kó kú inú ilé yìí ni o kò sí ṣíṣe kò sáì ṣe bẹ́ẹ̀ sì kó kú ẹ̀mí yín gan òde. Tóòótọ́ nú ọ̀tọ̀ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí ni mo ti fẹ́ kẹ́ ẹ dìmú. Bá a bá ṣètò yìí tán ẹ padà lọ sórí Facebook ẹ lọ tún gbọ́ dáadáa Diamond 885 TV ẹ tún jókòó kẹ́ ẹ tún tún gbọ́ kẹ́ ẹ tún tún rò dáadáa. Níbi tẹ́ ẹ ṣàlàyé fún wa dé mọ gbogbo àwọn èèyàn mọ ọpọlọ àwọn èèyàn sí àwọn ọlọgbọn onímọ olóye ní gbọ ètò yìí béèyàn bá sọ ààbọ ọrọ wọn sọ fún ọpá ààbọ ọrọ lọ sọ bọ ọ bá sọ bí ò bá lódodo wọn sọ fún ọpọ ọrọ rẹ lódodo nú bọ ọ bá sọ bí ò bá kún wọn sọ fún ọ pé kò kún wọn sì fa kò mọ òkun ẹ yọ. Làṣẹ ń pé tá a bá ti fẹ́ sọ̀rọ̀ lórí ètò yìí ẹ jẹ́ a máa sọ bọ́ bá ti rí kẹ́ lè gbà mọ̀ràn tọ́tọ́ níwọ̀nba ilé ìtẹ́ fún wa lálẹ́ yìí. Ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ó fi hàn yín torí ẹ sọ tán fún wa ẹ sì nà tán fún wa ẹ sì fòdodo hàn wá. Ṣùgbọ́n tó àwọ̀ darí yín lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run yálà ti mùsùlùmí àbí ti kìrìsìtẹ́nì wọ́n bá sì jáláwo ni yín ẹ pa àwọn àwòrò ẹ ṣàlàyé fún wọn ẹ nà ń bẹ̀ fún wọn. Làhàn mi ni bàtà ké ló ti fẹ́ kẹ́ ẹ nà wọ́n kí wọ́n lè bá yín yanjú ẹ̀ ó jẹ́ bá àárín òun ti rínu ilé wa ò ní dàrú ayé wa ò sì ní bàjẹ́. Ìkejì tó dà bẹ́ẹ̀ lárákùnrin tó pé ìyàwó àwọn ọlọ́kọ́ àwọn bí wọ́n ti lájọṣepọ̀ ọwọ́ dántán ní ìsín kó lóun kò fẹ́ tiẹ̀ fẹ́ rí nǹkan kan nípa àwọn mọ́ méjì ni wọ́n àwọn èèyàn tí wọ́n dá sí ló pín sí inú kọ́ jẹ́ pé ládùrú bó ṣe kọ́yìn tó ẹ̀ mọ̀ ń ṣe inú kọ́ jẹ́ pé ó ti wá kọ́yìn tán ó gbẹ̀yìn léyìn ẹ fi lọ ń gejẹ ẹ̀ ti lọ ń bẹ̀ lómi lájọṣepọ̀ ń ta ẹ ti rí báyìí ó pé méjì irú ìyẹ̀wò tí ìbá wa jẹ́ nínú méjèèjì tẹ́ ẹ lẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kọ̀ gbọ́ ibì kan lẹ sá ti fẹ e pe awon mole bi re yo sa ni baba yo ni ya bi o si ni yo legbon yo laburo ko to di pe oni ti so bi o ba de bo lugan bi la ke si e pa awon to mo ntin sele nta nla koja re aye yin o ni baje gba mi o ba si je pa awon ranse olohun yin na le yin na o pe e pe won ke jo joko ke jo so ore sha to bi ka fo be bu ke jo so ke jo la ara yin won si fi to ba je e bi ka luku han e si pari e oro si niyanju ile yin o si pada to sugbon lai se be ko si nte le se si o tori nkan kan na nsele laarin todo ti yin na teyin na jewo fun wa inu ko ni nte se fun bi yin tabi ko je po bi yin na ti ni game mi ti n play nta iru ele yi wu ti iba aje be ba joko ke pa awon eyan mara ke jo so ko le lojutu o je koko oro ta awon eyan mu wa lale inu e tun tun bo lori Facebook o iketa to da be ni baba ti won pe awon ana awon pale gbogbo nkan mo gbogbo owo to si da won ati yawo awon po gbogbo e lo body si won lowo awon kan ni pe e se lo ni suru e mo se lo ni jagirija kan awon kan ni e gbe won lo ile ejo ke le gbeto yin mejeji na lo da awon kan si ni pe won ni ke ko awon roba ti awon eru re to ku lowo yin wa teyin na ba ti wo pe fe eni gbogbo ile to se pataki ni awon eru e won ti ko lo ile ti o pataki e ba won di e ko lo e biri owo te fe biri pelu omo luwa bi e ka awon eyan leyin bi won ba wa fun yin teyin na si wo pe ko so na ba yo mi afi ke e gba owo yi e le wa gbero ati lo ile ejo sugbon be ba lo ile ejo o e gbodo ri pe gbogbo evidence teyin na fi yawo gbogbo evidence te fi fun yawo yin lowo to fi involve ninu business yi nle ni lowo o tori ile ejo o ni ru ejo lori pe lori emotion ile ejo oro yo da ejo lori evidence ni evidence pe se le yawo yi looto ni bi cooperative tabi ni bi ise yin okanu evidence igba te fun yawo yi lowo yin to fi invest sinu business te ti fe gba yi ikeji nu o be ba ti ni mejeji e se ni to be inu bi koda bo ba se se e je won mo mu gbogbo nkan ti o ba lawon mu lo yi lo looto won ti yan yin je won ni afada afada pakun ada sonu ikotun salo e ti padanu yawo e padanu omo e tun pa fe padanu owo sugbon gbogbo e ko to re tolorun fi le san fun yin ni pada ni daada to ba je pon yan yin je ni sugbon te ba ti evidence e le lo ile ejo o nkan ti mo fe ke di munu e le lo ile ejo be ba evidence e le lo ile ejo emi ba wa gba yin moran pe e fomo lu abi lo be lo keru to ku fun won baba wa wo ti won ba fun yin bi won ba fun yin e fi won le fọlọrun loju woye temi je temi ri nbe no to baba ti won elenkerin baba ti won pe awon ma awon mejeji fe fe ra won eleyi ti won gba to atele ti won bi fun ra won nile yoruba n to ti ni loju jole lowa o eleyi obin o ko yin ni omo je eleyi okun o ko omo je bo le ti wa fe di tani o tele eleyi te lo ya lowo ijoba wa se governor state bi te ti lo ya ni o tele ti lo rent eni o tele wa ni aba won le bi te ti lo gba ni o tele wa se n pe to ba fe si yawo gege bi okun yin na le lo duro bi baba so eyin le duro bi baba lapa otun fun oko e duro bi baba lapo si fun iyawo nti oda oda ni le yoruba e ya won bayi ko to awon omo yi ti n se nte mo won ti n gbegbe aye loko laya saju asiko yi ti pe lati kekere te tete fura sugbon mi to de yi na won gboko baba mi sona mo ijo kan le yan dekun e e ya won bayi bi to de yi ewo ni le yoruba ko bojumu imi to da be larakunrin tawon na ni omo awon en sa won le wa bon bi ti won wa lo sa won le mo beere omo yin ni eleto lori e sise to lori omo yin kan gbe wo wo kankan e beere re ke si mo se to ke si soju se yin lori e gbogbo apata la jire omo a jire a si fere je ko la se olohun ba a ni fowo wa gbomo si o la se olohun a si ni kuku ojiji a ni gbojo olojo lo opo pataki lowo gbogbo eyin te duro ti wa lori Facebook WhatsApp te pe wole ta ri gbe ateyin te pe ta ri gbe e mo binu a tun pade lojo mejo pelu anu ati ogun lodo Olorun oba e seun o oju oni tin yo awala mo wa